Ife so wa ko, ife so wa ko, ife so wa ko, ife so wa ko.

Yeah.

hasta último timón.

0: ogo ni fun olorun alaanu ati olori ofe eni ti o gba wa lawo gogo ota wa paapa ota orilede imo ota ni ki idile wa parun tabi ki ilu nigeria ko parun olorun pe wa leke idile wa orilede wa o parun oko adura owura inu orin isegun orin isegun ni a o po ti a ba wonu ibi onisan ori ikejidinlogun orin ti david ko nigba ti olorun gba lowo ota ati lowo son mo gbadura fun yin pe olorun yio gba yin lowo ota idile baba tabi idile iya ese keta oro na ni emi o ke pe oluwa ti o ye lati ma yin bee ni o gba mi lowo awon ota mi eyin olugbo mi e je ki a ma ke pe olorun laisimi nitori ko si igbala lodo edomiran bi ko se odo Jesu Kristi mo wa gba wa ni iyanju egbe kele Olorun yo gba yin ko gbadura fun yin pe Olorun to gba David lowo awon ota re yo gba yin na lowo gbogbo awon anene lara yin gbogbo ota orilede Olorun yo gba agbara lowo won Olorun yo fun idile ko kan ni isegun gbogbo aye ko ni bori idile yin eyin le se Fundi FM ota ko ni lagbara lori ayọ̀ orin yóò jẹ́ ti yín lórí ọmọ ẹ ò gbégbá ọpẹ́ àwọn ọmọ yín kò ní di ọmọ lọ́mọ ní orúkọ Jésù Kristì olúwa wa àmì ayọ̀ ni o.
1: Assalamu alaykum ya rasulullah wa ala alihi wa sahbihi ajma'in. Hello adupe oba to ju adada laaro yi oru ona dupe yi ni adura aro ti temi oruko imam alhaj abdul ganu adebayo igiganga arawa si agba fun lomo ajagun oje shatede olohun awa bero jiji lati ji olohun dapu a mo jade lo gbogbo bi to kalu fun obaye so olohun ja pade anu olohun la ilaha illallah kama agbagbe aya tolohun to so fun wa da stage and basmala on isbiru wa sabiru wa rabitu wa taqullaha la la kuntu ese suru ese mo fun ayin suru ese mo roju tori na gbogbo e da tun ba se leyun ko ka le ba jere lodo olohun ti o ba se suru o ni ta ti a ba aye denisi ko ba gba kada ya gba kedere ka ya se suru ka si wo be lo olohun sa gbadu awon gbogbo awon alase ile ise gbon fm 92.9 atoro lodo olohun fe ko kan won ase ori ibunu ti lo bi ase je olohun sa ba se fun lai yo ni kankan le atokunrin atobinrin atonile atalejo ko wa n fe gbon fm na olohun ojo won ba fe ko kan wa orukọ mi lẹẹkan si ni imam alhaji abdul ganu adebayo igiganga arawasi agba fun imamu agba gbogbo oluje satedo national grand chief imam ayatollah muslim staff sergeant of nigeria assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Kíkọ́ ọmọ pẹ̀lú ìdáni lóró kó fojú ilẹ̀ kó wò ràn ní kó wò ń tó ń fẹ́ ṣe fún mi. Karùn kọ́ mọ́ sẹ́lẹ̀ ìlú olùkálẹ̀ dé ní tábọ̀ ojú ilẹ̀ kó wò ràn ní kó wò ń tó ń fẹ́ ṣe fún mi. Sí orí ọmọ ni wọ́n bí ní kọ àwù sí ilẹ̀ rẹ̀ lọ́kọ̀ níbẹ̀rẹ̀ ní àwùsẹ̀. Kọ́ lórí ọmọ tó bá ń lọ orí ni mú lọmọ mẹ́wàá lọ lọ́wọ́ àbọ̀ orí ẹni ní bá ní gbélé ọkọ ní bí bá ń wógun pẹlẹgbọn wọ́gbọ̀n ó ní bàbá ń gba orí ẹni ọ̀bá padà lẹ́yìn ẹ̀mí rọ́pin àtọ̀lé ni mọ́ yà orí mi máa padà lẹ́yìn mi orí bí bá ń wógun pẹlẹgbọn wọ́gbọ̀n fanisẹ́ orí bàbá ń gba orí bàbá ẹni ọ̀bá padà lẹ́yìn ẹ̀mí rọ́pin àtọ̀lé ni mọ́ yà orí bàbá mi máa padà lẹ́yìn mi orí bí bá ń wógun pẹlẹgbọn wọ́gbọ̀n orí bàbá ń gba orí yẹyẹ ẹni ọ̀bá padà lẹ́yìn ẹ̀mí rọ́pin àtọ̀lé ni mọ́ yà orí yẹyẹ ẹni máa padà lẹ́yìn mi orí bí bá ń wógun pẹlẹgbọn wọ́gbọ̀n tábọ̀ orí bàbá ń gba pẹlẹgbọn ọ̀bá padà lẹ́yìn ẹ̀mí rọ́pin àtọ̀lé ni mọ́ yà pẹlẹgbọn ọ̀bá padà lẹ́yìn mi.
3: Ìwà ọkùnrin. Máa bá ń dájọ́ ẹlẹ́jọ́, ó yẹ kọ́mọ tara ẹni dá. Bọ́ńdọ̀gbọ́n ń bẹ́ nìkan gbìmọ̀ràn, ó yẹ kọ́mọ tara rẹ̀ gbà. Bẹ́ẹ̀ni ò bá mi ní mo kúkú mọ̀ ẹ̀bùn mi, n ò sì jẹ́ sọ́kò dínà abẹ̀. Ọkùnrin kúkú ni mí, mo mọ ohun tó ń bẹ́ẹ̀ mi lè ṣe. Ó yẹ kí wọ́n èèyàn ọjọ́ tójú gbà rẹ̀. Èmi ò ní fọwọ́ burú lójú kí n má bàa fẹnukọ. Èmi ò ní sìnbi ọ̀rọ̀ kí n má bàa dẹ́sẹ̀. Ẹmẹ́ẹ̀lì àkàǹtí ọmọ ọ̀jẹ̀ tún dé. Èmi ò ní fò títọ́ pamọ́ sípò láìsọ. Mo fẹ́ sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ wà. Ọkùnrin le torí abọ́ sí wí. ọkùnrin lọ torí ìbàdí dára rẹ nígbèsì wọn lè wẹ lọdọ ọbàjẹ nítorí ìgbádùn ara obìnrin làgbà náà lòdìí bọkùnrin bá ṣiṣẹ ọba lógún ọdún tí ò bá fọwọ ẹlú nǹkan yọ tí ò sì parọ ẹrù lódidi oṣù mẹfà ẹ jẹ bá wọn béèrè wòná bóyá onítọhún ń bá wọn nájà obìnrin ni èèyàn òní ṣòwò àlè káṣọ rẹ ò má yàtọ ẹ ti pé yóò rí ẹ ti pé ìbárí lọjọ tí àwẹ ń ti di sọbọ tí ò ṣẹrí wálé tó ń balẹ ẹlẹyinjú ẹgẹ lọ tí òun ìyàwó tiẹ lẹyìn ká tó ń ṣe níṣèjì tó dára níwà lọkùnrin àlérí burúkú wọn bíi ogún ló gba alérẹgbẹfà wọn tó ya pòkì ìyàwó ń gbàwìn èlùbọ ọkọ ń kówó ọbẹ falẹ ọkọ jọba nílé tán ó tún ṣerú ayé kiri ọkọ ló ṣànílé ó sì tẹlòmíì kàkà kó sì ká ìyàwó tó fẹ ó ń raṣọ fóbìnrin àdákọńkọ ọmọ ń gbóná eyín nílé bàbá ọmọ kiri lọ bàbá àlùsì tóbìnrin ti jàràbà ìdí òmálẹ ọmọ tí yóò tán ń kiri bí egbére àdíndín dùn ó tó wọlé ẹ padà ṣé àwọn ẹlẹ́sẹ̀ bàjẹ́ ká mọ̀ àfi bàbá rẹni wí fún mi bẹ́ẹ̀yàn wí fún mi a kì í mọ̀ àwọn ẹni kẹ́yìn ju obìnrin jẹ lógún àwọn èèyàn takọ̀yìn sí obìnrin jẹ nígbèsè wọn lè ti bàdàn bóbìnrin rẹ kó irú wọn ní fayọ́kẹ́lẹ́ ṣiṣẹ́ ẹbí tí torí àgbèrè ra mọ́tò sọ́nà níbi káwọ̀ tún wọ̀ sí títí tí ká fi mú ọkọ̀ bá nǹkan ọ̀pọ̀ èèyàn ló ṣe bẹ́ẹ̀ tó ṣòfò dànù níbi ká pàdé abo lọ́nà káwọ̀ wọ́n fín tọ́lọ́mọdé ó kọjá tán ká máa fojú lé wọn lọ ká sì wo obìnrin fẹ̀fẹ̀ bí ẹni ó fojú ká màláíkà gbogbo adélébọ̀ tó rọ̀ sọ gbogbo wúndíá tó wọ sọ bí ajere gbogbo onígèlè ara tó yọ bí ọ̀gọ́mọ̀ gbogbo ẹlẹ́yinjú ẹgẹ́ gbogbo ẹlẹ́nu pupa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbígbé ni láàrin ọ̀nà wọ́n ti ṣẹ̀ṣì gbéyàwó ọ̀rẹ́ rí wọ́n gbé wọ́n gbé mọ̀lẹ́bí wọn bá a bá pè wọ́n ní gbọ́mọgbọ́mọ kò léèwọ̀ mọ́kùnrin ṣòfin àgbèrè ó dá mi lójú fúnra rẹ̀ ni ó wu ìbàjẹ́ ọkùnrin pọ̀ lápọ̀jù àmọ́ máa bá yọwọ́ àwọn ọ̀bìà ká yọwọ́ àwọn èké ó yẹ káyọ ẹni ó fi sẹ́yìn ni kíyàwó mọ́kọ rẹ̀ lálàfẹ̀yìntì àwọn aya tó kọ́ ń tọ́jú wọn kì í kóyọ ọkọ kéré obìnrin tí ò bá rí bí gbẹ́rù sí irú wọn ló lè mọ iye ọkọ afomijọba ló mọ rírì ọbẹ̀ bí ò jẹ́ tìlànà tó ti wà tẹ́lẹ̀ ká tó ń dáyé aya ẹni ló yẹ kó fowó fẹ́ ni tóbìnrin ó lè mọ́kọ rẹ̀ ní pàtàkì àmọ́ ṣàwòrán ti dọ̀rẹ́ èwe èdùmàrè ló ṣe gbogbo rẹ̀ bẹ́ẹ̀ ebe ọlọmọ jẹtúndé mo ò ní ṣìṣọ bí mo ti ń lanu orí gidi kó máa kún mi lẹ́nu kí agbára ọ̀rọ̀ ńláńlá kó máa gbé mi wọ̀ bí ẹ̀ wú

0: àtúndé làwọn tòní àgbẹ yẹwò àgbẹ yẹdẹyẹdẹ yóò sì jọ yẹra wa ọrọ àgbà là ń pè tòní iléeṣẹ mtn nigeria olóṣèlúgbọwọ rẹ ẹkọ ìdúró abdulrozak abdulgani rẹsẹ gra ló kọ mi.
1: ọrọ àgbàgbẹ o ẹ jẹ àgbẹ yẹwò.
2: Olùfin aláṣẹ àfojúsùn kan ìfinú àwọn àdámì rẹ ṣùgbọ́n ìjàkùn rẹ kìí ṣẹlẹ̀ nìkan alákìtiyan tó lè ṣe tìrúkọ̀ orúkọ jẹ́ ẹnìkan ṣoṣo ní ẹgbẹ̀rún ìyẹn kí ó sì síbi kẹ ẹni gbogbo ọ̀nà tó gbà mí ẹ kìí ṣe òpè gbogbo ẹ̀mí ẹyẹ kí ọ̀nà ọ̀nà nìkan là ń gbà bí ìjáde tó ní ìtumọ̀ 800 mtn.
0: Láàárọ̀ òní, ibi àlọ́rẹ̀ ibi tó ṣe pàtàkì fálára, ajérò àti ọwọ́ ẹ̀gbọ́n àga ìmọ̀ta èdè, òjò lówó, òmówó tó nǹkan, ojú àgbàlagbà. Kódà àwọn ọmọdé ga ní ìfowó ìfojú parọ́ mú, èdè yóò wù kó lè mọ́ sọ iṣẹ́ yóò wù kó.

tó bá jẹ́ pé ọmọ wọ́n sọ ojú tu rẹ̀ fún ọ báyìí kà sáré báyìí kà wọ̀dí àwọn tó gbé nígbésẹ̀ rẹ̀ tí ò fi ní lè jù báyìí lọ òótọ́ elédùmarè mi ni ẹ̀mí tí mo jẹ́ kẹ́lẹ̀ ogun ọmọ ọdún kan ló kú ọmọ ọdún mẹ́rin ló kú ẹni tó pọ́n ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lu ṣàìsí ọlọ́gbọ́n.

Let's go.

0: bọ́kàn tí tá a bá túwò láwà náà kò ń jẹ lágbo ara lọ túwò nílùú owó kékeré ló fi ṣàyẹ̀wò ara elódùmarè kò ní jẹ́kẹ́ni ẹlẹ́ni kó jíṣẹ́ yín o ọ̀rọ̀ àgbà tá a wọ̀ yín o.
1: ọ̀rọ̀ àgbàdo ẹ jáde yẹn.
0: wọ́n ní kó ní fún alájọ àfojúsùn kan ìfinú ọ̀rọ̀ àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùn rẹ kìí sọ̀rọ̀ nìkan alákìtiyan tó lè ṣe tì í sọ̀rọ̀ ló jẹ́ ẹnìkan ṣoṣo ní ẹgbẹ̀rún ìyẹn tó ní sòsíbì kan ẹni gbogbo ọ̀nà tó gbà mí ẹ kìí ṣe òkè gbogbo ẹ̀mí ní ẹjẹ́ kí ọ̀nà ọ̀nà nìkan là ń gbà bí ìjáde tó ní ìtumọ̀ 800 MTN. Iléeṣẹ́ MTN Nigeria ló ṣe ní gbogbo ètò yìí ọ̀rọ̀ àgbà ẹjẹ́ tó pàdé lọ́la lágbára àjọyà Abdulrozak Abdulgani ní sọ GRA lóko mi iléeṣẹ́ MTN Nigeria lókèlókè làbọ́sùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́mọ̀ ọ̀nà ẹ̀kú kalẹ̀.
1: ọ̀rọ̀ àgbà ni ọ̀rọ̀ àgbà ni ọ̀rọ̀ àgbà ni.
2: Ètò ìre òwúrọ̀ lógun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì Adéníyí olópọ̀ òkú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
3: Bó máa ní fún ọlọ́run ní òkè.
4: Hallelujah.
3: Adá ogbogbo padà sí ọ̀dọ̀ rẹ̀ ọba tó ní tí ò ní fẹ́ lónìí. Lọ́run tó jókòó lórí obìnrin ayé tó rán afẹ́fẹ́ níṣẹ́. Àwa náà ní ọjọ́ kìíní oṣù kẹfà. Àánú rè o, oṣù kìíní lọ, oṣù kejì lọ, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún, a tún wá wo oṣù kẹfà. O ṣe gan-an ni
4: ṣé Jésù.
3: A dúpẹ́ pé òjẹ́ bá àwọn oṣù kọjá lọ, òjẹ́ sàn wá lọ.
4: Ni ṣé Jésù.
3: Òjẹ́ wọn já wa sí o.
4: Ẹ ṣé Jésù.
3: O jẹ́ kí ayé wa ó di odò tó sàn kọjá lọ tí wọ́n ti gbàgbé.
4: Ẹ ṣé Jésù.
3: A dúpẹ́ pé aráàánú.
4: Ẹ ṣé Jésù.
3: Wọn àti bí ọmọ mú wa.
4: Ẹ ṣé Jésù.
3: O dìna yí wa ká. Òjẹ́ a sọnù ní ìgbàgbọ́.
4: Ẹ ṣé Jésù.
3: Àmọ̀rínú ìgbàgbọ́ mọ́ ọmọ ti sọnù. Ẹ ọmọ ti wá nǹkan mi lọ. Òjẹ́ a fi nǹkan mi rọ́pò lódùmarè.
4: Ẹ ṣé Jésù.
3: Ẹ jáyìí.
4: Ìwọ́ lọ́pẹ́.

0: gbọ́dọ̀ ti ṣètò wọn ti mọ ohun gbogbo dé wa ibi tá a máa sùn ní tá a máa jẹ ní ẹyin tẹ bá lè gba chalet one ẹyin tẹ ìdẹ fẹ máa sùn ní church ẹyin tẹ fẹ gba tẹfẹ wọn fún yín ní matress gbogbo ẹ ló wà ẹgbẹgbẹrún ìlú múra dé agbára ọlọrun tí ò ní ṣòro.
1: bẹẹ ti ń lọ ní oṣù tuntun ọlọrun ṣáájú
2: ami
1: ọlọrun ló ṣáájú
2: ami
1: olùgbàmù
2: ami
1: ọsùn ìyẹn lọ
2: ami
0: wàláyé la kó bu ọmọlẹ
2: ami
0: òní ṣiṣẹ
2: ami
0: òní ṣiṣẹ
2: ami
0: jésù lu àwa
2: ami.
1: ẹ mọ pé fún àdúrà bá ti ń parí ètò
0: 070-4912-3572.
3: ètò eré òwúrọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. bàbá wa adéníye ló pọ̀ kù ni wọ́n fi oúnjẹ ẹ̀mí bọ́ wa àánú ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ kí ọlọ́run kí ó bùkún fún yín jésù lolúwa.

0: ṣe olóore ẹ wo to ba dori eto bọna ṣe ri apa keje a lasiko dada lati gba adura funra wa amọ mo ki e mo gba iyo mo ki o mo dupe lọwọ ọlọrun loruko re pe mi ati eti e lori ofia ati anfani ati ma soro laaro toni to tumo si pe ajo je alaye lori aya lori awon omo lori oko adupe ọlọrun gba ladura iku oni wole re losu kefa odun 2026 yi Mo fi ọfọ̀bú, mo fi kúbú, mo fi kú ọmọdé gbú, mo fi kú àgbàlagbà bú nílé rẹ̀ ìwọ tó ń gbọ́ mi. Mo fi òṣìbú, mo fi ìbànújẹ́ bú, ẹkún òun òṣè ìbànújẹ́, mo fi bú nílé rẹ̀ lóṣù kẹfà ọdún 2026. Nílé tèmi náà a fi ọfọ̀bú o, lórí mi, lórí aya, lórí àwọn ọmọ, a fi ọfọ̀bú lórúkọ Jésù, a fi kúbú lórúkọ Jésù, kú ọmọdé, kú àgbàlagbà, a ò ní rí nílé tèmi náà lórúkọ Jésù. Ìbànújẹ́ ẹkún òun òṣè, a fi bú nílé tèmi náà o, a ò ní rí wàhálà nílé tèmi náà lóṣù yìí lórúkọ Jésù. Ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún mi lóṣù yìí o, ìwọ tó ń gbọ́ mi, Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún ọ lóṣù yìí. Níbikíbi tó o bá ti nílò ìrànlọ́wọ́ fún ìgbéga, Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ yẹn fún ọ lóṣù yìí. Bí o nígbàgbé, ẹ̀bẹ̀ àdúrà ṣe pàtàkì. Ọlọ́run o, iṣẹ́ ìyanu tó o ṣe tí ó pò kìkì mi kárí ayé, ṣe nínú ayé mi àti aya àti àwọn ọmọ. Ọlọ́run ṣe nínú ayé mi àti aya àtàwọn ọmọ mi lórúkọ Jésù. Iṣẹ́ ìyanu tí ó ṣe nínú ayé mi tí ó pò kìkì mi káàkiri àgbáláyé. Iṣẹ́ ìyanu tí ó pariwo mi káyé, iṣẹ́ ìyanu tí ó pariwo mi káyé, iṣẹ́ ìyanu tí ò ní ṣe fọwọ́ bò mọ́lẹ̀, Olúwa ṣe nínú ayé mi lóṣù yìí lórúkọ Jésù. Mo ṣe máa rí nìyẹn lórúkọ Jésù. Ọlọ́run máa ṣe ìyanu yẹn nínú ayé ìwọ náà o. Ìrànlọ́wọ́ máa dìde fún mi àti ẹ. Ohun tó wọ́pọ̀ jù láàárọ̀ tòní ẹ padà sọ pé mo sọ bẹ́ẹ̀ o. Ohun tó wọ́pọ̀ jù láàárọ̀ tòní tẹ́ ìmọ̀ àjọ lẹ́nu ọmọdé àtàgbàlagbà ni pé ẹran ọdún mi dà. Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń lọ ibi iṣẹ́ fún ìgbà àkọ́kọ́. Èmi ò pé kẹ́ ẹ lọ́ra tí ń kó àmọ́ tẹ́ ẹ bá lọ lọ́wọ́ òfo. Àwọn èèyàn á mú yín sínú ni o torí bẹ́ẹ̀ bá máa rọ̀gà ẹran ọdún mi dà. Ọmọ ṣẹ́ ọmọ ẹran ọdún mi dà. Ọ̀rẹ́ yín ẹran ọdún mi dà ni ó máa bèrè. Ohun tó sì yà mí lẹ́nu ni pé lọ́jọ́ Ẹtì Friday, ìjọba sílẹ̀kùn iléèwé wọn ò rọmọ. Àmọ́ lónìí a ti ń rápẹrẹ àwọn ọmọ iléèwé kódà àwọn ti ń jáde láti bẹ̀rẹ̀. Àwọn òṣìṣẹ́ ní kí ló ṣubú ti àwọn. Ibùsọ̀ èrò gba àlejò èrò rẹpẹtẹ. Èrò fẹ́ pọ̀jọkọ̀ lọ́gàn wà pa. Alàgbà báwo tí wọ́n pè mí ìwọ̀n ọmọ gbó dúró látẹnu ẹ̀gbọ́n Alhaji Adéjọlá lásán. Ohun tó kọ True Colour ló gbé jáde fún mi. Lẹ́yìn tí wọ́n sọ pé kí n sọ fún àwọn èèyàn pé ọkọ̀ akólẹ̀kódọ̀ ti kan bẹ ní U-turn. Ó léwu gan bí ó wà àwọn wọn kọ́ sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní Mr. Pilot MJ mọ́ṣáláṣí sí MJ. Tó wọ́n ti ń ṣe contra flow ọkọ̀ tí pípẹ́ bá wọ́n ti sí apá ẹ̀kọ́ pa wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ojúnà máa ṣe Lagos Abeokuta Expressway padà. Alàgbà Mọ́tàlẹ́yà máa ké o. Alhaji Akeem Ògúnláṣẹ́ wọ́n ti dé láti Ajé. Àwọn ti international ó yẹ kí wọ́n ti máa dé kẹ́ ẹ. Alhaji Akeem ti máa dé. Alhaji ẹjẹ́ mọ̀ bóyá ti dé dákun ẹ̀gbọ́n mi dáadáa bàbá mi dáadáa nù. Alhaji Akeem Ògúnlá Akamok Oil and Gas. Àwọn tó lọ bá international lọ gbọ́dọ̀ ti máa dé. Ọ̀sẹ̀ yóò yẹ káwọn lókà ti máa dé. Ọlọ́run á dẹ̀ ṣọyìn dé láyé àtàlàfíà ọgbọ́n mọ̀lẹ́bí wa tẹ́ ẹ lọ sí Hajj. Ọlọ́run ṣọyìn dé láyé àtàlàfíà. Ikọ́ ikọ́ bala ikọ́ ìkéjò. Agara ò ní dé oníṣẹ́ Ọlọ́run. Àyùlá àyùbọ̀ báyìí lọ́wọ́ yẹnu. Ẹ lọ rí ẹ bọ̀ rí gbogbo àtà ń jáde lónìí. Alàgbà Mọ́tà ara mi kì í wọ́n rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pè mí o. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ lọ da ọ̀nà aborúrú Ọlọ́run máa fìyà jẹ Ọlọ́run máa mú yín o. Ẹ wo ṣe rí àwọn ọ̀dọ́ kan mórí gbogbo gbogbo ìyàlọ̀ pàjá àmúṣá àárín wọn tó ń wọ kámpáàsì wèrè kiri káàkiri lénìí. Ṣe rí ìjọba tá àbá mójútó wà láàlẹ̀ yìí. Gbogbo kan máa padà ju Boko Haram lọ o. Tẹ́lí gbogbo àwọn ọmọ gọ̀mí tẹ́ ń fa ìgbà yìí wọ́n fọ́gò fọ́gò káàkiri tẹ́ bá wo ọlọ́kadà Márúwá táyà wọn kàn bàjẹ́ ni ọkọ̀ fọ́gò gbogbo àwọn tí wọ́n tajà ní gbogbo ọ̀nà Samson yẹn lọ́nà àbòrúlé ni tí mo gbàbẹ̀ mo kàn gbàbẹ̀ jáde ni o. Èmi tí tòótọ́ wọ́n ti fọ́gò bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ta ọ síbẹ̀ kó gbogbo ìkún wọn jáde fọ́ káàkiri àmọ́ tí wọ́n ṣe láyà nù. Ọlọ́run máa padà Ọlọ́run á bí yín o. Gbogbo ẹyin ọmọ yìí gbogbo ẹyin òbí tẹ́ bí ọmọ àlè tó ń dàlú. Ọlọ́run máa padà bí gbogbo wọn. Ẹ wo ẹ má lọ kìlọ̀ fọmọ yín. Ètò ẹ̀kẹ́ jáde sọ́lọ̀ ẹ̀kẹ́ mú lọ sọ́ọ̀sì ẹ̀ mú lọ sọ́ọ̀sì. Ètò ẹ̀kẹ́ lọ mú bá fa kẹ́ lọ mú bá fa. Ètò ẹ̀kẹ́ lọ mú bá àwọn bàbá aláwo ẹ lọ bá bàbá aláwo. Oṣù táwọn ọmọ yín ṣe ìjọkọba kan máa dé kò ní mojú wọn mọ́ o. Á dàlú wọn ni á yín wọn ni. Ara yín abalẹ̀ ọ̀sẹ̀ tuntun láwa oṣooṣù tuntun. A ní fojú sunkún ọmọ àmọ́ ẹ lọ tọ́mọ yín ẹ tọ́mọ yín kékeré lẹ̀ táwọn ọmọ yín dàlú. Gbogbo àwọn tó ń tajà wọn lọ ń fọ́ sọ́ọ̀bù wọn kógo mẹ́ẹ̀sọ́ lu ra wọn. Ẹ ń dàlú ó dà o. Alàgbà Lálẹ́ sà.
1: Ẹ kú ojú mọ́ o.
0: Ṣé wà pa àbá.
1: Ọjọ́ àwọn ọlọ́mọ máa ṣe o.
0: Àmì àmì.
1: Ọlọ́run á gbà wá lọ́wọ́ àwọn ọmọ tó máa ń fọ́gò
0: kiri. Káàkiri ni kí ló dé? kilo de o de fo si sayo ani mo be wo ko ya lo pa ja lo la re o wa lo won mo kekeke o mo tun so won o ti le gan mo du merin la lo kekeke won joko mi meba won ko lo pa ni mi ni erun ba o bi en koja kin gbogbo ta lo bi awon eyan mo ale yi
1: a ma be ru aboki a ti ma be ru awon mo ta
0: ku o ga o
1: ah
0: olorun wa sanu wa o ah o ga o olorun wa sanu
1: omo koro duda what need make us take koja nbe o ona koro duda
0: e je masko te koja yen sir
1: ah mo bayi mo ti wa ko ti mo ti won bi ai bayi
0: ai ti wo fi ah o ya yin
1: o ya mi o
0: duda
1: mo ta kuro le mo so eyin ma bi se gan so mo ti kuro nle
0: duda
1: mo gugu e si da osborn road everywhere third mainland bridge
0: si sir
1: ona
0: suda awon ton ba mo to je muslim ton me ran bo o e ti mo ti mo mi da ni
1: ba ba ti me ran wa ko ma wa so
0: ki iro e je kun o wa e mo to sele ni emi ti so fa awon eyan
1: iko wa nu moto pelu mi bayi
0: e se won gbo
1: o n gbo
0: da fun e wo e ni suru gba fun mo ni gba fun gbada omo ko to je bredi ni
1: yo
0: ba n daro sile ko ni iro e ni ti o ba ti fun ile ran ni leya ko ma bere nkan lowo e di wa December
1: awo
0: ko suwa la ko jube lo titu ta ti li aye ile je bond 92.9 alagba mi ta lada o e je n ba won ata alagba ba yo soro o hello alagba o ko ya sa
2: eh ka ro o
0: se wa e gbo le de mo lo le odun mo bo lo mo bo ko n gbo ba mi di role abi wo le ye sojo yen ma ti de lu mi wa ti de lu mi a lo soju di oba se ti de bayi
2: mo ti de njeta
0: eh eh mo ti de njeta
2: aya alukurani iko kan balawa na aya alukurani
0: o wa nbe
2: ah imam wo tun mo re mi mo kurani
0: iko kan bala inshallah ke go
2: eya gbogbo igbo ido jage
0: olohun seun
2: ti lo ri break na ti gu wa papa lo eh je bandi o jagege eye yo ni di mota o jagege aswajo mo eko olori omo eko pataki o wa neye yo o se en gbe pelon re re
0: olohun
2: se o mo be marina golf gbugbu be jidari wa ka ti ko si gbara wi obi mkale oda
0: olohun se oda oda e se
2: layo la ma pade
0: layo la ma pade layo la ma pade jebu oju di oba layo la ma pade gbugbu e te lo yawo te lo fi raso lo oju di oba oju ma ti ma ja bayi layo la ma pade iwo to lo so to lo gbe sin lawin oju e oju a ti ma ja bayi alagba bayo eyin te lo gbe sin te lo ya isi e so wo bele si e lo oju di oba oju yan a ti bo bayi oju yan a ti wale
1: awo ni me pa ko to ya awo se la se container o ti do gugu gbo na bayi ise da ati le ise da ati la be le 50 to ri di gba ko ja ni bi
0: pa ko to fa to n bo le ko aba to n lo fo O ya to si petrol de ya to si diesel o e ma le fe lo gbon gas o emi o mo de tun tenu a lo gbon gas a lo gbon petrol a lo gbon gba olorun ma jari nkan buruku ni o sake
1: lo da ka re gojumo
0: won lo na ko du da nba won koja mo ni o le ti ya to die bayi bo ni baba hello sir
1: hello gbogbo ara yen si wa oke lasiko yi ma chef ni kan ni so ke vaka die wa lati so kale ma chief
0: ma chief ni kan e se
1: ta ba di ko ni ma chef gbogbo ara yen jagerege wa ti de oyinbo bayi ko ti da duro
0: e se e se e se e se alagba tayo omolade ati alagba jide kodri mi o ni gbagbe pe awon ni won ni Mr. Pilot o gbogbo Lagos Ibadan respect mo no pe ti won fi de pan groove oni pan won gbogbo be lo da o e je sayo lo sodo arakun e dakun gbogbo en to ba fe gbona my 2 koja iro mo be so da fe fe se pataki to ba mo ko ni nkan se lona my 2 gbo o ti arakun be so o
3: Mr. Pilot e karo Mr. Igelo nsoro e wo wa ta n bo lati my 2 from Doyin lawon eyan tin ton pada won ni trailer kan ti baje sori bridge orile yan o

èyí tí a rí gbé ń bẹ ẹ dákun tọrọ náà ẹ já sọ di aago méje àbọ lájọ ọlọrun láti bá tọrọ olúwa ògùn náà ìkìlẹ olóòtú ètò adé olúwa adé fọlárin òkàlẹ lórúkọ tèmi àbọ ọlọrun lórí gbogbo àìdákun ẹ já sí jẹjẹ mọsàárì ọsẹ yìí ọsẹ ayọ ló máa jẹ fún wa oṣù yìí oṣù ayọ ni jálẹ oṣù yìí ayọ ẹrin láàfin lo àní fi ìbànújẹ lò lórúkọ jésù ó dàbọ sà ó dàbọ mà.

0: Ẹ̀họ́ ìhọ́ ayọ̀sí Ọlọ́run yìí lè gbogbo. Ẹ̀kọ́rin ọlọ́rúkọ rẹ̀ ẹmú ìyàn ẹ̀lẹ́ ògo. Ẹ̀yí fẹ́ Ọlọ́run pé ìwọ ti lé ẹ̀rù tó nínú iṣẹ́ rẹ̀ nípa ọ̀pọ̀ agbára rẹ̀ lé àwọn ọ̀tá rẹ̀ yóò fi orí wọn balẹ̀ fún ọ. Gbogbo ayé ni yóò máa sìn ọ́, wọ́n sì máa kọrin sí ọ, wọ́n máa kọrin sí orúkọ rẹ̀. Kìkì ọláìkọ̀wé ga agbára ni ajá fi yan Ọlọ́run wa.
1: Ọba lánàá ọba lónìí ọba ní ti ayé.
0: Ọba tó ni gbogbo ọjọ́ lọ́wọ́, ọba tó ni gbogbo ọ̀sẹ̀, ọba tó ni gbogbo oṣù, ọba tó ni gbogbo ọdún, ọba tó jẹ́ pé ń fi wá borí gbogbo àwọn nǹkan. Ìkábíyèsí Elédùmarè ọba tó pa ọmọdé ni, ọba tó jẹ́ atúnlé rí oṣù kẹfà ọdún láyà tàlàfíà. Èní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2026. A máa yan Ọlọ́run wa lógo ni o, bàbá ológo tí ó máa gbogbo lọ. Tún jí Ọlálékan lórúkọ mi. Ẹ kú ojúmọ́ o.
2: Ẹ kú ojúmọ́ gbogbo olólùfẹ́ ṣe bọ́ndẹ fẹ̀ gbogbo olólùfẹ́ tó kókó inú ìwé ìròyìn. Àwọn àgbà bọ̀ wọ́n ní lọ́tùlọ́tù làbọ́jọ́ lọ́tùlọ́tù làbọ́ṣù lágbo Ọlọ́run bá ṣe wọnú oṣù tuntun ohun ọ̀tún yóò máa wọnú ayé wa. Wèmọ́ ni ẹlanú ìgbòòrò èmi ó sì kun lóṣù yìí. Gbogbo ìbéèrè wa ọba Èdùmarè á dá wa lóhùn lágbára ẹlẹ́dà. Abiodun Fọlọ́nṣọ́ lorúkọ mi kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú.
0: Ajágbó ló pe ìgbé rẹ̀ òdénú lé Èdùmarè ti ṣètò àyànmọ́ bẹ́ẹ̀ ni ọba ẹnìkan ìbáyé pé àrídì kárà lẹ́yìn kí ni ràdá lóhun ti ń ṣèyàn. Orí olówó tó bá ṣe wọn a sì máa lówó àìnílá ní ìtumọ̀ olùṣí. Orí olùṣí tó bá ṣe kò lè lẹ̀yìn ọkọ Ọlọ́run ọba ni o. Ọlọ́run ọba tó ni gbogbo nǹkan lọ́wọ́ yóò taari ẹ̀ sí wa. Láṣẹ Èdùmarè jẹ́ ẹjẹ́mọ̀ wípé àwọn àjọ ẹgbẹ́ yẹn parapọ̀ wọ́n fà á kékọ́rí o. Wọ́n láwọn gbọ́ nínú ìpèsè pẹ̀lú ìjọba àpapọ̀ yìí pé owó oṣù òṣìṣẹ́ tó kéré jù wọ́n sọ di ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan náírà wọn ní kọ̀ọ̀kan kankan àgbà.
2: Wọ́n ní kí èèyàn kí ó yọ ọgbà ẹni wọn ni kó yọ jóná o. Ó máa ní ọ̀rọ̀ tí kí wọ́n lọ́pọ̀ léde wa Nàìjíríà sọ fún gbogbo àwọn tó yọ fóònù láti máa ṣe àkásílẹ̀ àwọn ọlọ́pàá pé ẹ ti wá fẹ́ sọ di irúwá ògiri wa o. Bẹ́ẹ̀ bá tu o ẹ bá ń bẹ̀ o.
0: Lórí ọ̀rọ̀ nípa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó pẹ̀lú àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ olùkọ́ni láwọn ilé ẹ̀kọ́ gbogbo olólè wa Nàìjíríà tàbí sí NUT. Wọ́n láwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lé ni o. Pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn bẹ̀rẹ̀ ìṣòro ṣùgbọ́n wọ́n ní àgbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ káàkiri olólè wa Nàìjíríà náà ló jẹ́ pé àwọn ó ṣe ìwọ́de lórí pé àwọn èèyàn wọ̀nyí ti ń pẹ́ ní abẹ́ àkàtà àwọn ajínigbé ju ìjọba.
2: Wọ́n ní a ti ṣe é ṣe tí a kì í jẹ̀bi nígbà tí ọmọ tá a bí tó bá fi ni sáyé lọ. Ó máa ní tí ọ̀rọ̀ ìyá àgbà kan ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ tó ń kí pé ẹ bá wọ́ àwọn ọmọ mi. Ó ní ọmọ ọmọ òun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bẹ ní àkàtà àwọn ajínigbé gbà mí ẹ má jọ pè mí lájẹ́.
0: Àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà ti sọ dímọ̀ pé orin tí ìjọba àpapọ̀ máa ń fẹ́ gbọ́n làwọn kọ fún wọn kí wàá lórin ọ̀hún. Òun ni pé táwọn ọba tí ìyanṣẹ́lódì wọ̀n ní wà nǹkan ṣe. Wọ́n ní àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lórí kí wàá ni o lórí ètò ààbò tó mẹ́hẹ ni o. Wọ́n á ní lẹ́yìn ètò ààbò tó mẹ́hẹ owó oṣù tí òṣìṣẹ́ ìjọba ń gbà ti kéré jù kọ́ ra kankan bí ti wù wọ́n.
2: Wọ́n ní ẹ ò fẹ́ṣù lábúlé ìyàwó ń ta gbọ́ ọkọ ẹ̀ ń tò gógóró ọmọ wọn ń gbowó ta. Ó máa ní ọ̀rọ̀ tí àjọ NDLA sọ nígbà tó fọwọ́ síkú òfin mú tọkọtaya kan wọ́n ní egbògi olóró òun náà ni wọ́n ṣe dàrú kí ẹ o.
0: Jẹ́jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ti ń sọ dímọ̀ o. Wọ́n ní owó tó lọ bíi mílíọ̀nù mẹ́ta àbọ̀ dọ́là wọlé òkèèrè. Wọ́n ní ń làwọn ṣe tọ́ báyìí tó kọ́ra àwọn tẹ̀ ti gbé kalẹ̀ láti máa fi ṣe àbójútó àwọn ọ̀nà.

0: plus airtime and data load.
1: Ìyá kíké lọ́mọ, ẹbí ló jẹ́ kí àwọn ọgbà gbogbo ilé kan lórí àtìyá àwọn ọmọdé báyìí.
2: Ẹ̀yin náà wí bẹ́ẹ̀, kò sígbà tá ya ń kíkẹ́ lọ́mọ tí kì í sunkún. Torí ṣe ló máa ń kan. Bẹ́ẹ̀ kẹ̀, irun àwọn ò kúrò lójú kan.
1: A jẹ́ wípé o tí ì gbọ́ nípa Mediana Zero tó ti ń Living Growth Conditioning Milk nìyẹn. Láti ìgbà tí mo ti ń lò fún àwọn ọmọ mi, ni irun ò ti kan wọ́n mọ́. Ọmọ tó bá lo Mediana Zero tó ti ń Living Conditioning Milk kò ní sunkún bí wọ́n bá ń ba aya run ẹ̀. Bẹ́ẹ̀ ni irun ó máa dùn sí i. Tó bá tún wá lo Mediana Zero tó ti ń Hair Booster Cream, ìyẹn gan fún ẹ, òdogun ni. Ó ṣe ń ṣiṣẹ́ fún irun láti rọ̀, ni yóò tún máa mú ikún, tí yóò sì máa dùn sí i. Irun rẹ̀jẹ̀ níwájú tàbí nípàkọ́ ọmọdé ò sí, níbi tí Mediana Zero tó ti ń Hair Booster Cream bá wà.
2: Bó ni màá ti wá rí àwọn èròjà tí ń ṣe Mediana ọmọdé yìí?
1: Gbogbo èròjà tí ń ṣe Mediana wà káàkiri, pé wọ́n sórí 0702-500-7861 àti 0809-179-9333. Mediana.
3: Ṣé owó tí bí màmá wá ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀
4: fún un? A gbọ́dọ̀ wá oúnjẹ tó ṣe fún màmá o.
5: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ẹgbẹ̀rún 5 náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì ní àǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
6: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner dates for you.

Ẹ̀sùn 2026. Gbogbo ẹni tó ń pògbẹ fún ọwọ́ agbára Ọlọ́run fún ìṣẹ̀lẹ̀ ayọ̀ àtọ̀rẹ̀rẹ̀ nínú ayé. Káyé gbogbo ènìyàn ó lè nítumọ̀. Ẹ̀sùn ni ìdáhùn sí ìbéèrè wọ̀nyí. Àwẹ̀ àti àdúrà fún odidi oṣù kẹgbà kan tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní Nàìjíríà àti lókè òkun. Ìpàgọ́ àdúrà lójoojúmọ́ fún gbogbo ènìyàn. Bẹ̀rẹ̀ látago 5 ìrọ̀lẹ́. June 1st, Bishop Theophilus Adjose, National Secretary, Renewed Ministry of Christ International, Pastor C.G. Koka, Chairman Kan, Ojokoro Center, Pastor Akamu Moses, Treasurer PFN, Ifakwajdari Province, Olugbalejo ni, Prophet Ojo Dayo Sunday, Majekani Ganyota, Agbara Jesu Iwasibe, Yofaye Resiyanu, 08027-068740, Iwole Rikon.

0: ìláyí wa iná ilé yọrọjú mi ọ̀dọ̀ ọlọ́run láti wá ibẹ̀ náà la ó padà sí akéde papòdà bàbá bàbá bàbá ọkọ rere lórèdè aṣíwájú rere bàbá wa fọdílẹ́tù sheikh mustapha ayọ̀dẹ́lẹ́ akànní akíọlù tí wọ́n jẹ́ chief imam kò jẹ́ àmúwò nígbà ayé wọn àwọn náà ni olórí ẹbí akíọlù royal family olórí ẹbí arúmẹrẹ royal family onítàná family olórógun àgọ́ family àkárìgbò family bàbá papòdà ní 30th May 2026 lẹ́ni ọdún méjìdínlẹ́ ọgọ́rùn-ún 98 years tàṣí sin wọn ní ìlànà mùsùlùmí ọ̀pọ̀ ọmọ ọmọọmọ arọ́mọdọ́mọ ló gbẹ̀yìn bàbá wa mustapha akíọlù lára àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀ka tí wọ́n ń di níbi bàbá ní ọba orílẹ̀-èdè àrẹ̀mú oṣù ọ̀la ni akíọlù the first ọba of lagos gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ bond fm 92.9 lágbàgbé rédíò nàìjíríà ká ti pínlẹ̀ èkó lápapọ̀ lábẹ́ princess wúrọ́lá adẹ́nìke adégòkè alákòóso rédíò nàìjíríà ká ti pínlẹ̀ èkó àti bàbá wa alhaji wahab alade akọ́ṣílẹ̀ general manager bond fm ń bá bàbá wa ọba orílẹ̀-èdè àrẹ̀mú oṣù ọ̀la yìí akíọlù kẹ́dùn kú ara fẹ́ra kù ẹni rí ilé ìtúlọ̀ ẹ̀gbọ́n tó mọ rírì àbúrò rẹ̀ bàbá tó mọ iye ọmọ aṣíwájú tá a máa ṣàfẹ́kù rẹ̀ láwùjọ ọmọ ènìyàn iléeṣẹ́ rédíò nàìjíríà ká ti pínlẹ̀ èkó wá gba aládùúrà fún ọba orílẹ̀-èdè àrẹ̀mú oṣù ọ̀la yìí pé ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé ńtẹ̀lé ọjọ́ á jìnà síra wọn ọlọ́run ò ní fi kú bàbá wa mustapha akíọlù balẹ̀ akíọlù jẹ́ aláwùmọ̀ àmì àwọn olùkíni princess wúrọ́lá adẹ́nìke adégòkè alákòóso rédíò nàìjíríà ká ti pínlẹ̀ èkó lágbàgbé alhaji wahab alade akọ́ṣílẹ̀ general manager bond fm lórúkọ gbogbo òṣìṣẹ́. Àríkẹ́ ríkẹ́ ìmúdé tó rojú kòkó báyìí.
1: Ojú mo ṣì rí tí àwọn tí màá bọ̀ ẹ́ jẹ́.
0: Ohun ni mo ṣe.
1: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí oyè sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn fún. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń pẹ́ lọ sí ìdí eré ńlá ni. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀ ò ní ti tan ṣàdédàjì ọ̀nà tí òsì káyìí bọ̀ bí èkó ló tó fẹnu kan.
0: Àìsàn
1: àtàrò
0: wọ́n yà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ókè kọmàláyé tó gun jalè rẹ fún gbogbo jẹ ọ̀pọ̀ ẹ̀yìn tó rogorogo ara títa jẹ ara títa ara yíyí kíńbà tó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ bàbá òkè òní nínú ìjà túra lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dànù dúlẹ̀ bàbá òkè òní kalẹ̀ sí shop 10A Oyèkọ́lá shopping complex ládojúkọ Deeperlife Church Jákàndé gate òkè afá ìgò road ẹ̀pẹ̀ 08094471143 bàbá òkè òní inú ìbòjì dẹgbẹ dúró ibẹ̀.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna lillahi wa inna ilayhi raji'un. Kurko baba wa shifima mufligos. Baba wa abulala. Uki baba wa kabisi. Ali mushwari akilbu kwa rafira ku baba wa amu. Baba shifima mahu. Ku. Ula wa ahu wa la yamu wa jamati na'im. Wàláhù ara ìyanu ọjà mẹ́ẹ̀ẹ́ tí mẹ́ẹ̀ẹ́ ọlọ́mbà akẹ́kọ̀ọ́ndọ̀ ọlọ́ṣàforíjì fún ọ àbá kábíyèsí àrẹ̀mú oṣù àlẹ́ akéwú ọba of lagos di ọba of lagos lórúkọ ogun mọ́ṣáláṣí st thomas látọ̀rí bàbá wa sífà húnẹ́là àti gbẹ̀mọ́mọ́ láti ibi àtàwọn mufasi wọn ń kí ikú aláfẹ́ra kú bàbá wa sífù mọ́mọ́ ọlọ́mbà àforíjì ọlọ́mkẹ́ kọ́ ìṣòro ń sọ̀rọ̀ láàrin mẹ́ ọ̀nà àwọn aráàlú ara ẹ̀ ni ọjà mẹ́rin tí ìlọrin àmì.
3: kókó olóòwe ìròyìn ìfẹ́ tó wà pọ̀.
4: kókó olóòwe ìròyìn tẹ̀síwájú bọ́lá fm lawa 92.9 rídíò fẹsọ̀ apọ̀ ọ̀dọ̀ kárí ayé sábàdí abalàgbé ọ̀làrọ̀ ìkíláfẹ́kẹ́ mọ̀mọ́ ẹ̀yìn ọ̀báyàn jọ̀bọ́ lọ́rẹ̀ kájọ foríkorí fikùnlukùn lórí ẹ̀ báwo la ṣe fẹ́ ṣe ìtọ́jú àwọn ìròyìn tí a máa ń gbọ́ tí máa ń kàn wá ku tó jẹ́ pé kò ní jẹ́ kí ọ̀pọ̀lọ́ dààmú báwo la ṣe fẹ́ ṣe ta fẹ́ ṣe àkóso ètò ìlera ọpọlọ wa tó fi jẹ́ pé àwọn nǹkan tó dàbí pé àjálù tí ń bá wa tí òfin dàbí pé yóò ṣe àkóbá fún wa torí lọ́pọ̀ ìgbà tẹ bá gbọ́ ìròyìn ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn ìròyìn kan tí ó fi bẹ́ẹ̀ mú èèyàn dùn lábẹ́lé ni ó káàkiri àgbáyé ni ó máa jẹyọ irú àwọn ọ̀rọ̀ ìbáhùn bíi pé tó kọ́ sọ pé èèyàn kú o nǹkan kan wọ́n bá òun kọjá o wàhálà lọ́tún wá sí ń pè àwọn èèyàn ń jìyà ìbí ń pọ̀ oríṣiríṣi àwọn ìròyìn tí ó mú èèyàn dùn tó bá báwọn ẹ̀yin fẹ́ ṣe tó jẹ́ pé kò ní kó ìpòrúru àyàbá àyàn bẹ́rú.
5: ani bawo laye fe se tori oni daru ti opolo oni daru pelu gbogbo awon iroyin ti a ngbo yi opo ti e na won wa mo maworan mo pe ko si iroyin gidi kan lori amo maworan bo tu gbe phone won da ni na ki o wa nu iya re ko ri bi to ti beyan lori lojiji bawo leleyi o se ni ko idamu ba opolo bawo ni oni so elomi didi dire debi pe gbogbo e to ba ti ri bayi ma beru ni bo ba ti ra won eya kan bayi ere tete iku agege ni awon elomi ke bawo ni o se ni sowo di odaro paraku to ni ma foju odaro gbogbo eda to ku to ba ti ri pe ah agbodo mu ku ni ko ni ni o te pe won ma mu ko lori pe ah oju laso se se Nigeria yi o tori pe gbogbo awon oro ti a ngbo bo o pa ayan a ri awon e to je pe won se eyan se daruke orisise awon ero ibanije to je pe
4: o pe won ma so pe won yo eya ara eyo nkan ti o ti o ti o we ti gbo
5: eh
4: ba la se a fe se to je pe awon nkan won yi ko ni ma ko eporo re aba en so ni da ti o ni da
5: lopolo
4: tori oru o ni daru pelu awon nkan to
5: je bo si we royin wa ba nbe bo gbo radio wa ba nbe la duzo go funra re light o koja lo nti e go wa ri won dede je lomi si o awon omo kekeke won yo adaya kesira won wa lawon egbe kan ake iko eye won ma lera won kiri adugbo gbogbo ra nkan bayi to sele lawujo wa bawo la se ma moju to ilera wa ta won mo wa oni dididirin tegbe won ni ko won laya je bawo la de fe se ta won mo wa mi o ni ya ipa nle ta le wa bi omo lu abi pelu gbogbo to sele ni ayika wa yogbon la fe da si o o na ni a nbere lowo eyin yan laaro ti toni
4: e ti atejise si wa lori 0098444710 0098444710
5: tabi 0803788030 0803788030 why that fagbo no ni olotu laaro toni
4: oje kini iwe iroyin punch ni o ti de remi laaro iroyin yi be loju iwe kini iwe iroyin new telegraph na ki laaro tun se ani ko nto wuni o wa nto da fun bo sibe to ba da ti o ba woni ko iyan ni pe nkan to wuni o se agba nkan to da ya je mo pe agbarijo pa awon gbese pa kori Nigeria ta won Nigeria Labour Congress won ni aba awon governor ti won pe pe apero ti won daba pe awon fe gbe owo osu awon ise lo si ori egberun lona go canal fo ise to kere julo won ni aba to da sun won ko wu awon o gebi awon ti won je to je agbodo fun awon ajo egbe ose papo besin opa bi se so dimo nigba ti awon rin fi oro wa lenu wo o bere si so dimo wi pe koda ikwa en to je alaga ikwa awon apero awon governor ni ori wa Nigeria iyen to je governor ipile Kwara Abdulrahman Abdulrasaq wi pe won so dimo wi pe awon governor ti pe apero pe koda awon lo ba re nigba ti won lo ba re se odun leya ni won so dimo fun are pe iya je awon ara bi o e je ka gbianju ka gbowo si owo osu won tori pe gbogbo nkan lo ti won gogo wi pe nigba ta won si wa joko pade pe awon fi enu oro jona laarin awon governor wi pe ki a ku gbe owo osu awon ise to pe julo sori egberun lona 100 kan naira ngba ti alagba opa ma so di mo oni e looto na la ba won da sino ki se abato oni ara inu awon ti erun pe awon fun amo yi pe nkan won pe won kan o poloko mu sin Nigeria awon osise ori nta won wahala wa gidi bi pe sugbon 100 kan naira oko e egberun lo 100 kan naira ko le gbo bukata yen bi ti wo mo pe nti to ba pe ijoba ba mo pe looto won fe to gbe awon ise o pe o kere tan owo osise to keji e ko wo million kan naira gẹbi alagba opa bi se so dimo iyen be se opa oni ti o se pe o se fe gba owo looto tesmo pe to osise to nse yi o e fe ko jeun kanu ko si lava na le bo kata pelu nkan se yin life ko yi oye ko wo e wo million lona 100 kan naira sugbon egberun lona 100 kan naira eh oye ko won million kan na dipo egberun lo gogo kan na ko ra nkan ko da ko ra epo sinu oko je bi opa pe so dimo laaro yi sugbon ni pe awon gomina ti e wa ranti awon to ro pe ya nje ose awon gbori fun o e ro pe iwe ro ni punch laaro iwe ro ni tell that na gboro yi
5: ilu iwe ro daily trust to jade laaro to ni won ni a fi fe to wole to ka so yara en to wo ti e so ru ko ma safira o ati pe bojo oro bagbado ogbo ti agbada o ta oju gbogbo wa ni o ja o oju takotabo aja o mo ti ore eto aboyo afi ke awon agbofiro wa koya mulele o tori pe agbo pe won ti ji oga agba kan to je oga awon jagujagu to ti feyiti ye former director of defense information of the Nigeria army Major General Rabe Abubakar Basari won ni won jiwo gbo ni ipile Katsina ni Saturday ose ni ko bi ago mokola ye bi a se gbo won ni oju ona kan ni to je oju ona Baure Katsina road na ni won ti jiwo gbo ni ilu kan to pe ni Zaki Baure na ni won ti jiwo gbo awon ati aya won ni se adaba okuku na ni oju ona Baure Katsina road na ni won ti ji won gbe ni ilu kan ton pe ni Zaki Baure na ni won ni won ti ji won gbe o awon ati aya won ni se adaba okuku na ni an kugbe ina njo eyo ko fo lo ni won ni awon ajini gbe won okuku mo pe oga jagujagu ni baba yi won nigba ti won ji won gbe ni awon eyan ba bere si tare moto won si ori aye ruka bi ajere awon olugbe agbegbe pe eni ba mo eni to ni moto yi o Pijot 406 won ti ji gbe ati iyawe o la ba bere si wo number re ba ri pe ah oga awon jagujagu o na ni won ji gbe yi o won ni awon ajinigbe yi ipe won fura si enikan to npe ni Muhammad Fulani won lo lo ni apa bi ti won ti ji oga awon jagujagu igbe o je bi won se wa so dimo en to je alukoro ile ise olopa ni ipile ti Kastila lohun won so fun gbogbo awon olugbe ipe ise nlo lowo lowo lori isele won je bi DSP Abaka Sadiq Aliu bo se so dimo pe ile ise olopa won osun won owo won ni awon o ri pe awon to ise labi won fowo se ku ofi mu won ni te ba gbagbe ipe bo se ji oga awon jagujagu kan pe na ni 2020-2025 na ni e o iye oga awon omo agbaniro brigadier general Maazu Siga won ni ilu e ni won ti gigbe osu meji na ni baba na lo ni akata awon ajinigbe yi o won na tete murase leyo ko le tete fi won le o won ni awon ajinigbe na bi won ko se bere ise won na ni pe won lo si ibudo kan eti won ti charge phone ni abule baure yi gbogbo phone to nbe nbe o ni won ko lo won tu gba okada lowo enikan ni mo lo wa na ni won ji alagba Major General Rabe Abaka Basari gbe ti won si gbe lo bayi won o ti mo bi ti won wa o won wa won won o ti ri won gbe commissioner olopa ni ipinle Katsina bo na se so di mo yen CP Ali Umar Sage
6: Ige oko dori ko do jojo se be oja osupa n bo mi loju rete rete oran du irawo loke awon agbo se ijoba papo ti won pe ni Federal Workers Forum won ma joko ape o won si so ni mo pe iro oro n du awon pe oro to n du awon yi awon gboro gboro ka je ki ijoba papo gbo o nje ki ni oro to n du won won ni lu ofararo eto abo mehe kaakiri agbaye na be je pe eto abo mehe won ni eto abo to wa mehe kaakiri agbaye yi won ni ti Nigeria da pe o fe gugu won le to wa buruju nbe ni pe owo osu ti awon ise n gba ati ipinu ijoba lati pe to won fe gbe owo osu awon ise so papa julo e ti yo yato si owo osu to je pe owo won pe ni owo onje eto ni o se ko je owo baye gbadun o na ni won pe won ni won o ri yanju ara tori de yi apero awon ti won je ojise ijoba apapo to pe ni Federal Workers Forum won ni awon ogun le yanso lodi o nu asoku noko ele ti won se ni ano de sojo aje ojo aiku Sunday ti won si sowo lori ero ayurujara ibe no tin so nimo o bi pe ati Nigeria Labour Congress o ati Fair Union Congress o ati gbogbo awon to ku wi pe gbogbo nkan ti won se lalaye ati igbese ti won gbe o da be ni pe won o sise lori o nipa ntokan awon ise ijoba apapo to ma mu ki lo so ijoba ati pe ko le jeun kanu won ni won o se nu asokuna yi to je pe en to je alakoso fun awon ajo ise ti won je ti ijoba apapo kaakiri ori wa Nigeria eyi to ko nje emeliese ati en to je akowe agba won Ayo Ogundele nbe na nkan ti so ni mo fun awon niroyin pe nigba ti ojo ko apero yi won la nkan kakude pe si ijoba apapo.

0: fi ya je ise lasan ni nkan to ba tu wa je pe boya e so pe to e fe fun ise be le tun dogbo eko lori ise owo ori lotun owo ori losi aye je un ka gbogbo e kon ye ise lenu o wa de be pe en so pe ilu ofaro ori ise na lo wa ndale e won ni e so pe kosi kosi amo ti won je won yo eni kosi kosi en kon fry en yokun nbo le ti rikun te en yo to ba je pe looto na ni kosi de bi awon ti won je awon agbo ise ijoba ise wa so ni won ni bayi o won ni awon tin ba gba awon ti won je ise ijoba papa pe awon ogun le yanse lojo pe yanse leji towns magule won ni koni si ojo papa to ti o wa sopin won lenu je meta yi ngba ton so pe won gbe owo oso ise soke ni inu osu keje odun 2024 won ni owo oso ise ton so pe won gbe soke won ni gbogbo aye lo gbo pe to won so owo ise ose to ke ju won so di egberun lona adorin naira won leye yun awon ige ku gbe to wa ba owo osu je won ni ngba ton ti wa so lenu je meta yi pe en to tun je olori ese ijoba papa Nigeria e wa bi di wa sin je tun wi pe won so ni pe lati ojo kini osu karo 2026 pe ijoba papa gbiyanju lati ni pe boya won gbe owo osu awon ise lo soke won ni gba to ya won ba ti so pe oro na o ni be o wi pe aye de ru oyin ni o e ma feti si won gba ta won tin yo pe o te ko je pe igbesa aye tun de fa won won ni won so pe ira iroyin aye de ru oyin pe ko ni be o wi pe kon ma tele ara won ni te ba so pe egbo oyin ise soke won ni nu owo ti won so egberun lo owo ji ra na fi le owo osu awon ise ti se $40,000 $40,000 na re won ti wa mo owo ori igba owo ori awo owo ori ko ja won ti yo ko o iya wa nje ise koja be awon agbo ise ton je ti joba ko lo so di mo la ro pe awon ogun le yan so le to pe ko se ojo ko pato ti o wa sopin ti awon joba le mo pe ti o ba se ise to nse ijoba gan o le si eno bo iwe ro the punch la ro koda akole re oju iwe kini iwe royin new telegraph oke tente na ni won gbe si
1: ohun to ba ka ni lara ijo to ba ka adiku ku jo mi oro osise ni o ye ko ka ola ninu iwe ro leadership to jade laaro atoni
0: iwo mi
1: ani won le ni ko lo mo bubulo ni ko wa lagbara edumare eni oro kan ni didu ekute ani mo gbo fi gbogbogbo ni ko lara o o mo ri ti oro awon olugbe awon esiele ni joba ibile orire ni ipile ti oyo o won ni oba ti ilu ogbomoso oba gandi olaoye afolabi orumo jeje keta o mo lo si agbe esiele ya water ati aoro dada ti baba do si fe ma bomi loju sugba akoje ogbodo soje ni won ni nkan ton kon ba won lerun ni pe ba won ara bi ba ti gburo moto bayi abi okada onikaluku wa sare tile ku mo leni won ma yo ju pe sa won ti wa ni aba won ti wa ko i pe nkan ton se ni agbegbe ye o ti ni eru won ni ilu na o won ni awoyan o be si soro ngba ti won ri oba laye won won be si soro won sunku ni o obomi loju retirete lara won to soro ni abileko Funmilayo Ojo mama na onojojumo ni won fi nwe tun mu bi awon ara adugbo na bo se so fun alailuwa o won ni iya yi omo meri ototo to je omo omo won lo wa ni lawon ti won jigbe o won tun ni ki se enikan pe iyawo omo won na tun wa lara awon ti won jigbe o ipe ojo iro bayi bi aba ti sileku yo ma darun boya won ti gbo iro pe won ti ri won gba pada ni o omo omo meri bawo la se se to ni pe ni laje lojo wa nigba ti o ba si omo omo kan ti o je pe o le seyin ta yin se fun yan won ni yan jode be o enikan to won tun bo mi loju ojo gbo ni o professor Wole Alamu won ni won je olukoni nile eko Lautech tin be ni Iseyin campus won ni baba na ni se ri principal ile iwe ohun iyawo awon ni aso obora awon ni won ti gbe lo ye alaforo lo awon ni ye ti baba na tun bo mi loju won ni oba Gandhi Olaoye Afolabi orumo gege keta o wa se won ni pele won gbadua pe olohun se awon omo na ni riri o won fi oko awon olugbe won fi bale o won le awon igbimo kan na to je ti ijoba apapo nibi ti a ti ri en to je alukoro fun are Bola Ahmed Tinubu alagba bayo onaduga awon na ma lo sibe o won jise are won se awon olugbe pele won ni toro finited e mbo ko imo o na ni won ma ri awon omo na gba pada o won ni ijoba osun won owo are Bola Ahmed Tinubu won o loju orun o won ni bayi won ti buwo lu pe ki won gba awon asogbo to lo bi egberun kan 1000 forest guard si ipinle oyo nikan ni o ti won ma se pelu ijoba ipinle oyo lati ri pe awon omo na won di riri gba pada o gbogbo se salaye won ni awon eyan won sapa toso toru lati ri pe won ri awon ti won jigbe yi pada o are won ti ro ikolo sibe o kódà gan alàgbà ní Òrùbádú wọ́n wà lára àwọn ikọ̀ tí ààrẹ ń lọ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ti ètò ààbò general Christopher Musa wọ́n tò wọ́n bẹ̀rẹ̀ bẹ́ ṣùgbọ́n kókó làákà wọ́n ń sapá sapọ̀ ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀ wọ́n ní ẹ̀rù ti mú wọn báyìí bá ọlọ́kọ́ bá fọkọ́ ṣiṣẹ́ àyà ilẹ̀ ajá bó bá gbúrò ọ̀kadà àbí mọ́tò oníkálukú akọ́kọ́ ya wọnú ilé ẹ̀ lọ kó tó wá darùn pé ṣáwọn ni àbáwọn kọ o.
0: ohun tó bá jọra náà láfiwéra ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ kó òrùkú já sí ipa ìpàjọ pọ́ sí ẹ̀ríra ní gbọ́ngàn ìjọba alábàárùn lórí nípa ìròyìn tó ọkàn bó ṣe gba ìpínlẹ̀ wa lọ́yọ̀ lọ èmi náà gbìyànjú mo gbéra pá báyìí mo lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ o. jẹjẹ́ mọ̀ pé kì í ṣe alàgbà lórí ìbàdàn nìkan gbogbo àwọn tí ààrẹ rán lọ sí ibẹ̀ láwọn láti jẹ́ ẹni tó jẹ́ olórí ètò ìṣesí ààrẹ alàgbà fẹ́ gbàjà bí àmì látọ̀rí pé àwọn ọ̀gbọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀ ní gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ náà ń sọ̀rọ̀ ní yorùbá tó ń bá àwọn tí wọ́n jẹ́ aráàlú sọ̀rọ̀ pé ẹ̀ lọ́fọkànbalẹ̀ pé ìjọba ṣe tó báyìí láti ri pé gbogbo àwọn tí àwọn ajínigbé tí wọ́n jí kóhun pé wọ́n ò ní wọn gbà padà wọ́n wá tún tẹ̀síwájú wọ́n ní kódà alàgbà sunday dáre náà náà jẹ́ amúgbálẹ́gbẹ́ sí ààrẹ náà pa ìròyìn tó jẹ́ wọn ti aráàlú àwọn náà ń bẹ́ẹ̀ o tó yẹ pé wọ́n kódà ọ̀gá ọ̀gbà pátá àwọn ọlọ́pàá nàìjíríà àwọn náà gbẹ̀yìn ìyẹn alàgbà tuji disu wọn bẹ̀rẹ̀ alákòóso ètò ààbò lórí ìwà nàìjíríà ọ̀gágun Christopher Musa àwọn náà ń bẹ náà ikọ̀ tí ààrẹ tí wọ́n rán lọ síbẹ̀ ṣùgbọ́n èmi kan fẹ̀yìn mo fi ṣe àgbọ́nádì ni èyí tó wá dàbẹ̀ pé ogungun ńbẹ̀ ni ti àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni o torí pé wọ́n ní ẹni ọ̀rọ̀ ọ̀kọ̀ bákan báyìí náà ni máa dúdú èkúté mọ̀gbọ́n bí báyìí náà lórí wọn gbogbo wọn ni máa kan lọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn olùkọ́ni ní ìpínlẹ̀ ọ̀yọ́ sọ dímọ̀ lánàá lóṣojú Àìkú Sunday pé àwọn ti gùnlé ìyanṣẹ́lódì láti èmi sọjọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kẹfà lórí pé ìjọba kùnà láti pé àwọn òṣìṣẹ́ àwọn àti àwọn tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn wọn ò rí wọn gbọ́ padà láti bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lábẹ́ àkàtà àwọn ajínigbé tó jẹ́ pé wọ́n tún ń gé orí ìkan lára àwọn olùkọ́ àwọn torí ìdè yìí wọ́n ní àwọn rí pé ìjọba kan fi ẹnu lásán wọ́n fi iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ni wọn ò ṣe iṣẹ́ kan láti pé wọ́n dáàbò bo àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí inú ìwé àpékeré eléyìí tí àwọn ẹtọ́ jẹ́ ààrẹ pátá fún àwọn àjọ olùkọ́ni ní orílẹ̀ èdè Nàìjíríà Audu Amba tí wọ́n bọ̀wọ́ lùpẹ́ lóyún tó jẹ́ akọ̀wé àgbà wọn Dr. Clinton J. Epipito wọ́n sọ nígbà pé ikú wa àjọkú ni àwẹ̀ wa àjọgbà ni pé n tó ṣẹlẹ̀ tó bá ti lè kan ẹnìkan báyìí lára àwọn gbogbo àwọn pátápátá náà lọ́kàn eléyìí tó ṣẹlẹ̀ yìí wípé ọ̀rọ̀ àkọ́kọ́ náà ó jẹ́ nǹkan tí ó mú àwọn lọ́kàn táwọn ò lóorun lójú torí pé ó jẹ́ ìwà àìbìkítà ìwà àìlójú àánú àwọn nǹkan tó lè mú kí ọkùnrin yẹn dàrú lójijì ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá mú olùkọ́ tí wọ́n sì gé orí ẹ̀fẹ́wú lójú tó tún wá fi hàn gbé lójú gbogbo ayé pọ́n jẹ́ nǹkan tó rọrùn lọ́kọ́ yìí kẹ́jì ń bẹ̀ ni pé ẹ wo àwọn ọmọ kéékèèké àwọn ọmọ òkókó tó yẹ pé wọn ò lẹ́sẹ̀ lọ́rùn tó a jẹ́ pé akọ̀jí wọn kó wọn nítorí ìdí èyí láti èní tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 ọjọ́ ajé Monday wọn ní àwọn ti gùnlé ìyanṣẹ́lódì ní ìpínlẹ̀ ọ̀yọ́ o pé àwọn ò sì ní padà sẹ́nu ṣé àfi tí wọ́n bá rí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó bá rí wọn gbà láàyè padà èèyàn ọmọ ẹni ìkejì ń bẹ̀ ni kẹ́bẹ́ tó jẹ́ ààrẹ olùkọ́ ni ṣe sọ mọ̀ pé gbogbo àbáwọn ajé olùkọ́ káàkiri ìwà Nàìjíríà pé àwọn ó ṣe ìwọ́de tó bá dàbẹ́ ni pé bóyá àwọn wá ṣe ìwọ́de tíjọba ò bá wà nǹkan ṣe ó ṣe káwọn náà tún wá darapọ̀ mọ́ àwọn tó kù àwọn tìpínlẹ̀ ọ̀yọ́ láti máa ṣe oṣù wọn lé ní òde yìí o àwọn olùkọ́ni ní ìpínlẹ̀ ọ̀yọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ girama wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lórí pé a fẹ́ rí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wa padà ẹnu ọgọ́ ìwé ìròyìn punch láàárọ̀ yìí ìwé ìròyìn telegraph gbogbo ni wọ́n gbèrò yìí.
1: inú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní wọ́n ní bílẹ̀ ń jó bọ́lẹ̀ ń jà ẹni bí ń pọ̀ ṣàní sọ tiẹ̀ o ó mọ ní ti ọ̀rọ̀ àwọn olóṣèlú bí ètò ààbò ṣe ń mẹ́ ẹ lọ́tún tí wọ́n ń jí kúkúrú gbé tí wọ́n ń jí rúrú gbé ẹ jẹ́ mọ̀ pé ebi tó ń pa àwọn ni wọ́n mójútó ebi 2027 wọ́n ní ẹni tó jẹ́ mísà folúlẹ́wà lábújá alàgbà yẹ́zọ wike ó máa sọ nímọ̀ fún gbogbo ẹgbẹ́ òṣèlú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ pé òun ni bàbá àṣálẹ̀ wọn ó lè máa gbọ́ nípínlẹ̀ rivers yìí àwa ni àwa náà kọ́ elédùmarè ló fi wá síbẹ̀ ó ní ẹgbẹ́ òṣèlú apc èmi bàbá àṣálẹ̀ wọn ẹgbẹ́ òṣèlú pdp èmi náà ni labour party èmi ni ẹgbẹ́ òṣèlú alliance wípé òun náà ló wú wà bẹ́ẹ̀ òun ló wú wà lúgò tóun jẹ́ jìnnì ó wá kó gbogbo wọn jọ sínú ìpàdé tó ń bá wọn ṣèpàdé pé mo gbọ́ pé ìkan torí pé ẹgbẹ́ tó gbajúmọ̀ ló wà ó ti ń jó kiri pé 2027 ó ti ṣeéṣe fóun ẹ má jẹ́ gbọ́rú ẹ̀ mọ́ lẹ́nu ẹnìkan kan yìí o wípé mí tí ì sọ ẹni tí ó ṣe gómìnà nínú ẹ̀yẹ ẹgbẹ́ òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin o ní ẹgbẹ́ òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin ó wà lábẹ́ kápá òun tó ń pè ní rainbow coalition oní rainbow coalition yìí wípé ohun tó wà lọ́kọ̀ àwọn báyìí náà ni ti ọ̀rọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu àwọn ti yanjú ẹ̀ pẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tààrẹ bọ́lá ahmed tinubu làwọn oṣù ṣùgbọ́n lórí ẹni tó ṣe gómìnà òun sì wo sàkúnni o onípàdé àtàtà kan máa wáyé onílé òun gbogbo yin e gbodo wa pejo pada si ile oro nibe la o ti soro pe en ti gbogbo o se atileyin fun ninu eyin merin o je bi alagba yezorike bo se so fun awon egbe oselu tori pe o gba pe ikan ti dunu ninu wa pe ticket to won gba oun ni o se gomina ni ipele ti rivers o
0: koko oluwa ero intense wa jiban fm lawa ra 2.9 radio fe so wa po to kari ayinu we ero in the punch la ro yi se wa ni eni to sumo ba pepe ki na ni ma mo ya ti ru ka basun bo se nse su obe na ni oye o bo se nse oko iyawo ni ebi lere iyawo awon ni wa nigeria ore mi tinubu ma soro ko laaro yi won bu gbo nigeria e lo fe oko bale are bola me tinubu ma ko oro nigeria so kan ya gidi are bola me man saipa lori bo bi abo se wa lo gbo mo nigeria patapata won ni se ri gbo ipenija ele to pe nkoju gbo mo nigeria bayi won gbo yo pada rodo yo lo mu mi ni o oju to pa wo isa popo apon la do so nta wo isa tapa atala ni osan lo pa itale loju ti ale itale odulo je won e so fa boku re ko ba le ran pe sumo titi ale ni gba aso iyawa re ore mi tinubu nso ni mo pe awon isele jinigbe awon ikolu ni awon ipa ni pa pati wa lawon pa bi kan lori wa nigeria o je nkan to ba yan lopon je sugbon gbogbo eto lo nlo bayi to je pe awon eto to nlo ti ijoba nsa ipa lati pe ki bo ero do ko lo mi a ki se gbe la le ma so si ori atebun abi lawon yen ma gbo sugbon ijoba oka re won o simi won o wo won sa nsa ipa lori pe gbogbo awon isele npata yo di absent egun bi so ilu adre ekiti ni ple ekiti ona ni iyawa re so re dimo nigbati won lo se eto ilana bile kan eto pe won o je eto ajodun olojo kan ti won lo se mi ton ti fi won je oye eto o je ti ipinle ikiti gangan ibe lo tin so ni mo ton so ni mo gbogbo isele to sele bayi e ma mi ko gbo pata na ni o di absent egun fi so e no gbo iwe iroyin sa iwe iroyin the punch la roi e daru yin

0: àpò rẹ kò ní bínú.
1: Iléeṣẹ́ Rainbowtech lábẹ́ àkóso Ogus Investment Nigeria Limited tún gbé nǹkan kankan wọ̀lú o. Nílé ìtajà ńlá àwọn Rainbow Complex tó wà ní 41/43 Ìgà Ìdúgbòrán.

0: ọ̀sẹ̀ mẹ́ta náà lọ ti wà nínú ìsinmi pàápàá jùlọ ìsinmi fún ọdún iléyà àti àwọn ìsinmi wọn wọn ni wọn ó sì wọlé padà lọ́dẹ yìí tí í ṣe ọjọ́ kejì ní oṣù kẹfà ọdún 2026 wọn ní ṣùgbọ́n ominú kọ́ wọn jọjọ o tí wọ́n sì ń sọ dímọ̀ pé ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwà yìí wípé ó dàbí ẹni pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ báyìí bí ìgbà tó yẹ pé àwọn òṣìṣẹ́ àwọn sì ń ṣe ṣùgbọ́n ó dàbí ẹni pé gbogbo ẹ̀ kàn ń bọ́ sí orí ikọ̀ torí ìdí èyí wọ́n ní ìjíròrò wọn wọ́n ní àkọ́kọ́ ètò ààbò tó mẹ́ẹ̀ torí pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin láti ìgbà tí wọ́n ti lọ wọ́n ní ọ̀rọ̀ ìròyìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún bí tí àwọn ajínigbé kan tí wọ́n gbọ́n pọ̀ ìjọba ìbílẹ̀ òre tán lọ jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé wọ́n ní èyí ó wà ní pàtàkì ókun àyàwó ìkejì ni pé ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí táwọn ò tí ì yanjú wọ́n lẹ́yẹ ọ̀sọ́kà wọ́n fẹ́ ṣe tán báyìí láti rí pé wọ́n yanjú rẹ̀ nígbà tí wọ́n bá wọlé padà ní ọ̀la òde yìí ẹnu ọgbọ́n ìwé ìròyìn ní telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní wọ́n ní sọ́mọ̀ àti ilẹ̀ wọ́n ti ń ṣọ̀dẹ́jọ́ ti pẹ́ wọ́n ń wora wọn kò sẹ́ni tó lè yà wọ́n bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀gbá àti ìlú Èkó kò sẹ́ni tó lè yà wọ́n òmà ló tún ṣẹlẹ̀ o ní òpin ọ̀sẹ̀ yìí nígbà tí àwọn àjọ kan etí wọ́n gbé ètò kan etí wọ́n pè ní Lagos to the World Expedition a Global and Journey gẹ́gẹ́ bó ṣe sọ di mọ̀ wọ́n ni wọ́n máa ṣe ìfilọ́lẹ̀ àjọ yìí wọ́n fi ṣe ìfilọ́lẹ̀ ní ìlú Abẹ́òkúta ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó ń bẹ ní Abẹ́òkúta wọ́n ní àwọn ló ṣe kò kárí àjọ yìí wọ́n ní ẹni níṣòwò pàtàkì kan ni tó tún jẹ́ pé òun náà làwọn èèyàn mọ BMW mọ̀ ní Nàìjíríà BMW enthusiast ipe ẹri nwagu náà ni orúkọ bàbá náà wọn ni bàbá náà gbé ètò tí wọn pè ní Lagos to the World Expedition a Global Road Journey wọn ni wọn gbé kalẹ̀ ní ìrántí ìyá wọn àti ẹ̀gbọ́n wọn obìnrin wọn ni màmá wọn náà ni professor Ellen nwagu tẹ́ pé ọni jẹjẹrẹ òun náà yẹ pé ó rán ìyá náà lọ sí ọ̀run àti ẹ̀gbọ́n wọn abilékọ Oyema Fen ese ka tẹ pé àrùn jẹjẹrẹ yìí náà ni o wọn ni wọn gbélé kalẹ̀ láti lè rí pé wọn ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó bá ní jẹjẹrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà pé nǹkan tó mú ìyá yàn tó tún mú ẹ̀gbọ́n yàn lọ pé èèyàn gbọ́dọ̀ mójútó ni kò gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀rù máa bọ̀ wọn nígbà tó ń sọ̀rọ̀ àtàpátá olùṣègùn àrẹ̀mú tún sọ̀rọ̀ ó ti dì fura fún tẹrù tọmọ olóyè olùṣègùn àrẹ̀mú ọbásanjọ́ wọn sọ ọ́ dímọ̀ pé ṣé ẹ rí i pé àìsàn kì í ṣe pé èèyàn ti gbàwé kú o tí dókítà bá sọ fún ẹ pé o ti láìsàn kì í ṣe pé èèyàn ti gbàwé kú o ó dá lórí ìgbésẹ̀ tí èèyàn bá gbé wọn ní ogójì ọdún rèé four decades tó yẹ pé àwọn ti ń bá àrùn ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetes fínra pípa tó rẹ̀ ti mèwò àwọn má ṣe àti ṣe ẹ̀ ipe àwọn ọ̀rẹ́ ká ń pé láti bí ogójì ọdún sẹ́yìn wọn ni lẹ́ẹ̀mẹta lọ́sẹ̀ làwọn máa ń play squash yẹn ni pé ìtọ́ pé ẹ máa gbá bọ́ọ̀lù lu ògiri yóò máa ta padà ẹ máa gbá padà yóò máa ta squash pé ẹ̀mẹta lọ́sẹ̀ làwọn máa ń gbà ọ́ wọn ni bákan náà làwọn wo nǹkan táwọn ń jẹ bákan náà làwọn rí pé àwọn sinmi dáadáa àti gbogbo nǹkan tó yẹ kí àwọn ṣe wọn nítorí náà ìgbésẹ̀ tí wọ́n gbé pé ìgbésẹ̀ tó dáa ni o pé a gbọ́dọ̀ wo nǹkan mẹ́rin kan tó wọ́n pè ní dreams ìyẹn ni pé oúnjẹ tí à ń jẹ diet rest exercise àti medical screening dreams òun náà ni wọ́n pè tẹ́ bá ti mọ dreams yìí ẹ lè fi wò pé diet ìyẹn oúnjẹ rest ìyẹn ìsinmi exercise ìyẹn eré ìdárayá àti medical screening ìyẹn pé àyẹ̀wò lóòrèkóòrè òun náà ló lè mú ẹ̀mí ẹni gùn nínú ìwé ìròyìn leadership lélẹ̀ wà láàárọ̀ tòní.
0: nínú ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí àní àfitọ́pálẹ̀ ìtàlẹ̀ tún jẹ́ ní àní àfitọ́pàjà jẹ́sẹ̀jẹ́sẹ̀ tún jẹ́ èèyàn àní àfitọ́pàjà dẹ̀lú síbẹ̀síbẹ̀ àtún ní kòkòkò ni pẹ̀lú pé ìjọba gbìyànjú sa ipá ìjọba tiraka lórí pé kí afẹ́fẹ́ ìdáná èyí tó ń pè ní cooking gas kó lè wálẹ̀ wọ́n ní ọmọ àtún lè kòkò sí ni o wọ́n ní ìjọba tiraka àwọn tí wọ́n jẹ́ aládàáni náà náà gbìyànjú lórí pé kó lọ ní mẹ̀lọmẹ̀lọ nípa pé kí afẹ́ ìdáná wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé afẹ́fẹ́ ìdáná èyí tó jẹ́ oní kìlógíráàmù 12 tó ń pè ní 12.5 kg wọn ní ṣàdéjé ló máa tún fòfò ẹ̀rọ lọ sórí ẹgbẹ̀rún 15,000 naira láwọn apá mi kan ní ìpínlẹ̀ èkó wọn ní ìgbà tí ó sì kọ́ dàbí kó lọ sókè nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí wọn ní ó lọ sórí ẹgbẹ̀rún 16,000 náírà ṣe 6,200 wọn nígbà ọ̀la yẹn bẹ̀rẹ̀ sí ṣe abẹ́rẹ́ ìdáná wọn o wọn nítorí pé tí wọ́n ń ra eléyìí tó jẹ́ ìwọ̀n kìlógíráàmù 12 tẹ́lẹ̀ hun ẹgbẹ̀rún 13,000 ní ti ṣe 13,500 wọn ní bó ṣe wá ni pé ó lọ sí ẹgbẹ̀rún 16,000 àti ìgbà náírà 6,200 wọn sọ pé abẹ́rẹ́ ìdáná ti wọn o àṣẹ ọ̀fẹ́ tó ni kètò ọ̀fẹ́ tó kètò ń gbé kòwé àṣà ń gbé kòwé àṣẹ kò tí àti rí nǹkan kan wọn ní ẹgbẹ̀rún 15,000 náírà 25,000 naira náà lọ jẹ́ pé wọ́n ń ta abẹ́rẹ́ ìdáná àwọn tí wọ́n á jẹ́ obìnrin lé àtàwọn tí ń dáná wọn ni ọ̀dà náà kò burúkọ̀ bàjẹ́ o wọn á gbé korobá oní 12.5 kg wọn ó gbé lọ sí pé ìyá ọkọ mi ẹ dákun ẹ sábà ń ṣe ẹlẹ́yọ̀ kan péré sí kábíyèjì wọn dáná ń gbọ́ ọba tán ọlọ́run.

0: ṣíṣe ó dá tó ní wọ́n ní oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ báyìí kí ọlọ́run kó ràn wá lọ́nà nàìjíríà ẹ̀ máa bá ìwé ìròyìn new telegraph láàárọ̀ ẹ̀ bárò yìí mbẹ́.
1: kókó olúwẹ̀rẹ̀ náà ló ń tẹ́ ẹ̀ síwájú nínú ìwẹ̀rẹ̀ leadership tó jáde láàárọ̀ ti tòní òun máa ní àṣejù àwọn orílẹ̀-èdè nàìjíríà wọn ni tó bá fún wa ní aláwọ̀ á sọ di aláwáàsì tó bá fún wa ní máìlì á sọ di máìlèjì ni o kọ́lọ̀ kó ṣàánú wa ni ó máa ní ọ̀tẹ́ tó jẹ́ gíwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà tó máa sọ alàgbà tún jíjì sù látàrí kíni wọ́n ní àwọn orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣe ìrànlọ́wọ́ fún wa pé aláǹfààní láti ṣe àkásílẹ̀ ọlọ́pàá tá a bá ń bá sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n ní báyìí ẹ fún ti wá dìrò èdè o àwọn orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti wá bà á jẹ́ wọ́n ti sọ di eré orí ìtàgé ìyẹn content o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ó kàn lè dúró lọ ti ọlọ́pàá yóò máa fà á láṣọ wa ni mo ń prank ẹ ni wọ́n ní irú ìgbésẹ̀ báyìí ìgbésẹ̀ tí ò dáa ni wọ́n ní ẹ ṣọ́ra o lákàn ti máa kàn gbé fóònù yín pé ẹ kàn fẹ́ ya ọlọ́pàá wọ́n lẹni tó bá tu wò yóò bá ń bẹ̀ o wọ́n ní iṣẹ́ ọlọ́pàá lọ́pàá ń ṣe o ọlọ́pàá ò sí fún content creation gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ dímọ̀ ní àárọ̀ ti tòní o wọ́n láwọn fajú ro sí àṣìlò bí ẹ ṣe ń lo àwọn ọlọ́pàá wọ́n ní eléyìí ó máa ń ba ìròrí àwọn ọlọ́pàá jẹ́ ó sì máa ń ba ìròrí àwọn àwùjọ jẹ́ nípa ti ọlọ́pàá tá a mọ̀ sí public perception gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wọ́n ní a gbọ́dọ̀ gbìyànjú láti rí pé à ń ṣe àwọn ọlọ́pàá bó ti tọ́ àti bí ó ti yẹ ká lè ní ìṣèjọba àkóyawọ́ àti ìkọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá tó yẹ pé yóò máa dáàbò bo ẹ̀tọ́ aráàlú wọn ní ẹṣọ́ra o ẹ̀yin tẹ́ ẹ kàn máa ki fóònù mọ́lẹ̀ tẹ́ máa ní ẹ̀ ń ya ọlọ́pàá pé ó lòdì lábẹ́ òfin orílẹ̀-èdè wa nàìjíríà o.
2: dúró náà kú tó ra multivitamin yẹn bí ìlọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: essential oil. Oh my God, you know what I'm talking about? Before we see the future, we shall not only we shall see the glory there. Golden Terra Oil for pure love.
1: Ọlọ́run mọ̀ jẹ́ ká fàìsàn lùgbà. Àbí nìkan ò rá o. Àfi kí o tètè máa bọ̀ nílé ìwòsàn ìgbàlódé.
2: Project Care Diagnosis Center.
1: Láti lọ sí àyẹ̀wò ara.
2: Èyíkéyìí
1: pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé.
2: Bí èyí tí kò ní àbàwọ́n.
1: Wọ́n ṣe gbọ́kànlé fọkànbalẹ̀ ní lórí.
2: Àyẹ̀wò tí ẹ bá ṣe lọ́dọ̀ ti wọn.
1: Rẹ gini.
2: Àwọn àyẹ̀wò onírúurú.
1: Àyẹ̀wò ẹ̀jẹ̀.
2: Àyẹ̀wò aláboyún.
1: Àyẹ̀wò ìtọ̀ ṣúgà.
2: Àyẹ̀wò kíndìnrín.
1: Àti ẹ̀dọ̀.
2: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Àwọn òṣìṣẹ́ wọn kọ́sẹ́ mọṣẹ́.
2: Pẹ̀lú ẹ̀rọ ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé.
1: Èsì ìdánwò tí wọn
2: kì í pẹ́.
1: Wọlé kí o gba ìsí
2: ní. Iléeṣẹ́ wọn wà ní.
1: 21304
2: Third floor
1: Ọgbà
2: Central Mall
1: Abiodun Jagun Street
2: Off Wempo Road
1: Ọgbà Ìkẹjà nílùú Èkó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lè yí o.
1: 09041110110
2: tàbí
1: 08167350423.
2: Ẹ lè bá wọn pàdé lórí wẹ́bsáìtì wọn
1: www.urgentcare.com.ng
2: tàbí
1: info@urgentcare.com.ng.
2: Urgent Care Diagnostic Center.
1: Àlàáfíà ti yín
2: lórí yìí ti wá.

0: ọkùnrin kò ní bínú.
1: Ó sì fàṣọ la fẹ́.
2: Ibọ̀ ọkùnrin tẹ péjọ.
3: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pà, ẹ wá ń bá sọ̀rọ̀ ìjó.
1: À dèrò ǹkẹ́ lẹ́nu ẹ, èmi ti fọkánu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́
2: ọ̀bẹ̀lẹ́ o, kí ló fa tó tó mọ̀?
3: Bàbá ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹ́ni bẹ́ gidógun ṣe o, mo ní egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ̀pánù.
1: Tó jẹ́ pọ́nà ló.

0: wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajeru, Ikotun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀ pánù.
1: Nigeria has gone digital. Don't get left behind. Join millions already enjoying the benefits of digital television with free TV. You get over 100 crystal clear channels for movies, sports, and news. All with zero monthly subscription. Just use any free-to-air decoder. Point your dish to Nige Concert or stream live on the free TV NG mobile app. This message is from the National Broadcasting Commission. Don't wait for your signal to go off. Switch to digital TV today.
2: Láyé wa iná ilé yọrọjúmọ̀ ọ̀dọ̀ náà láti wá ibẹ̀ náà láò padà sí akéde papòdà bàbá bàbá bàbá ọkọ̀ rere lọ́rẹ̀dẹ̀ aṣíwájú rere bàbá wa Fọdílẹ́tù Sheikh Mustapha Ayọ̀dẹ́lẹ́ Àkànní Akíọ́lú tí wọ́n jẹ́ chief imam kò jẹ́ àmúwò nígbà ayé wọn. Àwọn náà ni olórí ẹbí Akíọ́lú Royal Family, olórí ẹbí Arúmẹ́rẹ́ Royal Family, Onítàná Family, Ogbórógun Àgẹ́ Family, Àkárìgbò Family. Bàbá papòdà ní 30th May 2026 lẹ́ni ọdún méjì. Ìdílé ọgọ́rùn-ún 98 years tàṣí sin wọ́n ní ìlànà mùsùlùmí. Ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àrọ́mọdọ́mọ ló gbẹ̀yìn bàbá wa Mustapha Akíọ́lú. Lára àwọn lẹ́ẹ̀kan tí wọ́n ń dilé di bàbá ni ọba Olúwàn Àrẹ̀mú Oṣuọlá ní Akíọ́lú the first ọba of Lagos. Gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 lágbàgbé orílẹ̀ Nàìjíríà ká ti pín Èkó lápapọ̀ lábẹ́ Princess Wúrọ̀lá Adénìkè Adégòkè alákòóso orílẹ̀ Nàìjíríà ká ti pín Èkó àti bàbá wa Alhaj Wahab Alade Akọ́ṣílẹ̀ General Manager Bond FM. Ń bá bàbá wa ọba Olúwàn Àrẹ̀mú Oṣuọlá ní Akíọ́lú kẹ́dùn kú ara fẹ́ra kù ẹni rí ilé ìtulọ̀ ẹ̀gbọ́n tó mọ rírì àbúrò rẹ̀ bàbá tó mọ iyì ọmọ aṣíwájú tá a máa ṣàfẹ́kù rẹ̀ láwùjọ ọmọ ènìyàn. Iléeṣẹ́ orílẹ̀ Nàìjíríà ká ti pínlẹ̀ Èkó wá gbà ládùúrà fún ọba Olúwàn Àrẹ̀mú Oṣuọlá ní pé Ọlọ́run ò ní ṣe ní tẹ̀léǹtẹ̀lé ọjọ́ ajìnà síra wọn. Ọlọ́run ní fi kú bàbá Mustapha Akíọ́lú balẹ̀ Akíọ́lú jẹ́ Aláùmọ̀ Àmín. Àwọn olùkíni Princess Wúrọ̀lá Adénìkè Adégòkè alákòóso orílẹ̀ Nàìjíríà ká ti pínlẹ̀ Èkó láìgbàgbé Alhaj Wahab Alade Akọ́ṣílẹ̀ General Manager Bond FM lórúkọ gbogbo òṣìṣẹ́.
3: Ìgbà tún ti dé fún gbogbo àwọn ọlọ́kọ̀ àjàgbé àti àwa driver Edible Tankers Drivers ECD bí National Union of Edible Tankers Drivers of Nigeria pẹ̀lú àjọṣepọ̀ àwọn tọ́lọ̀ kan ní fẹ́ ṣe àfilọ́lẹ̀ National Edible Transportation Hygiene and Safety Compliance Operations in Nigeria èyí tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kejì oṣù kẹfà 2nd June 2026 ni pilot phase Western Zone roll out bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkó. Àgbékalẹ̀ yìí wà láti inú ìmọ́tótó lọ́kùnkúndùn àti ààbò fún àwọn òṣìṣẹ́ wa láti mọ ìyàtọ̀ tó wà láàrin Edible Transportation àti àwọn petroleum and chemical risk. Bíbọ̀ fún òfin pàápàá jùlọ wíwà lọ́láàfíà gbogbo àwọn olùgbé Nàìjíríà lápapọ̀. Ẹ̀wọ̀ agbọ́ o, ó ṣe pàtàkì fún gbogbo àwọn depot owners and operators, transport operators, edible oil marketers and sellers, manufacturers, logistics stakeholders láti bọ̀wọ̀ fún òfin yìí kí a sì rí dájú pé gbogbo wa gbẹ̀rẹ̀ sí fi orúkọ sílẹ̀ pẹ̀lú àjọ National Association of Road Transport Owners NATO bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹfà sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje 1st June 15th July 2026 ECD Earth is Wet.

0: ránṣẹ́.
1: Kòkòrò ìròyìn tẹ̀ síwájú nínú ìwé ìròyìn èyí The Punch tó jáde lówùúrọ̀ tòní àwọn aláṣẹ nípínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ wípé gbígbèrò wọlé gbígbèrò jáde láwọn pápákọ̀ òfurufú pàápàá Murtala Mohammed International Airport àwọn yóò ṣe àmójútó ètò ààbò ibẹ̀ dáradára kí omi má baà tẹ̀yìnbọ̀ mí lẹ́nu kí wọ́n má baà gbèrú alátẹ̀yìnwá pẹ̀lú àìsàn Ebola lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ròyìn tá a gbọ́ sọ dímọ̀ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́ka ètò ìlera wọ́n ti balẹ̀ gùdẹ̀ sí pápá ọkọ̀ òfurufú náà láti máa ṣe àmójútó ohun ìfimúfilẹ̀ àwọn èèyàn tó ń wọlé tó sì ń jáde kí àìsàn Ebola tó fojú hàn láwọn ilẹ̀ kan kó má baà fojú hàn ní ìpínlẹ̀ Èkó. Kọmíṣánná ètò ìlera Ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí àti olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò ìlera dókítà Kẹ́mi Ògúnyẹmí àti akọ̀wé àgbà fún àjọ náà dókítà Dayo Lajide àti adarí ohun tó ń jẹ́ àtànkálẹ̀ àìsàn dókítà Ismail Abdul Salam ni wọ́n jùmọ̀ sọ̀rọ̀ náà di mímọ̀ tí wọ́n sì gbé ìgbìmọ̀ pàjáwìrì kalẹ̀ láti máa dọdẹ àwọn tó ń wọlé tó sì ń jáde lẹ́ka ètò ìlera kí àìsàn Ebola má baà tàn lẹ̀ nílẹ̀ yìí.
2: Bí kókó ṣe ń tẹ̀síwájú, mo ti rọ́gbọ́n ìwé ìròyìn New Telegraph láàárọ̀ tòní ọ̀. Nínú ìwé ìròyìn New Telegraph, òun náà ni wọ́n ti ń fi léde yìí pé ẹni tó jẹ́ atakọ̀ngbọ̀n fún ipò ààrẹ nígbà tí ìdìbò gbogbogbò báyá ní ọdún 2027 lábẹ́ ẹgbẹ́ àsíá NDC ìyẹn Nigeria Democratic Congress ìyẹn alàgbà Peter Obi. Wọ́n ni bàbá náà mà ti ń ṣàdéhùn o, tó sì ń fọwọ́ gbáyà tó ní àyà tóun fọwọ́ gbà ìyẹran ní bẹ́ẹ̀ kì í ṣègùn ìpè nínú ètò ìṣèjọba àwọn bí orí bá ṣe àwọn olóore táwọn dé ipò ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọdún 2027. Wọ́n ni gbáragada òun náà ni ìlẹ̀kùn àwọn yóò ṣí sílẹ̀ ìpè àti ẹrú àtọmọ gbogbo àwọn làwọn ò jọ máa ṣe ètò ìjọba òun o. Bàbá náà tún wá mẹ́nu kan ẹni tí ó jẹ́ igbákejì wọn tí wọ́n ò jọ takọ̀ngbọ̀n fún ipò ààrẹ àti igbákejì ààrẹ ìyẹn ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kánò gómìnà Rabiu Kwakaso ìpè igbákejì àwọn yìí kò kàn ní jẹ́ ẹni táwọn ó kàn fi dìgẹ̀rẹ̀ wu ìpè arákùnrin àwọn ò jọ máa ṣe bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ ni alẹ́nu lọ́rọ̀ ni ó jẹ́ gbogbo nǹkan tí àwọn bá ń ṣe òun náà ni bàbá yìí ó mọ̀ kì í ṣe pé àwọn ni tí àwọn ò fi dìgẹ̀rẹ̀ wu gẹ́gẹ́ bí igbákejì ààrẹ. Òbí ni ó sọ̀rọ̀ ìdí mímọ̀ nígbà tí wọ́n ń tẹ́wọ́ gba bí wọ́n ṣe yàn wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àsí àjọ ẹgbẹ́ ìṣèlú National Democratic Coalition tí ó jẹ́ pé àwọn ni wọ́n gbé ipò náà fún ìpè àwọn ni wọ́n lọ takọ̀ngbọ̀n tí ipò gbogbogbò báyá tí ìdìbò gbogbogbò báyá ní ọdún 2027 fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe ti wọ́n kalẹ̀ nínú ìwé ìròyìn ní Telegraph láàárọ̀ tòní.
1: Fọlọ́run tó fún wa ń tààrọ̀ tò ní ṣáàdúpẹ́ lọ́wọ́ olóòtú wa fún tààrọ̀ tò ní Abiodun Elúgbàjú Abúfẹ́tẹ́ Abugafa ló kọ́ tọ̀dọ̀ tì.
2: Màá máa fi àsìkò kí bàbá wa òjìwéjúwe ilẹ̀kẹ́ ọba Adéyẹmí Àjàsá Àwíṣẹ̀tú nígbòǹgbò bàbá wa onígbòǹgbò àdúpẹ́dúpẹ́ fún gbogbo ànáwọ́ sí yín lágbára ọlọ́run gbogbo ibi tí ẹ ti mú kò ní tán níbẹ̀ á túbọ̀ máa pọ̀ sí ni ọjọ́ wa àjọ máa rọ́dún o. Ọ̀rẹ́ olú Ògúnláìkè lórúkọ tèmi ọpẹ́ pàtàkì lọ́wọ́ pilot òun náà ló jẹ́ pé ó ti ń jẹ́ kí ẹ gbọ́ wa ketekete tó ń bá wa tẹ̀ nínú ilé agbára láì gbàgbé Babafẹ́mi láti ICT òun ló jẹ́ kí ẹ máa wò wá ketekete lórí Facebook láàárọ̀ yìí lágbára ọlọ́run gbogbo wa pátá àti ṣede bìrì kò ní bàjẹ́ ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ máa múra ṣiṣẹ́ gbogbo ibi tá a bá wà nítorí pé àìṣe ẹ àbùkù ni.
3: Ok, mo wa pẹ̀lú ilé ẹ̀kọ́ Dominion University nílùú Ìbàdàn. Orúkọ yín àti orúkọ ilé ẹ̀kọ́ tẹ́ ẹ ṣojú fúnfà.
4: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Olúwaṣẹ́un, Admission Officer of Dominion University tó wà ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ State. Lọ́wọ́lọ́wọ́ báyìí, admission 2026-2027 ó ti wà ń tà. Dominion University bẹ̀rẹ̀ ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ olúwa mi àti Sura Fẹ́mi Race Generational Leaders. Our course be microbiology, biochemistry, computer science, cyber security, software engineering, biotechnology, science, arts, mass communication, criminology, and security studies, accounting, business administration, economics, industrial, and personnel management. Then we see we have nursing, public health and medical laboratory science. Then there's a new program come from our team Shigam that's called BPEP. When you think about the Shigam, they let you new level results, right? It's not here. That's credit. New level results. You are a
3: patient. You are not that.
4: Then, sir. So, you have a member to for 9 months. They are eligible to go to 200 levels. wọn bá ṣe jam tí wọn jókòó sílé fún ọdún kan tí wọn bá wá ṣe program yẹn direct wọn máa lọ sí 200 level.
3: tipẹ́tipẹ́lẹ̀ ti máa ń sọ pé
0: olúmayetì
3: àwọn tó bá ń bọ̀ wá kọ́ máa wulẹ̀ bọ́dà pé òbí mi yóò máa rúrú báyìí sí pé wọ́n náà àdìsọ wo skul tán ó kọ ẹrù tó mọ́ fẹ́ẹ́ di ìdájọ́ yẹn sì gbé matrix dání bí wọ́n ti fẹ́
4: and internet enabled. At least we will see that we are and we will be in campus here.
3: Thank you.

kule lankara le e kabo lankiro no emi omo yin aburo yin ololufe yin sola egbe rongbe ti mo wa lati le se best among communication ile se tin toju lowo ero bani soro e je fisiko idupe lo gugu awon ni bara wa awon tun ba wa ra ero bani soro lati joy awon customer wa e se o ina ni to owo yin owo yin o ni ko sale apo e se ten ba wa raja ba se introduce awon ni new phones ni mo dupe be se ba wa ra pe e je ki oja wa kuta e se o e se we ni mo sare omo mo dupe fun gbogbo awon phone te ti ba wa ra mo se special ile pa phone ta polo ta no se jade koja yin mo fa introduce new phones ni new phone ti best among gogo ko wole ti mo de ma fi owo eso ya ma wa introduce ara mi bi mo se ti introduce ara mi ri tori phone ni mo se fe introduce ara mi a pe phone na ni city 400 ki to introduce phone ye e je nkan ko introduce ara mi emi ni alase atoludari ile ise best among communication mo introduce ara mi bayi ri tori phone ni mo se introduce ara mi be so that e ba ti ra e le ma so pe oga yi lo ni ka ra o de fun wa ni warranty odun kan ati abo to je 1 year and 6 months phone yi je city 400 meji lo je ikeji je 17 pro max e je kokko introduce city 400 city 400 yi je level of phone to a very affordable android budget friendly phone o je 4g smart phones. It has 6 gig RAM and 128 gig inner storage. 6 gig RAM yẹn dúró fún speed yẹ. 6 gig RAM. Memory yẹn get 128. Mo fẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ fi fóònù gbà. In fact, ẹ má gbádùn ẹ̀. Battery ẹ̀ wá jẹ́ 6,000 amps capacity battery. Tójú mọ̀ sí pé battery yẹn ẹ lè lo ọjọ́ méjì sí mẹ́ta. Ẹ mọ̀ power Android wa ń lo ọjọ́ kan lọ. Gbẹ̀lẹ̀ ẹ sì máa lo fọjọ́ méjì sí mẹ́ta. Ó depend ní bẹ́ẹ̀ bá ṣe lo phone. O tun wa ni it has Android version 1400 version it has 21 MP main camera front camera e je 21 MP back camera e je 8 MP o tun mo si pe camera e clear o sharp dada it has side monitor fingerprint e gbe lo wa o ni face ID mo mo kan ta Android te be fi Android phone se to se city phone yo ki se o ni warranty odun kan atabo elo ni phone ta so pa yi ko si fun so die die o phone yi je 125,000 ni phone to je 128 gig pelu 6 gig ram 125,000 ni phone yi je ikeji e je 95,000 iyen je 3 gig and 32 gig functions kan na ni mejeji ni memory card lo yato na mejeji ikeji e je 95,000 fóònù méjèèjì tẹ bá fẹ́ rà kò sí fún sán díẹ̀ díẹ̀ o ẹ jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí èmi máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹni bá fẹ́ rà tó fẹ́ kọ́ mu wálé fóònù ni kó pè mí o 08023948101 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni mo ti ń gbé láti ìgbà tí mo ti ń polówó tí oṣù ọ̀rọ̀ 10 years tí mo ti ń polówó lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gọ́gọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ wà lórí whatsapp ẹ fẹ́ kọ́ bá ẹ mú wálé ni ẹ fẹ́ wá sọ́dọ̀ wa ẹ fẹ́ bèrè àdírẹ́sì ni 08023948101 gbogbo ẹni bá tẹ̀rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó máa gba ẹ̀bùn ẹ̀bùn wà ń lẹ̀bi yẹpẹ̀ a máa fún ilé solar panel yẹn wà fún gbogbo ẹni bá tẹrẹ ẹrọ ìbánisọ̀rọ̀ wa bóyá ọbẹ̀ mú wálé tó bá mú dọ́dọ̀ ẹ̀sánwó tó bá ti mú dé ẹ̀sánwó gbogbo ẹ̀yin tẹ bá wà ní agbègbè èkó ọ̀fẹ́ la máa mú wálé fún yín bọ́yìn tẹ wà lógún state ìdíro kó nǹkan bẹ́ẹ̀ ẹ máa sanwó sílẹ̀ pàtó bá yín mú wá ni ẹ máa sanwó sílẹ̀ pàtó bá yín mú wá tẹ bá ti sanwó sílẹ̀ ọ̀fẹ́ la máa mú wá bá yín between 24 hours to 48 hours a máa mú dọ́dọ̀ yín wọ́n ẹni tí ò sanwó sílẹ̀ a sanwó mọ́tò 08023948101
8101. Òfin kan tẹ fẹ́ kẹ́rọ bá ní sọ̀rọ̀ iṣẹ́ tí ò ní ṣe tó jẹ́ Android iṣẹ́ tí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tí ò ní ṣe. Advert tá a ṣe ipele méjì ló máa bọ́ sí. Ipele ẹlẹ́ẹ̀kejì la pè ní Easy Buy. Easy Buy. Ẹ̀yin tẹ fẹ́ ra Easy Buy. Ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tàbí ọ̀pọ̀ lówó ta náà ṣe kó wọlé yẹn kò sí fún Easy Buy o. Kò sí fún sọ díẹ̀ díẹ̀. Mo fẹ́ ra Tecno, Infinix, Redmi, Itel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ máa sanwó díẹ̀ díẹ̀ díẹ̀. Iléeṣẹ́ wa àyè wà fún yín. Àyè wà fún yín láti wá rà. Ẹ bá ti ń bọ̀ níléeṣẹ́ wa àwà láti Kenny. Àti Kenny bus stop ní ìlú Ìkòròdú. Ẹ bá ń bọ̀ láti Kẹ́tì ọjọ́ta. Ẹ bá ti wọ mọ́tò Kòdú. Ẹ sọ pé àti Kenny lẹ ti fẹ́ bọ́lẹ̀. Ibi tó ti já yín sì yẹn kò máa sọ dání. Ètò iléeṣẹ́ wa inú complex àti Kenny yẹn la wà. Àwa náà là ń ta oúnjẹ ń bẹ̀. Ṣèbádẹ̀ ti wá gbogbo ẹni bá ti wá bá rẹ̀ rọ̀ bá ní sọ̀rọ̀ bóyá ò sanwó tán ni àbí ò sanwó tán. Àbò fẹ́ san díẹ̀ díẹ̀ ni gbogbo ilẹ̀ láǹfààní láti gba solar panel tó ń pàṣẹ parí ọdún ni ẹ máa gba solar panel. Ẹ̀dẹ̀ tún máa láǹfààní láti jẹun. Ìwọ tó fẹ́ jẹun ò fẹ́ jẹ àmàlà vex among. A kì í gbóúnjẹ wá lé o máa wá ni wàá jẹun wàá ra fóònù wàá dẹ̀ jẹun. Fún àpẹẹrẹ ẹni bá ra fóònù fóònù tẹ máa sanwó díẹ̀ díẹ̀ ó bẹ̀rẹ̀ láti 120,000. Èyí tó kéré jù bẹ́ẹ̀ èyí tó kéré jù yẹn tẹ bá ti ní 25,000 or 30,000 ẹ̀dẹ̀ máa ní BVN nìyí ìyókù ẹ máa ṣàlàyé bẹ́jẹ́ fẹ́ san. Àwọn ò kí ń gba ATM àwọn kan máa ní kẹmú ATM dání àìnídìí ATM káàdì yín. Ẹ kàn máa ṣàlàyé bẹ́jẹ́ fẹ́ san yókù ni láàárín oṣù mẹ́ta sí oṣù mẹ́fà níléeṣẹ́ Bex Among Communication fún ẹni tó fẹ́ ra fóònù 200,000. Fóònù 200,000 tó bá ti níbi 60,000 wàá gba fóònù yẹn 60 or 70,000 wàá gba fóònù yẹn lójú ẹsẹ̀ wàá ṣàlàyé bójú fẹ́ san yókù láàárín oṣù mẹ́ta sí oṣù mẹ́fà. Ẹ pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yìí fún ẹ̀yin tí ẹ fẹ́ ṣe Easy Buy 09023234955. Ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ń pè fẹ́ sanwó díẹ̀ díẹ̀ má jẹ́ kí ìbéèrè yẹn pọ̀ jù torí èmi nìkan ni mò ń gbé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ méjèèjì. Jẹ́ kí ìbéèrè yẹn jẹ́ ṣókí àbí kó bá mi sọ̀rọ̀ lórí WhatsApp tó bá ti mọ̀ pé ìbéèrè yẹn máa pọ̀ jù. Bá mi sọ̀rọ̀ lórí WhatsApp 09023234955. Ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yẹn wà lórí WhatsApp. Báwọn tó máa sọ pé àwọn máa pè yín nọ́mbà yín tún máa wà tú bìzì. Ẹ lè tó ẹ̀rọ bá ní sọ̀rọ̀ PA mi 08165130800. Ẹ̀rọ gbogbo ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ̀ ló wà lórí WhatsApp. Ẹ má gbàgbé fóònù ta sọ pé ẹ lè máa rà kẹsànwó ẹlẹ́ẹ̀kan náà. Ana àṣẹ kò dé tó ní warranty ọdún kan àbọ̀. Òun nìkan ló ní warranty ọdún kan àbọ̀ gbogbo àwọn yòókù ọdún kan ni wọ́n. Bọ̀ eléyìí tó ń pàṣẹ kò dé ni ó ní warranty ọdún kan àbọ̀. Èmi Bex Among Ṣọlá Ẹgbẹ́rungbé ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà pé tí ẹ bá rà ẹ ní kábàámọ̀. Ẹ pè mí sórí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ ti tèmi gangan 08093948101. Nọ́mbà tèmi gangan ìwà fáwọn tó bá fẹ́ rà tó fẹ́ sanwó lẹ́ẹ̀kan náà ni o. Àbò fẹ́ béèrè àdírẹ́sì wa láti Kẹ́ni nílùú Ìkòròdú ni nọ́mbà tèmi ìwà fún o. Bọ̀ o fẹ́ rà kó máa sanwó díẹ̀ díẹ̀ pé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ 09023234955. Iléeṣẹ́ wa wà ń lu Ìkòròdú gbogbo ẹni bá ti bá wa rẹ̀ ẹ̀rọ bá ní sọ̀rọ̀.

0: panel e ma bo e ma je kupe betsamo lo so ko to ba je ti pa ero ba ni so wo ni irohun de
1: Ṣé bí màmá wá ṣe máa ń tètè jí láti fi oúnjẹ àárọ̀
2: fún un? A gbọ́dọ̀ mọ ohun tó jọ tún ṣe fún màmá o.
3: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjòjọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìdárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àríkọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún náírà sí www.threecrowns.com.ng àbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì ní àǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
4: Little Daddy, big news. Little brain, big learning. Your little child is eager to do big things. Every sachet of Cerelac Junior comes with the nutrition they need, natural grains, protein, and iron to support their physical growth, learning, and development. So you can fully enjoy your little one's big moments of growth.
5: Níjọ́ sí ti aláṣẹ àtòlùdarí ilé-iṣẹ́ Sought After Project Services Limited tí wọ́n dé pẹ̀lú Good Land Estate. Ṣé bí mo sọ fún yín? Mo ní ilẹ̀ tí wọ́n gbé wá yìí, àdúgbò tí mo mọ̀ dáadáa ni o. Ó sì dá mi lójú pé wàràwàrà ni ó tà. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Tijó Tìlù Tayọ̀ ni aláṣẹ àtòlùdarí Sought After fi débí lónìí. Wọ́n ní Mr. Pilot àti ta phase 1 tán. Phase 2 la fẹ́ tà báyìí. Inú mi dùn. Ayọ̀ mi kún láti kí alàgbà Moses tí wọ́n jẹ́ aláṣẹ àtòlùdarí ilé-iṣẹ́ Sought After káàbọ̀ sórí afẹ́fẹ́ lónìí.
6: Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tí ẹ̀gbọ́n wa ní ilé. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n ti bá wa ra Goodland Estate Phase 1. A fi àsìkò yìí, a tún fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán tún bá wa ṣe pinnu wẹ̀ gangan nítorí igi kan dágbò ṣe.
5: Goodland Estate Phase 1 ó ti tán báyìí àbí?
6: Bẹ́ẹ̀ni.
5: Ẹ dákun ẹ ẹ̀dẹ̀ jẹ́ sanwó ní owó ẹ̀ náà ẹjọ́.
6: Ó ti o, àwa ń talẹ̀ yọ kan fúnyàn méjì.
5: Máa fún yín dọ́bù wẹ̀.
6: Rárá, kò ṣeé ṣe iṣẹ́ mọ́ wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Nítorí ẹ̀ náà la ṣe ṣe àgbékalẹ̀ Phase 2 yìí.
5: Ṣé pé ẹni tí Phase 1 bá ti gbọ́mọ lọ́wọ́?
6: Bẹ́ẹ̀ni.
5: Ó bà ní kò bàjẹ́. Torí pé Ọlọ́run kọ ẹlẹ́dàá ẹ̀mọ́ Phase 2 ni.
6: Bẹ́ẹ̀ni.
5: Bàbá ṣó jìnà síra wọn ni.
6: Kò jìnà síra wọn. Ṣé ní Phase 2 yìí, àwọn èèyàn tán ti rí, wọ́n tún ní kí ló dé tó jẹ́ pé ilé ìlàtọ́jú sẹ́yìn tá àkọ́kọ́ gbé kalẹ̀.
5: Bàbá Goodland Estate Phase 2.
6: Bẹ́ẹ̀ni.
5: Agbègbè
6: Olúwa. Ó wà ní Off Owóde Ìlàrò Road. Kò jìnà sí Army Barracks nílùú Owóde, kò jìnà sí Federal Polytechnic ní Ìlàrò, kò jìnà sí Police College tó wà ní ìlú Owóde náà. Wọ́n ṣe Sokoto Road lọ báyìí, àwọn tó bá máa tán. Sokoto Road yẹn ó dé sáìtì wa.
5: Sáìtì yẹn jálù gan-an.
6: Ó jálù gidigidi.
5: Bàbá ẹ má parọ́ fún aráàlú o. Ilẹ̀ tẹ́ ẹ sọ yìí, tá a bá máa ṣe rafting bẹ̀, a lò tó tán irin mélòó.
6: Rárá, kò ṣe rà. Ilẹ̀ tó gbẹ ni solid ground nígbà bá ti gbẹ́lẹ̀ báyìí gbé blọ́ọ̀kì sí. Ẹ gbé lóyún lọ sókè ní
5: sùúrà. Bọ́ọ̀ lọ rọgún nílẹ̀ o.
6: Kò súbà láwọn onílẹ̀, àwọn tọ́ra fẹ́ sún àgán lè jẹ́ rí ẹ̀.
5: Bá a ṣe jọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, èèlò ni ilẹ̀ Goodland Estate Phase 2.
6: Goodland Estate Phase 2, à ń tà ní 600,000 naira.
5: Dàbádáyà.
6: Ìwọ tó fẹ́ sanwó ẹ̀ ní díẹ̀díẹ̀ láàrin.
5: Sísanwó díẹ̀díẹ̀ yẹn oṣù mẹ́fà bọ́.
6: Oṣù mẹ́fà ló máa fi sanwó ẹ̀.
5: Six months.
6: Wọ́n
5: sọ pé 100,000 per month.
6: Per month.
5: Yes, sir.
6: Ṣùgbọ́n àwọn tó fẹ́ gbé tán lẹ́ẹ̀kan náà 500,000.
5: Pay at once, pay 500,000. 500,000. Tó túmọ̀ pé o ti ń jèrè
6: 100,000 Ìwọ tí o bá ti rí ṣe tán láti ra ìlàjì plọ̀tì wa.
5: Ẹ kọ́ bá ń pèrò bá ń sọ̀rọ̀.
6: Àwọn ẹ̀rọ ìbánisọ̀tọ̀ lè pè wá sí 09065569956. 09065569956 tàbí 0912 619 99 12 61.
5: Alàgbà Moses Taiwo NDC ó Sought After ilẹ̀ yìí ni Good Land Phase 2. Mẹ́nuba rere kankan.
6: Ṣe rí lórí ọ̀rọ̀ ìwé Goodland Estate Phase 2 Professional Survey ó wà fún àwọn tó bá sanwó tán lẹ́ẹ̀kan náà. Fún gbogbo estate yẹn gangan sí ọ̀fọ̀ rẹ̀ àti bẹ̀rẹ̀ processing ẹ̀ tó jẹ́ pé nínú ọdún yìí náà ló máa jáde.
5: Nígbà tí èmi àti yín fi ọ̀rọ̀ wérò lẹ́ẹ̀kan, ẹni ọjọ́ kẹtàlá nínú oṣù kẹfà June 13th, 2026 ẹni ọjọ́ ńlá ló máa jẹ́.
6: Bẹ́ẹ̀ni.
5: NDC rẹ̀ já wa síkẹ.
6: Ṣe rí ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 yẹn ọjọ́ yẹn la máa
5: ṣe. June 13th
6: Goodland Estate Phase 2 commission yẹn ọjọ́ yẹn ni. Fún àwọn èèyàn tó bá ti wá sanwó tán
7: ko to di gba yen ojo yen ni ba je ko so
8: die die ni
7: ba je ko so die die
8: pe o so ton le nkan o ton ni o ma gba ile ya
7: ba je
8: wo so ba le le se special ojo yen na
7: ko buru ojo yen na o si
8: ojo la ojo yen
7: ojo la ni
8: o da e ja se bayi lati asko yi lo ngba la yen le wa wo
7: eh ojo thursday ati saturday la nko awon eyan wa lo lagu mejo aro lati ma ngbera
8: lati bu lati ma gbera
7: lati ile ise wa sort after project and services limited 45 egbeda idimu road ponle bus stop legbe AP filling station ni ponle bus stop ni egbeda ibe la fi kale si
8: edakun number yin so wa whatsapp
7: be ni gbogbo number yin ti mo pe lo wa whatsapp
8: o ye ba tun ko sa
7: 09065569956 tabi 09129991261 09129992161 Goodland Estate Phase 2 ile to dani te no ba debe te wa wo e confirm pe ile to dani lo to e se a ma retin

0: Barrow FC àti Abakari PFC yóò wọ̀yà jà ní Buhari nílùú Abuja Federation Cup leléyìí gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣe
1: gbé. Ìfẹsẹ̀wọnsẹ̀ Cup àgbáyé tá a mọ̀ sí World Cup 2026 àyípadà ńlá báyìí náà lóde sún ní ìfẹsẹ̀wọnsẹ̀ náà o torí pé àjọ FIFA wọn ti kéde àwọn òfin ńláńlá ní ìtẹ́ pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù àti ikọ̀ láǹfààní ara òfin náà rèé o ikọ̀ ìròyìn tá a mọ̀ sí VAR ẹ̀rọ akánimọ́dò wọn ni wọn máa fi ṣe àtúntò ńlá sí ìfẹsẹ̀wọnsẹ̀ World Cup lọ́dún yìí látàrí pé tí wọ́n bá mú kọ́nà tí ò ṣe kọ́nà kọ́ ẹ̀yìn bọ́ọ̀lù àgbá lọ́wọ́ ẹ̀gbẹ́ gbùngbùn ní ọwọ́ ẹ̀yìn lọ́dọ̀ goli tí wọ́n bá mú wọ́n fi VAR kọ́kọ́ yẹ̀ wò náà kó tó di pé wọ́n gba ara bí ti wọ̀n tó pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́nà ni sábà ń di góòlù tó pé ó sì ń dá ọ̀wọ̀ wulẹ̀ káàkiri ṣùgbọ́n lásìkò yìí kọ́nà kíkì wọ́n máa lo VAR láti máa fi wò ó bákan náà tí agbábọ́ọ̀lù bá gba yẹ́lò káàdì olómi yeye wọ́n tún VAR wò ó pé ṣó lóòótọ́ ni àbí rẹfirí ló hùwà àjẹbánu tí ò yẹ kó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n fẹ́ lò lásìkò World Cup àgbáyé 2026 tá a wà ń bẹ̀ yìí torí pé ìjọ àjọ VAR àjọ FIFA wọ́n ní VAR táwọn fẹ́ lò lásìkò yìí àwọn ò fẹ́ kó sí ìwà àjẹbánu ń bẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣé yóò rí bẹ́ẹ̀ yóò tó àbí kò ní rí bẹ́ẹ̀ lèmi fẹ́ sọ torí pé kì í ṣe pé kẹ́ ẹ kéde irú òfin báyìí àbí kẹ́ ẹ mú un lò gangan bóni tọ́ àti bó ti yẹ ìyẹn gan ni lájorí ń ta fẹ́ gan bẹ́ẹ̀ wọ́n sọ ń gbà náà lọ́run pé ọ̀rọ̀ VAR náà táwọn fẹ́ wú penalty ṣe penalty wọ́n sọ ń gbà náà kéde ṣùgbọ́n lásìkò tá a wà yìí VAR wọn ò ló bó ṣe kán lò mọ́ lórí pé àìmọye táwọn ní ká máa wò sẹ́yìn VAR ń gbà míì wọn ò nílò bá ti wọn fẹ́ ṣe àwọn arúmọjẹ wọn.
0: Wọ́n kò wà critical náà
1: ṣe
0: lọ máa ṣàmú
1: ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń ta kẹ́kẹ́ lọ́hùn àbájá tanra wa bí tó fi ń dọ́gbọ̀n kò sí ṣe ò sí.
0: Ẹ jẹ́ lọ sọ́dọ̀ akọ́nimọ̀ọ́gbà wa Super Eagles of Nigeria Eric Tell ló ń kọmi inú wípé inú òun ò dùn tó torí pé agbábọ́ọ̀lù wa at Super Eagles striker Victor Osimhen Ademola Lookman àtàwọn mẹ́rin míì wọn ní láǹfààní láti wọ̀yà ajá nígbà yọ lọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tó orílẹ̀-èdè Portugal orílẹ̀-èdè wa Nàìjíríà tó orílẹ̀-èdè Poland wọ́n máa gbá friendly match Lookman àti Alaza Yusuf Samson Tijani Ebenezer Akinson Miro àti Femi Aziz wọn ní láǹfààní láti kópa níbi ayò lọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́ náà ṣẹ́ gbàgbé wọ́n ṣẹ̀dí láti London lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ni náà lọ gbé ife ẹ̀yẹ Unity Cup wálé orílẹ̀-èdè wa Nàìjíríà ó wá ní láìpẹ́ láì jìnà ní oṣù tá a wà yìí ayò ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́ yóò wáyé pẹ̀lú orílẹ̀-èdè Poland àti orílẹ̀-èdè Portugal ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù náà wọ̀n ní sí nínú wọn.
1: Tó bá rí bẹ́ẹ̀ pàápàá jẹ́ ń lọ sí ti ìfẹsẹ̀wọnsẹ̀ under 17 AFCON final ní ìtura ẹrẹ́ pé ikọ̀ Senegal náà ló gbowó sójú ikọ̀ Morocco táwọn padà jẹ́ kò gbòókò gẹ́gẹ́ orúkọ wọn nípele àṣẹ pátá ọjọ́ ti final under 17 náà ló fi ìyàjẹ́ yẹ Senegal ló fi ìyàjẹ́ ikọ̀ Morocco ní penalty àgbélẹ̀gbá tí wọ́n sì gba ife ẹ̀yẹ náà tó yẹ pé wọ́n gbà wálé òwe ńlá gidigbá náà ló jẹ́
0: wàláì
1: tó jẹ́
0: ibẹ̀ ni
1: o ti jáde
0: ibẹ̀
1: ló ti jẹ́ bẹ́ẹ̀ yọ
0: under 17 ló ti jáde
1: bẹ̀rẹ̀ ti ṣẹyọ
0: lóde ìfàsẹ́yìn tí ń dé bá wa
1: lórílẹ̀-èdè nàìjíríà ó ṣe sún mi pé orílẹ̀-èdè nàìjíríà ààrẹ wa wọn mójútó ọ̀rọ̀ èdè bọ́ọ̀lù bíi tí wọn mọ ó sì ń jẹ́ oúnjẹ tó jẹ́ tó ń dùn wá lọ́pọ̀lọpọ̀ torí pé ọ̀rọ̀ èdè bọ́ọ̀lù pàápàá jùlọ lábàá làwọn afẹ̀ṣẹ́kù náà ó ti ń gbòòrò sí i bá tún ní ká wo wrestling náà ọba Fẹ́mi orúkọ rẹ ti ń tàn káàkiri kọjá bẹẹ òyìnbó wa fẹ́ràn rẹ ju àwa gan ta ni agbábọ́ọ̀lù lọ láti wọlé báyẹ̀ rò pé kí ló dé ọmọ adúdú adúláwọ̀ ló ń gbórí fún báyìí ó ní orin tí ń gbẹ tó máa ń bá wọlé jẹ pé ogun ẹ̀ máa kọ dá lọ́dọ̀ pé wọ́n sì ti mọrin yẹn kọ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ijó ni àásọpọ̀ bí ògógó kì í ṣe àwọn tó kèmẹ̀ sí lọ́hùn ibrahim wọlé pẹ̀lú gentle nítorí pé kánìkọ arsenal wa oh my god arsenal ọ̀pọ̀lọ́rọ̀ sọ ni arsenal ò fẹ́ fún ọlọ́rọ̀ sọ kò bá gbalẹ̀ jù bẹ́ẹ̀ lọ.
2: ọ̀tọ̀ ni kí wọ́n wo ìfẹsẹ̀wọnsẹ̀ kó má dùn mọ́yàn nù ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn báwọn ọ̀yàn ṣe ń sọ pé ipe arsenal jáde kìnìkan yẹn ó dùn mí nítorí nǹkan tá a bá lọ náà la bá bọ̀ torí a ti mọ̀ pé PSG máa lu olùmọ̀lù arsenal aṣejù ni premier league ti tó
0: èwo sọ fẹ́ pàṣẹ
2: bẹ́ẹ̀ ni aṣejù ni nígbà téèyàn dúró 22 years ó dẹ̀ ti gba premier league ni wọ́n ti fún ẹ jẹ́bẹ̀ o tún wá wá champions league ló bẹ́ẹ̀ fi ṣe
1: nígbà
2: tí chelsea mú psg yẹn ó máa ń dá kí èèyàn bá fẹ́ copy assignment wàá farabalẹ̀ wàá jẹ́ kẹ́ni tó lásìmẹ́ntì yẹn kó ṣàlàyé fún ẹ.

0: ori pe Chelsea olumu PSG yen ni club world cup final ko ku tan pe ni onike to so pe kini
1: kan onikokoro
0: first half 45 minutes mo tlo ti je meta first half 3-0 jo ba ye pe
2: bya ma band fm
1: that's on the follow
2: anafia wa se pataki o se koko to ba wa ri be ti eyin ti gbo nipa awon igboju to n jade lati ile ise ti Tayo Tribe Medical Nigeria Limited ti won se lona igbalode ti ajo love that ti fowo si okan lara igboju be ni massive capsule ti o kike re n kan de kari aye ti o n gba ni lowo igbogbo ara to n san ni orikerike ara to n dun ni ibadi to n fani so ibadi pe igbaro kun ronu gorogo keyan ma idagba to nkan ko ti ma tepa keyan ma le rin lati opo na kan de ikeji keyan ma rin kẹjẹkẹjẹ bi arugbo orunkun to mi fese ki ati bẹrẹ tabi dide soke fojugbọn mọntiko massive capsule ni egbodi teyan le lo ti yoo tun royin ẹfẹ lomi massive capsule o wa kaakiri awọn pharmacy ati chemist ladogo ni.
3: Agbe ọ̀fọ̀ gbàyájọ́ àárẹ̀ ò lọ abiru kí ti ẹni gan ẹni gbogbo wá ní ọ̀rọ̀ mi ó ní ara rẹ̀ ní omi rú.
4: Ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yín àárẹ̀ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
3: Ìṣòro ń fà mí so oríṣiríṣi ara ń dùn mí ìbàdí tó ń ìgbàrúgbó jẹ́ tèmi ìlérí ogbó lọ́jọ́ ṣégeṣì máa.
4: Lálẹ́ ara ni oògùn téèyàn lè lò kóró ni ẹ̀fẹ́ lò ní ìbò ṣe dára tó ni massive capsule egbòdi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o ìlera massive capsule fẹ́ẹ̀ máa ta kébékébé padà.
2: Iléeṣẹ́ ìsinmi Tayo Tribe Medical Nigeria Limited ló ń ṣe massive capsule jáde láti mọ fámásì tó súnmọ́ yín ẹ pé 081-033-6944 egbòdi míì ní bnc capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lọ́wọ́ ara tó ń ta ni tàbí tó ń yún ni nǹkan tó ń rìn tàbí buni jẹ káàkiri ara pajápajá tó ń múni lọ́wọ́ lẹ́sẹ̀ bnc capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
4: Ọ̀rẹ́ mi ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn ara tó máa ń yọ lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìta yìí ìjàfara léwu o.
3: Ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan ara fífà so ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì igi tàìta.
4: Gbogbogbò ogun téèyàn lè lò kóró yín ẹ fẹ́ lòdì ìbísí dára tó ni bnc capsule yóò mú òkè débá ara tó ń ta ni ara tó ń yún ni iṣan ara tó fẹrẹ̀ ají pépé arúgbó àtàkébé pajápajá wà gbígbà nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò kóra ojú amọ́lẹ̀ kedere àárọ̀ oorun sùn ewé àti igbó lẹ̀ wa ni wọ́n fi ṣe bnc capsule jáde àjọ nọ́ọ̀dà sì fọwọ́ sí i. Iléeṣẹ́ ìsinmi Tayo Tribe Medical Nigeria Limited ló ṣe bnc capsule jáde láti mú fámásì tó súnmọ́ yín ẹ pé 081-033-6944 ẹ̀yin olùgbọ́ mi egbòdi gbéra fún herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin pípọ́n fi dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn. Gbératún herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
5: Gbératún herbal capsule ìgbòdì ìbílẹ̀ ta fi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí kí ló ń fà á lára ọkùnrin kì í kó pọ́npọ́n bó ṣe jẹ́. Àṣẹ gbératún herbal capsule jáde kí àyà ọkùnrin lè fi gbàgbà. Gbératún herbal capsule a ní láti lè yàn àpọ̀ tó bá fẹ́ ṣe bí akíkú gbàdà sákì. Ọkùnrin wà fún o.
2: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o. Tó ẹ̀yin èèyàn mi egbògi massive capsule tí mo sọ ṣáájú ó wà ní chris and chris pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy ìbólúkẹ́ ó wà ní microsin pharmacy sango famous pharmacy atan tudex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti jita pharmacy ìṣẹ̀rí roundabout massive capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọṣẹ ìkẹjà ojú ẹlẹgba ìkòròdú ọjọta kẹtù ìkọtún ẹpẹ gbàgà ìpájà ayọbọ massive capsule wà ní command ìṣẹ̀rí àpápá fàgbà ìjú ìṣàgá festac agbójú lẹ́kí ajá ọjọ́ ìyànàbà abúlé ẹ̀gbá àgbàdo ìgbàdo bàrígà massive capsule wà nínú ifọ̀ ìjoko àtàn owóde èdè òkò àgbára ìjẹ̀bú òde ìjẹ̀bú igbó abẹ́òkúta ìlàrò sàgámù ìbàfò massive capsule wà ní ìpòkíá sórùlérè ìjìgbò maryland àmúwò ọ̀dọ̀fin máfòlúkù maitu olú iléeṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road sọfúnde bus stop opposite union bank agege nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 081-033-6944 lẹ́ẹ̀kan sí 081-033-6944 ibikíbi tẹ́ bá ti rí massive capsule eleri biance castle ati beratun haba castle ambe ile sense metayo tadu medical nigeria limited ile se massive castle biance castle ati egbogbo beratun haba castle jade o wa ka ka kere awon pharmacy ati chemist ladogbo ni ajinde ara yo ma je o
1: Omo Nigeria ewo lewo e ka bo faso pa ise bodo fm 9.9 to shin test waju ki ma so fun pe ni ti oro UEFA lawon fi eye tun gbe kale patapata bo se lo lokokan ejeji na re o iko Aston Villa lo gba Europa League bakan na ni ti tawo obirin Barcelona awon mo ti moto ba sha tujo dale kan awon na gba ife eye Champions League lawon obirin ni ti Conference League Crystal Palace lo ja agba sugbon Champions League ati moyan ba ti e so pe PSG Paris Saint-Germain na lo gbe wale sugbon kan to wa nbe le wale leyi o iko Aston Villa pelu PSG ni won ma gba ifesonse Super Cup ni to e ki Arsenal lo soju nbe sugbon bayi Aston Villa pelu Paris ni won ma gba ifesonse Super Cup yen nigba na won si gba August 12 o to nbo lohun na ni won gba ifesonse na ni osu kejo Benny, what's your name? Abala Ben.
6: Our tatele PSG. No, that's my brother. Let me PSG. Ni super copy. La di jeki Aston Villa agba.
1: Tori kini.
6: No. Tori. A PSG. Taba wo ni sa iba PSG. Go England team. Ti PSG. Badi no kon.
1: Ni walu.
6: Ben. Balubo eje gwe.
1: Kolu. Newcastle. Ni kolu. Kolu Newcastle. Oh, mi no jogba. Draw. Ni wangba. Wanti Newcastle. Wadokwa de.
6: Ben. Shubo. Si England team. Kon kontoli sokwe. Iba to de mataju. Oun lo yo o yo Chelsea yo Liverpool yo gbogbo dan o tun pa de Arsenal final pelu record ti Arsenal je tun wa break 30 en ro pe ya o ti e ti ma je ki Champions League yen tun se kini pelu pe bayin sin won lose game kankan
1: unbeaten ni Arsenal gba be ni ni sa yi
6: no won de tun gba cup
1: unbeaten won gba yen o tun wa fit on bare je bi iko to je pe awon ni lowest possession ni elekeji o le tun wa tun ke si gba oko ni ti won fi bare tele ni odun 2006 nigba ti jeunri onri won be tun wo 02 lodun yi won tun ni lowest possession ni pe agba ballu ti won kojo won lakaki to lati gbo ewuro soju iko PSG
6: ko se pe won agba ballu yin o lakaki to awon agba ballu ton ni da igba to tun yo awon agba ballu to wa nbe awon to tun fi si bi
1: eruku tori tori baba le wara wa
6: ninu match yen ko fe o ready lati gba nkan boye gba go boye gba to score lati 6 minutes yen ko fe jade mo o ko fe wa nle be ko maintain bo yen PSG je ye team do e go won ma commit
1: iko Arsenal se iko to man defend lati le lataye Arsenal ta ti mo won sugbon won fe change ko lo
6: defense team defensive team ni sa ta wa bayi
1: nkan to de won se ki na ni yen tori pe won ni best defender in the whole world right now leyin gbogbo le pe gbole olohun mo lo daju iko to e ko wa se ni pe pa to si pe ru nkan be e da o ti ni nkan to da be yen lo awon eze lati bere fi attack won mo ma nso ko yi ma ka ma score ara yen no ba si du mo in we body loju to pe eyin ti e na da ju ti won lo o si ni gbe gole le mo to yon ti bi lo
6: omo
1: e o ti bi beru si
6: pato omo e kon mu gbele ni o kon da gbogbo to ka ni pe won capitalize lori awon chances
1: ton ri ti won mu lo dada
6: egba ti won
1: ba ma do se bi yi mi tu o ra do ale Ferguson sanda Ferguson o so oni one of the boring football ever ohun na nile ta ba ikule final ko ma dumo yan nbi ti won mo adagusi so
6: tori to ti amulo
1: ti ma yu ba de ikule final yen ba se ni won se to yi bi kon agba ko
6: last season
1: ma
6: yu lo
1: pa ma yu eleyi pelu ko paris mo so yi ni final bayi
6: o ma je to
1: o ma lu ba mo so fun e
6: to bi
1: fi eye
6: ni
1: fi eye champions league
6: go ma
1: ko ni mo la to ma nba wa roto
6: o ni mora to ba sugbon PSG
1: to ba ni PSG ma lu man yu chess ba di final nko PSG ni final se o ma lu na ni
6: no difference wa nbe
1: ma yo ka la bala be yen o do chess si
6: difference wa nbe because chess di prove recently gbogbo awon final to ma lo o ma se dada yato si ni local bi awon
1: fc jo awon chess yen na lo je me bi mejo lo aso lo PSG yi
6: no da wa yi e na ko le le na aso ro final
1: o no mo se na o ko se ko tak ma yu lo bi final yen o ma ju awon lo because man yu lati le pelu pia paris de german o ma lu sese ni
6: o
1: ma lu sese ni why is it pe final awon yi kokon wa je pe o ma fi emi fo gbagbara da tan bi ta won wa niyan so ko sin to je ki man yu ma le lu iko PSG ta wo yi lo ton wa attack to sugbon to ba jade ba ball
7: ko si to no be se
6: ni Olorun se pe Manchester United no ti wa ni Champions League ni Sato
7: ni Sato nbo pelu Michael Carrick
6: da duro ko ma la je pe PSG ma tu se nkan ti ma didi se ngba yan ngba to gbe ni back to back to back tori elekeji no
7: eleketa no ti tun lo bayi
6: eleketa lo
7: to ba ti awon tawon to kun ba to ba ti gora won o ma tun tan ba le o ma gba ko si
6: ehn erikede aye ka ma gba pe erike sin o ti play 14 finals
7: o de gba ife ye Champions League meta eh o gba kan ni champion ni ko Barcelona
6: ben
7: o gba meji ni ko PSG
6: ben o ti ohun na ti fi ta ba daruko awon
7: wa la ko gba maru bi mefa
6: o ti gba ife
7: dola
6: ta ba daruko Fagusi
7: ama Zidane Zidane no wa la won
6: ba kan na o e are su ma daruko e ka to daruko Zidane tori pe yato si Champions League ti Zidane se sa meji to lo nbe o sa lo
7: a le daruko e shuaju Zidane tori pe
6: ki ni daruko e shuaju Zidane
7: tori in ti Zidane se to bi to ba le ki on gba ife ye meta lera lera o soro lati se Champions League
6: soro lati
7: se
6: ṣugbọn ẹrin ke o ti jẹ eyan to pe o ti lo kaakiri o le ti gba fi eyan yẹn o ti prove what e ni everywhere Madrid nikan lati mo Zidane ni
7: pe nkan kan tun wa wa yẹn bẹ yẹn bẹ
6: awọn ikọ mi order to ti gbo wa fun pe o ya Zidane ni wa wa sise wa ko gba ise France lo wa kiri
7: o ti e ti e ye
6: o da loju to ba jaran loju ti e ye igba ti Guardiola tawon yan so pe Guardiola o mo ise o kuro ni Barca o lo Bayern o tun gba o kuro nibe o ti lo si Man City na o ti
7: wa England na a se be na sori iko ohun to nu won fe lo ohun lo si ko mi ju Madrid abi France lo ti eye to bi so be ka fi yen le be eh iko wa du mi lo yoro Mbappe tori pe nigba to ti ku ni ninu iko PSG na o ti gba iko yo meji le ale to si wa ninu Madrid won gba nkan bi ti won mo eh ko lo sanu ko ma je pe atako ni e wa fe le se lo ba lo tun jola le ko ye eh olotu wa ko ni wa na si ni bakan lo bo si ni wa pilot emi si to do lo so Laudin legit ni gẹgẹ bi asami eseun
6: adupe lowo olorun ba to ba bere to tere ba pari o pe pataki lowo eyin lolufe wa na te fi gba kan fi wa sile Ibrahim Olale ai

0: and drink off to steals from soup to sauce. Tastemaker seasoning powder makes everything taste so good. Sprinkle, stir, serve. Good tasty food is worth living for. Worried about your oil every time you enjoy your favorite meal? Introducing Golden Terra Smart Balance Oil. Smart Balance Rice Bran Oil is rich in gamma oregano. Several studies suggest that gamma oregano may contribute to the reduction of bad cholesterol. Golden Terra Smart Balance Oil. Good food, no worries.
1: Ṣé wọ́n ti bí màmá wá ṣe máa ń tètè jí láti ṣe oúnjẹ àárọ̀
2: fún un? A gbọ́dọ̀ mọ ohun tó jẹ́ ṣe fún màmá o.
3: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fún ọdún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrokọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ẹgbẹ̀rún 5 náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì ní àǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.

0: Theracure or Rapcure on Leash Taste.
1: Dúró lọ́wọ́ kó tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé?

Ẹkú ìyálẹ̀ta òrò ìyálẹ̀ta rèé tó ń dé sétí gbọ́ yín láti lè ṣẹ̀bọ́ndé FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó látẹnu Abdul Fattah Abdul Gaffar. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu ti tún ìpinnu rẹ̀ sọ láti lo agbára àwọn lọ́balọ́ba mú ìdàgbàsókè bá ìgbèríko nípínlẹ̀ Èkó. Gómìnà Sanwó-Olu sọ̀rọ̀ ìdánilójú náà nígbà tí akọ̀wé àgbà fún àjọ tó rí sí ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ oyè ìjíjẹ àti ìgbèríko sojú rẹ̀ ìyẹn abilékọ kíkẹ́ lọmọ Bọ́lárìn wá lásìkò tí wọ́n sojú gómìnà níbi ètò ayẹyẹ ọdún kan ìgbàdé ọba isa abiodun farohunbí ṣe kó ní alágbèjìdìtọ̀ tí ń ṣe ọsọ́lọ̀ tìlú ìsọlọ̀ tí wọ́n sì tún ṣe ààfin ilé akínbáyé èyí tó jẹ́ ààfin ìlú gómìnà sanwó-olu kan sára sí ọba ìlú ìsọlọ̀ ni wọ́n ti ṣe gbé ẹ̀rù àlàáfíà wọ̀.

0: àwọn aráàlú ìṣọ̀lọ̀ fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún láti ìgbà tó ń náà ti di alága ìjọba ìbílẹ̀ náà fún ìdàgbàsókè ìlú ọ̀hún alára àtìlú alára tó jẹ́ alága ìjókòó náà ọba olúfọlárìn olúkàwọ́dé ògúnṣọwọ́ sọ pé àpèjúwe rere ni ọba ọsọ́lọ̀ jẹ́ láàrin lọ́balọ́ba tó sì gbà ládùúà pé ìṣàkóso rẹ̀ yóò tún mú wọn ọ̀tún wọ ìlú ìṣọ̀lọ̀ pàápàá bí wọ́n ti ṣe sí ilé akínbáyé tí ń ṣe central palace èyí tí wọ́n gbóṣùbà àràbàǹdẹ̀ fún ọba náà bí wọ́n ti ṣe fi owó ọ̀gbìn ọdún kọ ilé akínbáyé ọ̀hún ìjọba ìpínlẹ̀ èkó ti gbé àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lẹ́ kalẹ̀ tí ó máa tọpinpin ìgbógunti àìsàn ebola ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ní ìpínlẹ̀ èkó bí ó ti ṣe ní rápálá wọ ilẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n akin abaomi tó jẹ́ kọmíṣọ́nà ètò ìlera lọ́wọ́dù àwọn ìsọǹgbè ikọ̀ ọ̀hún láti ṣe àbẹ̀wò sí pápákọ̀ òfurufú murtala mohammed airport láti wo bí àwọn ènìyàn ti ṣe ń wọlé jáde kí àìsàn náà má baà gbẹ̀yìn wọlé sórílẹ̀-èdè wa nàìjíríà pàápàá sípínlẹ̀ èkó wọ́n ní àyẹ̀wò fínífíní lọ lọ́wọ́ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti mọ bí ìlera àwọn arìnrìnàjò ti ṣe rí ọ̀jọ̀gbọ́n akin abaomi kí ó gbé sùgbọ́n gbogbo orílẹ̀-èdè nàìjíríà kọ́ má gbàgbé ìṣẹ̀lẹ̀ ebola ọdún 2014 èyí tó dárúgúdù ìjìnìjìnì bo orílẹ̀-èdè nàìjíríà torí ìdí èyí kí wọ́n wà lójú alákọ̀ fi ń ṣọ́rí o kọ́ sì má gbàgbé ẹ̀kọ́ tí covid-19 ọ̀hún lassa fever tó kọ wà nílẹ̀ yìí kọmíṣọ́nà náà sọ pé pẹ̀lú àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ èkó wọn ó sapasapọ̀n bí àjàkálẹ̀ àìsàn ebola ọ̀hún ò ṣe ń fojú hàn nípìnlẹ̀ èkó ìròyìn ìyálẹ̀ta òní jù báyìí lọ aago 12 ọ̀sán ni já pàdé fún ròyìn àpapọ̀ títí ìgbà náà wahid àtúfágbọ́n lọ́lọ́ọ̀tú abdulfatah abdulgafar ló kọ́ mi.
1: Ejimare lọ́jì rí ẹwà fákùkọ́
2: níbi ká bẹ̀dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèrò yìí.

ẹ̀yin olóde àríyá, ẹ̀yin tẹ fẹ́ ṣayẹyẹ, ẹ̀yin aláṣẹ àríyá, ẹ̀yin olórin tẹ nílò irinṣẹ́, ẹ má làágùn jùmọ̀, ẹ̀yin DJ ìgbàlódé, ẹ jẹ́ kí n sọ fún yín nípa ilé iṣẹ́ aláríyá kan tó gbòde báyìí, kí event ni wọ́n ń jẹ́ o. Tí ẹ̀yin fẹ́ ṣègbéyàwó ni, ẹ fẹ́ ṣọjọ́ òbí, ẹ fẹ́ ṣèkómọjáde, ẹ fẹ́ ṣàpèjẹ kọ́tò gala, kò déwúdé rárá o, ẹ lọ fọkàn balẹ̀. Kí event fún àfihàn ní gbígbé o, àbí ẹ̀yin tẹ nílò iṣẹ́ tí bá rí ṣètò ó wà ń bẹ̀ pàtì. Ẹ wá wò báwo lẹ ṣe fẹ́ dáwọn oníbàárà yín lọ́rùn láti lè pè yín fáyẹyẹ lọ́jọ́ mi. Ilé iṣẹ́ e-event wà níbẹ̀ fún yín láti gbé ilé iṣẹ́ yín lárugẹ. Gbogbo nǹkan tẹ nílò fún òde àríyá yín àti ó wà ń bẹ̀ pàtì lẹ máa bá níbẹ̀ o. Ẹ̀yin DJ, ẹ̀yin tó ṣe ìgbàlódé, ẹ̀yin olórin, ẹ lọ forúkọ sílẹ̀ lábẹ́ ìkànnì e-event ní ọ̀tá òsì ń bẹ̀ mọ́. Ẹ lọ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára. Ẹ lè pe ilé iṣẹ́ e-event sórí 0817 888 8896 0817 888 8896 Kí ìbẹ̀ òun láyé ń sọ lọ́wọ́ báyìí láti ṣàgbélárugẹ fún òde àríyá.

0: ẹ̀tẹ́ ti sí ìkéde pàtàkì yìí gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kí èèyàn ó ṣàwárí ẹ̀rù solution bus stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gbìràn lágọ̀ọ́ ara nílé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo rìn wá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò ríńbí o ojúlówó ìwòsàn pọ́ńbélé tẹ́ fẹ́ torí ẹ̀ tẹ bàálù létí lọ sílẹ̀ èdè India, China, Britain, America, France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbà àti nílùú Ìkòròdú ń bí ẹ̀jẹ̀ kí n ta ni ojò wá lójú ìlànà ìwòsàn tí àwọn babańlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S a kì í gbókèrè kámọ́ dídùn ọbẹ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building Newton Bus Stop gangan abúlé ẹ̀gbà telephone 0803-869-0104-003-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumani Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582 0816-585-8582 IA&S Ore Ofe Olorun ni o
1: Band FM

0: ọlọ́gbọ́ yọ kóòlù kúrò ìsìnkú ẹ̀rágò.
1: Kọ́wọ́ kan àrà tí ò lópe ẹ̀rágò.
2: Good tasty food is worth fighting for. Worried about your oil every time you enjoy your favorite meal? Introducing Golden Terra Smart Balance Oil. Smart Balance Rice Bran Oil is rich in gamma oregano. Several studies suggest that gamma oregano may contribute to the reduction of bad cholesterol. Golden Terra Smart Balance Oil. Good food, no worries.
3: Ìṣẹ́lẹ̀ Muhammad ní ká máa ṣe múra lórí wúra a máa pa ìṣẹ̀lẹ̀ ní ìbí ìtí ilé iṣẹ́ tó ní ọkọ̀ níbi ká kọ́ni ṣe àjà tún múra pẹ̀lú rọ̀. Àlìfìgásí àjà ní wúra sáfì sísèmì tẹ̀ ń ṣe àgbékalẹ̀ September special owó tó fún ọ láǹfààní láti dé kọ́ ayé ìfẹ́. Àkànṣe owó múra lápapọ̀ December náà dẹ́yìn. Yóò fún gbogbo àwọn tó jẹ pé àlàǹfààní àti lọ ààrí 2026 láti lọ gánlẹ̀ ilé olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá lè ṣe àlìfìgásí àjà ní wúra sáfì sísèmì àjọ September special owó àti wúra December fún 2026. Ẹ kú fún àpá àwọn àbá àtọ́mọ̀ nípa súnà. Yóò máa kọ iṣẹ́ ìrìnàjò sí gbogbo àwọn àyà àmì. Láti láǹfààní àti sísè àṣẹ pẹ́ pẹ̀lú wá ṣe ìgbà nípa àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù náà lẹ́mọ ẹja tẹ́sí lọ tẹ́sí dé. Ẹ má kọ lọ́yẹ tó máa kọ yín ìṣẹ̀lẹ̀ àti bàálù tó gbẹgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni. Àyẹ̀ ti tẹ̀ láti máa sanwó September special wúra kalẹ̀ tàbí wúra December fún 2026. Ẹ sáà ti máa kàṣọ́ ilé iṣẹ́ ìlú fẹ́ sí wà ní number 92 pẹ̀lú ìpàdé bus stop nílùú Èkó. Ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú Ìlọrin. Ẹ kàn sí wọn ní ìdojúkọ Kiri Hospital Alonso Gold Bani pẹ̀lú 08234794551. Akẹ́ àti gbogbo òkègùn ẹ máa bẹ̀rẹ̀ àdánù lápò sórí 08334717804. Àlùfò dá sájà ní wá sáfẹ́ sísè ní tẹ̀. Àwọn ni wọ́n kàn lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.

0: sẹ́lẹ̀ muhammad sáma ṣe mú lọ́dún yìí wá a máa fa ìṣẹ̀lẹ̀ ní ìdí ìtì yẹn ṣẹ́ tó ní ọkọ̀ níbi káàkọ́ ní ṣe àjà fún wúrà pẹ̀lú ìwà àlùfíà àjà ní wọ́n sáfísì sí ìtẹ̀ ṣe àgbékalẹ̀ september special ó tún láǹfààní láti dé tó ayé ìfẹ́ àgàṣẹ́ ó múra lápapọ̀ december náà dẹ́yìn yóò fún gbogbo àwọn tó jẹ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gbọ́n ilé olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́ẹ̀gẹ́tẹ̀ bá lè ṣe àlùfíà àjà ní wọ́n sáfísì sí ẹni àjọ september special ó wà àti wúra december fún 2026 ẹ kú sí màá fáwọn afáàtọ́mọ̀ nípa súnà yóò máa kọ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àjà àmì láti láǹfààní àti sísá ṣe pẹ́ pẹ̀lú wá sí ìgbàdúrà àwọn oúnjẹ lẹ́wà tó wù náà lẹ́ẹ̀mọ ẹgbẹ́ tẹ́sí lọ tẹ́sí dé ẹ má kọ lọ́yẹ tó máa kọ yín ìṣẹ̀lẹ̀ àti bàálù tó gbẹgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni àjẹ́ ti sẹ́ láti máa sanwó september special wúra kalẹ̀ tàbí wúra december fún 2026 ẹ̀ṣọ́ fún ẹ̀ka sí olùlé ṣẹ́lẹ̀ fẹ́sítọ́ wà nínú bá net 2 kò dúró fàdé bọ́ sọ nílùú èkó ẹ pé
1: Nosi say this big bull bag of rice no get the new big bull holographic seal. Not so.
2: Introducing the big bull holographic seal tape. Your favorite authentic big bull rice, 50 kg.

asiko yo mo ki gbogbo eyin mo gbo mi ni gbogbo bi ti e ti gbo mi ati asiko gbogbo ti e ti gbo mi alaafia wa o ni bi fi afia oruko mi ni Anthony Abrahams lati le ise Dual Flux Films ki la de nse ni le ise Dual Flux Films n pe a n so iyalegbe a n so di irorun irorun to wa nibe ni pe eyi ti awon agent a ma fi gba commission ma fi gba agency ma fi gba agreement ma fi gba caution ati bebe lo olorun ran wa lowo awa so di irorun irorun ta de so da ni wipe ijoba ni ida marun pere ninu owo ile ohun ni ko ma je agency fee lọdọ tiwa ohun ti ijoba be ri ohun la n tele 10% ni gbogbo nkan to ma wa to ba wa sori Dual Flux ìtumọ̀ ilé ni pé ẹni tó bá fẹ́ gba ilé 500,000 kò níwájú 50,000 naira lọ kò sí wípé à ń wá 10% gbà wá 10% àwo àbẹ́yàn fẹ́ rẹ́gísítà sanwó àbẹ́yàn fẹ́ ṣe inspection sanwó kò sí kọ̀kọ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ Dual Flux. Àwa ń fi àsìkò yìí pé àwọn onílé alálùbáríkà àwọn mọ́mí wa àwọn dádì wa tó jẹ́ pé wọ́n wá àwọn olóòótọ́ tí wọ́n máa gbéni wọn lẹ̀ fún nkan tí ilé iṣẹ́ Dual Flux wà fún leléyìí a ní àwọn tó fẹ́ gba ilé àwọn èèyàn gidi tí wọ́n wá ilé láti ìgbà tí wọ́n ń ṣoní jàgídíjà gan tó bá jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ̀ ń wá àyè wà fún yín lórí Dual Flux Homes ẹ̀yin èèyàn náà tó dẹ̀jẹ́ pé ń wálé tẹ̀tí kó sí ọwọ́ àwọn tó jẹ́ pé wọ́n á sọ fún yípa àwọn abába yín wálé tó jẹ́ pé bó ṣe wò wọ́n ṣe ń ṣe àyè wà fún yín lórí Dual Flux Homes báwo lẹ̀jẹ̀ ṣe máa kàn sí wa ẹ lè kàn sí wa lórí www.dualflux.com máa tún pè lẹ́ẹ̀kan sí www.dualflux.com báwo la dẹ̀ ṣe ń spell Dual Flux náà òun ni dwellflux lẹ́ẹ̀kan sí dwellflux ẹ lọ síbẹ̀ ẹ rẹ́gísítà àdẹ̀báyé ṣèyí tó kù tá a bá dẹ̀ ráwọn tó jẹ́ pé wọn ò mọ bẹ́ ṣe ń lo ohun ayélujára ìwọ lè pè wá sórí whatsapp àbí kan chat wa lórí 0701 505 3021 a dẹ̀ ti fẹ́ fi àsìkò yìí fi dá àwọn èèyàn wa lójú tẹ́ ẹ bá láwọn èèyàn ní òkè òkun tí wọ́n ní property tí wọ́n wà wọn lóòótọ́ tí wọ́n fẹ́ gbé fún yálà wọ́n fẹ́ tà ni àbí wọ́n fẹ́ ka bá wọn manager ni ẹ lè kàn sí wa nílé iṣẹ́ Dual Flux wọ́n lè rí gbogbo nǹkan tó ń wá nípa Dual Flux lórí www.dualflux.com àbí lórí whatsapp kí wọ́n pè wá kí wọ́n chat wa àbí kí wọ́n video call wa ní 0701 505 3021 0701 505 3021 nílé iṣẹ́ Dual Flux kò sí pé ẹ fẹ́ gba lé ẹ wá bẹ̀rẹ̀ sí ní wá 10% kiri lóríṣiríṣi ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn máa ń ṣe tí ẹ bá dẹ̀ ní ìbéèrè tó ṣe pàtàkì láti ọjọ́ ajé ọjọ́ Monday láti aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ ẹ lè pe nọ́mbà wa ní anytime a máa dá yín lóhùn kò sí kankan tá à ń fi sábẹ́ ọwọ́ ṣe gbogbo bó ti jẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà là ń ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa bóyá ẹ fẹ́ pè lórí nọ́mbà kan ni o àbí whatsapp lẹ fẹ́ pè ní o àbẹ fẹ́ chat wa ni nọ́mbà náà ni 0701 505 3021 lẹ́ẹ̀kan sí 0701 505 3021 tàbí lórí internet www.dualflux.com dualflux ẹni dwellflux.com bí a ṣe pé yìí tẹ bá lọ sí orí ẹ̀rọ yẹn gbogbo nǹkan tẹ ẹ wá nípa wa gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ pátá ààfin kọ́kọ́ bò we are very very transparent ẹ ṣeun.

0: FM 92.9. Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá jáde bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádi títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà. Àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà, gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure, diabetes, àìsàn ojú, àìsàn inú àtàwọn àìsàn míì bẹ́ẹ̀ torí àsìkò. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé o lè fà á. Kí èèyàn over stress ara, ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ì máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ yìí máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò sì máa dé. Day and night medication therapies. Ọ̀nà àkọ́kọ́, òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti maṣíìnì láti fi reset ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò sì máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò ó láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Environmental sanitation inú ara ni a fi ń ṣe tí àlàáfíà yóò ṣe máa sọ̀kalẹ̀ sínú ara yín. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò sì máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní maṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wò ó, ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé ìwòsàn wa. Àwọn ìtọ́jú ní ìrírí wọ̀nyí ni mo kọ́ láti ilé ẹ̀kọ́ gíga títí tí mo fi gba oyè PhD ní ilẹ̀ aláwọ̀ funfun tí mi ìdẹ̀ jápa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gẹ̀ndọ̀ U-turn bus stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́lọ̀ WhatsApp number wa òun ni 0803-869-0104 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Somoli Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Kọ́lọ̀ WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582 0816-585-8582. Ẹ ní láti lọ sí òkè òkun mọ́ fún ìtọ́jú torí pé a ti gbé ìtọ́jú òkè òkun wá ka yín mọ́ni. Àǹfààní àyẹ̀wò ara láti orí títí dé ẹsẹ̀ sì tún wà ní ilé ìwòsàn wa àti àǹfààní fún àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com. Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwọn di mẹkáníkì ara ẹ kàn sọ wa fún ìtọ́jú tó péye a máa retí yín.
1: Band FM.

0: 92.9. Gbogbo ẹ jẹ́ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ mi láti lé mo kí pé ẹ kú ìyálẹ̀ta. Láti lè jẹ́ Born 92.9, mo ní àlejò pàtàkì ní ilé agbára níbí. Àlejò tí mo dẹ̀ ní nílé agbára, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa yà wọ́n lẹ́nu pé ṣé pé ọ̀gbẹ́ni yìí tó wà lẹ́kọ̀ọ́ ṣá. Ṣé ó dájú pé ẹni ilẹ̀ ẹ̀dẹ̀ ń bá sọ̀rọ̀ ní ilé agbára? Ó dá o. Ẹni tí mò ń bá sọ̀rọ̀ ní ilé agbára, ẹni tí gbogbo yín mọ̀ náà ni. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ àǹfààní arákùnrin yìí ní àsìkò iléyá tí Ọlọ́run ṣẹ̀ fún wa ṣe tá a ṣẹ̀ parí. Àwọn tí wọ́n ra màálùú látọ̀dọ̀ iléeṣẹ́ yìí, wọ́n lè jẹ́rìí sí agbára Ọlọ́run bá là. Àwọn tó lọ́run bá lo iléeṣẹ́ yìí fún láti ra ẹran àgbò kan méjì tàbí mẹ́ta. Bóyá àwọn gan ò tiẹ̀ mọ̀ pé àwọn kan ń bẹ tó yẹ pé wọ́n rà á lọ́wọ́ wọn tuntun tà. Ẹ̀jẹ̀ tú àṣírí yẹn fún yín. Wọ́n rà wọn tuntun tà. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó dẹ̀ rèé, òun ni ọ̀rọ̀ ilé ayé yìí. Gbogbo nǹkan láyé yìí, wọ́n á ní wá wò báyìí ní kọ́kọ́ rí. Gbogbo ilẹ̀ gbọ́ nípa iléeṣẹ́ kan tí wọ́n pè ní Oníṣọ̀lá Livestock Limited. Tí wọ́n jẹ́ kí a mọ̀ pé ẹran òwò ńlẹ̀ Haúsá àwa là ń wọ́wọ́ mọ ní àsìkò ọdún iléyà. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ ètí nù, ọ̀pọ̀lọpọ̀ ti sọ bẹ́ẹ̀ nù, wọ́n ti sọ bẹ́ẹ̀ lẹ̀, wọ́n padà mú ọ̀bẹ wọn. Ọlọ́run sì jẹ́ kí iléyà yẹn dùn. Ó ní gbọ́ngbọ́n nínú láti pàṣẹ Ọlọ́run ọba ni o, kì í ṣe ilé Oníṣọ̀lá náà, kì í ṣe ilé iṣẹ́ Oníṣọ̀lá náà. Àmọ́ torí pé ilé iṣẹ́ Oníṣọ̀lá, wọ́n kó ipa ribiribi tí Ọlọ́run ọba láàárọ̀ wọn láti wá kó. Ló jẹ́ kí àṣeyọrí yẹn kó lè ba rọrùn tí ọbẹ̀ òfin sílẹ̀. Ọbẹ̀ ò sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ lé ní ìpínlẹ̀ Èkó, ní ìpínlẹ̀ Ògùn, nílùú Ọ̀yọ́. Mo mọ tàwọn ará Àkòròdú, mo mọ tẹ̀yìn ará Sango ìpínlẹ̀ Ògùn. Tèkó ló ń kà, mo rí tag number tó pọ̀ rẹpẹtẹ, òun la fi máa mọ̀ pé ẹ̀yin òyìn ọ̀ra ẹran. Mo bẹ́ ó tó àsìkò kan, mo ní ṣé bẹ́yìn èèyàn ẹ ní yóò sówó bó lẹ jẹ ẹran? Àwọn Oníṣọ̀lá ni o. Wọ́n lé iṣẹ́ Oníṣọ̀lá ni o. Ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti iléeṣẹ́ tẹ̀ tiwa.
1: Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo àwa Mùsùlùmí pátápátá àti gbogbo àwa tí à ń jẹ́ ọmọnìyàn. Orúkọ mi ni Malam Kazeem Tojibo Olayinka láti iléeṣẹ́ Oníṣọ̀lá Livestock Investment Nigeria Limited.
0: Malam Tohib Kazeem
1: Olayinka.
0: Olayinka. Aláṣẹ àti olùdarí Oníṣọ̀lá Livestock Limited.
1: Ọlọ́run aláṣẹ àti olùdarí
0: ẹ̀. Tẹ́ ẹ máa ń gbọ́ yẹn nu. Oníṣọ̀lá o. Ọkùnrin ogun ni mélòó ni ẹ̀ẹ́dù kó bẹ́ẹ̀ ṣe rí iná lọ́lẹ́ ẹ̀ẹ́dàlúrù ẹ̀mí lúgbóòdúró dùdùdùdù akínódé Oníṣọ̀lá lọ́tún Oníṣọ̀lá lọ́sì.
1: Alhamdulillah.
0: O ní agbára bó lẹ ṣe ṣe bó lẹ ṣe dára yẹn lásìkò léyà yẹn.
1: Àkọ́kọ́ náà àkọ́kọ́ kí gbogbo àwọn kọ́sítọ́mà wa oníbàárà wa gbogbo àwọn investors wa akínyín bí ẹ ṣe gan ẹ kú fẹ́ ẹ kú ìbánidáwọ́pọ̀. Tá a bá ní agbékalẹ̀ tí àríyàn patronize wa yóò kàn já sásán náà náà náà ni. Ṣùgbọ́n àfẹ́ kó àwọn èèyàn lọ́rùn káwọn èèyàn lè pẹ ẹran ẹ̀yin náà dẹ̀ fún wa ní support ẹ ṣe o akínyìn àwọn èèyàn nígbà ìbára dúpẹ́ fún.
0: Oníṣọ̀lá adúpẹ́ fọlọ́run àsìdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àsìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tẹ́ ẹ̀ bà wá lórúkọ jẹ́ ní iṣẹ́ rẹ̀ níta àti polówó yín. Oníṣọ̀lá kò sásìkò àdúgbò ìṣẹ́jú méje sí mẹ́jọ lọ mọ́ ìjà lọ tààràtà sórí ohun tó tún wá gbé wá ẹlẹ́wẹ́ kò wá dúpẹ́ ni. Àmọ́ ókú báyìí
1: ẹnì bá rò
0: ẹ má jẹ́ mọ̀ ń ro ẹ̀dá ókú ni ṣòwò láyé làṣeyọrí a ti ṣàṣeyọrí ti iléyà báyìí.
1: Alhamdulillah.
0: Àmọ́ ká lóde ibi tó là iléyà ọdún tó ń bọ̀ tún lé o.
1: Bẹ́ẹ̀ni.
0: A lè bẹ̀rẹ̀ sí ní gbaradì fún iléyà ọdún tó ń bọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Oníṣọ̀lá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní ọdún tó kọjá àwọn kan bẹ tó pé wọn ọ̀rẹ́ ran ní iléyà tó kọjá yìí wọn ń gbẹran méjì méjì lọ wọlé iṣẹ́ Oníṣọ̀lá ni.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Torí pé wọ́n ti ṣe ìdókòwò lórí ẹran.
1: Kalẹ̀ látọ̀ọ́tọ̀ lọ.
0: Méjì wàá ìdókòwò yẹn wá pín sí lọ́dún yìí. Oníṣọ̀lá ẹyin lẹ lọrọ ẹ máa sọlọ olúwa ló fọrọ sí ẹ lẹnu Oníṣọ̀lá. Ìwọ ló lọrọ máa sọlọ. Àǹfààní ìdókòwò méjì wo ló wà nílé iṣẹ́ Oníṣọ̀lá lásìkò tá a wà yìí bó la ṣe lè
1: jà. Alhamdulillah alhamdulillah alhamdulillah abdulhamid akọkọ dúpẹ fún ọlọrun lórí bó ṣe ṣe alámọ̀rí wa kọlọ́run dàgùn jọ méjì ó bàjẹ́ torí pé lọ́dọ̀ wa ń bíbà yìí bí ó ṣe àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí mo sọ náà ni a máa ń sán. Kò ní tó búnú kí wọ́n pẹran kí mi pẹran. Nísìnyí àwọn èèyàn máa ń kọ̀kẹ́ pé ìgbà tí ìnáwó bá tó dé látò mọ̀ sáré káàkiri. Ẹ máa ń sọ pé tó bá bímọ lónìí báyìí nìṣẹ̀ wá sí ń jọ mẹ́jọ ó dẹ̀ fowó síbi kankan. Ṣùgbọ́n àníyàn pé mo fẹ́ ṣe kí nìyẹn ìlọ́lọ́ máa ń jẹ́ kó wá sí mùsẹ̀. Báyìí nìṣẹ̀ tá a bá ti bí ẹ̀kalẹ̀ ilé ọdún tí bá àmọ́ tí ó sọ tọ iná látọ fi wá gbé tó ń wá ètò ilé ìta ṣe lọ náà ni rẹran mẹta pamọ sí iléeṣẹ Oníṣọ̀lá tó bá di gbàléa kó gba méjì eléyìí tí ó jẹ àǹfààní Oníṣọ̀lá ń bẹ náà ni pé wọn bọ ọfẹ yọkan tọjú méjèèjì.
0: o re ran beta
1: beni
0: bayi
1: bayi
0: nigba ti o wo eran ti lule yi
1: to ti wale bayi
0: o wa meta yen si inki ale ise onisola
1: beni
0: ile ise onisola ni o ma wo ni o ma we fun ni o ma bo
1: beni
0: to ba di asko leya igba meji ile onisola ile
1: o lo gba kan gege bi pon ba wa toju e
0: amo mo gbo pe VIP anfani investment yen wa to je pe bi eyan ba le ran meta
1: na
0: awon kan be to je pe ton ba le ran meta yen ton wa tu bo
1: Benny, sir, we are using silly. Hello, me. Expectation to buy investment, to buy a pound, and you can only do my look and what you do. Can set up when a team won't die if we are a team around your phone to wear and have you belly category. You come out to Jeff VIP, to Mama, some wound jet, Lori and I get. Listen, 215 there alone, Jay,
0: and
1: this
0: room. And what you want down, wound Jack,
1: Benny,
0: only you, only Marie,
1: only Marie.
0: Ole ni lataro dale komari
1: komari
0: nbe o ba gbe
1: beni
0: amo eran ti won bo
1: beni
0: nibi o wa loju kan nibi ti eto abo ti peye ti nkan kan mimi kan oni mi
1: na
0: iyen won bo loju yen loju
1: yen beni
0: o wa je elo 250
1: naira lojuma
0: lori eran kan
1: beni
0: eni ma ara eran meta si o ti mo pe 750 naira lo ma san lojumo lori
1: lori eran eyo kan
0: nigba ta wa se isiru e fun ojo melo le ti se isiru e bayi ti le ya to nbo
1: ah a se isiru e fun 315 days
0: 315 days
1: yes beni o lave san wo nje yen to se 250 lojumo so igba ta wa si owo nje lori eran eyo kan se ko meji nto meta ni ora meji nto do ti e eyo kan to do wa lori eran meji nto do ti e ni o ti san wo nje owo nje to wa san lori eran kan je 78750
0: times 2
1: times 2 times 2 ma wa je 157500
0: eh nisu sa bi apere elo lerun
1: eran ni se
0: eran agbo laso abi ma lu o
1: eran agbo ni ba eran agbo ni
0: eran agbo ni fa
1: be ni sa
0: eran agbo laso bi elo lerun sa
1: eran ni yi ta ba eran ti o ni standard ile die 130 ni eran gbo lo to lo 125 ni eh 130 ni
0: Then 130 yen yo wa son 78000 ki le pe
1: 78750
0: ni o son lori pe owo nje VIP
1: be ni VIP
0: yo wa nbi to da yo kan ma je yo ma mu e ti e gbo mi
1: ah go o fe lo mi
0: amo eran yo ma je onje to ja to je onje eran
1: be ni ta de mama toju e ni toju to pe
0: mama fi ri eran e bayi yo mo pe malu yaju ni
1: alhamdulillah
0: amo koni son wo onje lori meta yo son wo onje lori meji
1: lori meji to je todo ti e
0: Oda 130,000 leron.
1: Now,
0: yo son 78,000 150 naira lori onje abi.
1: Lori onje eyo kan.
0: Oda, e se mo dupe. E je se bayi sir. Igba wo la nfani yen ma bere. Igba oni o pari.
1: Ah, pelu ogodo Olorun, awon ton ba nbe nu yara itaja wa. So won a be si ma ri nfani e lati ola lo bayi ta ma gbe sita.
0: Ye lori platform.
1: Lori platform wa.
0: Bene,
1: bene.
0: Oda.
1: So won a be si ma ri. O de ma pari ni on the 15 osu ta wa yi.
0: Osu ta mu loni.
1: E to pe a fe pupo awon eyan lo se wa gan last day a fe pupo.
0: E mi o ma koja
1: ara yi. 50 slots la fe lodun.
0: Kade won ma ba ye.
1: Kade won ma ba ye. Ah, iro. Gogo to le ba lo koja
0: yen. A to ta eyan pere le fe.
1: 50 slots. Bene.
0: E mo binu sa number o le ni won le pe abi number WhatsApp lati da po mo group yen bye bye college anfani
1: na number ta fi wo WhatsApp yen o ni 091 18 33 32 00
0: be se pe number yen ko da awon yahoo yahoo gan o le ri ko
1: 091
0: wa ti mo be le o je pe ki n pe tele yin sa
1: 091 01 18 18 33 32 00 00
0: e tun pe lekan
1: 091 091 18 18 33 33 32 00 00
0: iyen le ma fi add won mo group o le buy so lori WhatsApp
1: be le kan message on WhatsApp won de le pe
0: onisola a do iseju meji pele lo lori eto bayi
1: now
0: a fe ma lo
1: now
0: lati ilu ole ti wa se ko kawon yo le mo
1: ah lati osun wa ni o
0: onijo lati oro gba mo
1: osun le ni o
0: so gba ite ran onijo la re ni studio 1.99 live and direct o live and direct onijo la o
1: na
0: awon kan ni awon fe fi okan ton onijo la tori pe awon ti don wo bi e meji se meta
1: na
0: dudu ti awon
1: na
0: awon o se ma fi owo sodo yin ka awon ma fo yen sowo
1: koda o wa lara ile ti agbe wa se mo ni nigeria ta awon eyan o mo bo na se manage o owo re le sise fun o
0: dipo ko fi so lefo
1: pamo
0: ilefo pamo won ise ni won lawo wa
1: e mo gbo aburo re go to yanu owo re yo tun se le lori e ni lefo pamo
0: mi iriru e yo
1: aburo re to je mo eje re yo lo yawo nile fo pa mo yo tun san ile lori owo re
0: omi ti won ma gbe nenu dispenser yen to ba mu won ayo we
1: na
0: ateje pe won bu e won ayo we
1: won ayo we
0: o te wo job won ayo we onisola e si gba wa eni suru ti ah le doko pelu ile ise onisola
1: to won na lo wa nu ta gbe wa o le fo re ife se ri ni la usa ta ti lo re ran awon olori meji won gboju wa lo ni o wallahi billahi lazim pe ni sin bayi na ti mo sin re e wo ta lo nda si be todun ba de ti won na ba ran kekere lodo won iwon ba lowo ti a ko lo a fe so odo wa di not market te gbe te ba ra ni not na na mo ba ninu farm wa
0: aye je po repete
1: la ni wa ni e ben
0: bo la se wa le dokowo pelu
1: na mi se bayi ni se bayi la se program e owo yen be lati 1 million naira
0: million kon naira
1: be ni
0: o le ju be lo
1: o 12 o le ju be lo
0: e ba ni 10 million le ko wa
1: o le ko wa
0: e ba ni 5 million
1: 10 million le ko wa
0: be adehun ma wa ni
1: be ni argument wa e mo pa le mo ni gbogbo yen lodo wa argument ma wa form ma wa so bi a se se lawyer ma o
0: sa e lo wa ni e ti mo fe ko million kon naira
1: so 20% of iye to ba fi invest lodo wa
0: o lo ayi teyan o poju eni suru tin ba ko 1 million le to must pay nda 1.2 million
1: be ni o won be mi livestock ifa
0: For
1: 12 months. Then.
0: 1.2 million.
1: 1.2 million.
0: Ni
1: gbe mi
0: o ni fa o. Ko
1: si ni ye ko ni be kan. Ko si ni be kan.
0: Ti ba ko 2 million le, igba 2.4
1: million.
0: Ti ba ko 3 million le, igba 3.6 million. Ti ba ko 4 million le, igba 4.8 million. Ti ba lo ko 5 million le ko.
1: Be ni yo gba
0: 6 million.
1: 6 million
0: ni. Mo ti do lowo oni.
1: 10 million to 12 million.
0: Oni sola?
1: Naam.
0: Mo ti tara oni sola do lowo. Oni sola, gbogbo awon to fe invest pelu owo si le ise oni sola.
1: Naam.
0: O ya number oni ko pe number ni ko ti ba isa lori whatsapp
1: na ko ron message wa lo number ile 0907 17 21 53
0: so la e pe number be je ko du pe number mo fe mu geje attacker da le se n sare
1: 0907 20 17 21 53
0: 53 e ja tu pe le nkan
1: 090 0907 17 21 53
0: onisola o e dakun mu lati bere lowo yin se isogun bo le se nse
1: ah ke isogun livestock ni o livestock ni o te ba ra won aboki ti won lo nko fun be yen millionaires ni won
0: olowo
1: wallahi la la
0: se
1: e wo aso yen jala jala bayi owo ti yo gbe ko loja bi 20 million yo si gbe nu polibag bayi o gbe lo le nti e ni yen
0: ta wa lo nko fun olowo
1: ko da won tun lo ile fowo pamo cash ni so bi life aboki se ri ni yen owo nbe ni odo won owo nbe lodo won
0: onisola
1: ko lo ra wa na lo ro wa
0: ni onisola olowo ran wa lo onisola e ma jeyan kan to ye pe owo yin ma nkun gan e ma busy gan tawo ba pin te ba gbe se ki won lo su whatsapp
1: kan message mi whatsapp direct
0: pa number meje ka ma lo
1: 0910 18 18 33 32 00 00
0: ke to pin number keji
1: na
0: onisola se mo le se investment eran kin eran meta iye odi mi lo lati invest owo sodo yin
1: owo re ni to ba wo lo le fi se
0: je
1: ti owo re o sise fun o be
0: mo le se meji
1: be ni
0: to ko ba se yawo le se
1: yawo le se
0: omo le se loto
1: on le ba mo gan se le omo ti o ti to si ma gan le ba fo kele o da ma increase
0: 1 million
1: alawon kan ni se to je pe wa lai la sin lati bi odun meji bayi lati n control 20 million won tan gba to ye tun ma e tun ba tun bi invest bayi
0: nibi won fo ko
1: lati bi odun meji bayi
0: orisola
1: na
0: e sadura fun ka ma lo
1: to adupe lowo olohun oba ti o so wa nu anu re to je ka so dun ayo olodun dakun meje so dun banu je o olodun dakun mo fi so eso eni kokan wa meje ka ba mo kila mo ni so la si meje anu ka ba mo kila ba yin do po si la haula wala quwata illa billah ugba won ya iya koda ala won ya gbo ti won ba do po gan olodun dakun jo je mi yin ogun o olodun da anu to yin atawon baba na aki ugba won lolufe ti animiskila deliver pe ko le mo waye aboki olobukula won te la e da ko e mo binu si wa awon te la ni o e mo binu pelu ogun olodun yo a ma organize ni next year pelu ogun lodo lo be ni olo so mi ati ah wallahi ko se ti o gbe re
0: oju o ti enike
1: la ko se ti o gbe re alamde ko se ti o gba ti o gba onisola se kilode ti e keri eran yen mu fi video
0: eh
1: be ni pe e ya eran bo se tobi to be ni elomi kokko gba e mo pe lojo meta eran ni jeun elomi kokan gbo ga inu ese akwa ngba to lonje bayi koda fun e lo da fo sese to nsa dua orisisi ninu kini gbo yin balata eh
0: papa
1: allah akwa
0: nsa wa sa ke sumo bi yeyi la e sumo microphone nsa saki eh voice note yan mo mo sen tin to sa dua mr pilot se mo paro ni sa ti mo pe won ni ah mr pilot e se o te introduce mi si o se oni sala mo lo je seyin mo lo je mr saki
1: allah akwa alhamdulillah
0: mama ko te wa ti mama e ba wa to ba ri yin bayi kini mama wa se o ma gbo joni
2: FM, we'll be right back.

iléeṣẹ́ bond 92.9 ẹ máa kú gbìyànjú ní gbogbo bíi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ wa o ẹ jẹ́ kí n ṣí ojú aago fún ìdí kan tàbí òmíràn ní kíákíá. Ìkọ́ tí mo sì fẹ́ bèrè wa lọ́wọ́ wa ní ìyálẹ̀ ta yìí. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ọ̀nà olótú gbé yọ yìí. Bí o tún gbà yìí tún ní agbára o.

0: talu bi awon to nge
1: talegbon
0: awon to nge talori awon to nge
1: so tando
0: laburo awon to nge ti tani pastor tani imam awon to nge ti won ti ba won so toro pe ah kini to nse yi lo jawo ori pe iparun o ku si dede ori ah bo se di pe won akoko gbe oju won jade pe owo ti te lagbaja gbogbo awon nkan to ti fowo ra laye won a gbese ni o da o 07063161916 to la gbo pe egbogi olowo yen bo ba gbede loyinbo tan olowo lori ke ba se gbo o amo
1: hey hey
0: o lenu kini olowo wa gbogbo kini lo wa le to bo lenu ko ko mori bo gbogbo ri ajo ko le dan lo tun bo o wa so ti wa ge bi agbon safefe lati gba yin niyan ju bayo o wa ku sowo yin be ba gbo o hello 07063161916 ola won asiwaju kan to di kokko gbe ri ta nu won wa fi tipa tipa force awon yen lo be hello.
2: Hello.
0: Yes, sir. Hello, sir. Eku ya le taza. Yes, sir. Eh, ba mi gbe osoke ara ohun yin lo le gan.
2: Mo se ti mo wa lati gbe ti mo de se gbe mi.
0: Hmm.
2: Awon kan wa be se pe ti moto ninu ile ile abandon lati gbe ni mo se nje won wa won se mi so kan bale. Ẹgbẹ́ máa ń gbé pẹ̀sẹ̀ntì báyìí máa ra pẹ̀sẹ̀ntì báyìí báyìí. So kò sí òun lẹ́yìn yẹn báyìí ló fi kò sí yàrá tí ò fẹ́ra ẹ̀ níbẹ̀ yẹn tí ẹ̀ fẹ́fẹ́ sí. Ní ajé ń wò pé kí ní yìí ṣé mo ṣe máa lọ náà rí náà mo kékeré tó ń ya yìí ju sí wọn. Mo wà pé kí owó yẹn ó lè rí tọ́mọ mo pè sí mo pé gbogbo ẹ̀ máa ṣe orí ju sí ẹ̀. Àti mo dẹ̀ mọ́ pé wọ́n láwọn èèyàn máa gbé sí ilé yẹn.
0: Ẹ ṣe sá ohun yíyan ò jáde dada ṣá o agidi mo fi ń gbọ́ ohun tẹ́ ń sọ o hello yes sir dadi wa ẹ máa nílò láti bá a gbé fóònù sẹ́nu kó ohun yín lè jáde dada sá ẹ jọ sá ẹ ra sá ẹ kú ìyá lẹ́ta sá yes sir.
3: Ṣẹ́rí ẹ̀ńtà wáyé fún ọ̀tàjọ́ pọ̀ nkọ́ ti ń ṣe ẹwò pàtẹ ayé ìdí àgbọn àwọn olùkúrò tí wọn kọkọ mú bà yẹn ṣùgbọ́n mọ̀ kan bẹ́ wọn lórí pa wọn dànù so gbogbo wọn yẹn kò jọkọ fún wọn pẹ̀lú ẹ̀ náà àwọn òbí wọn náà tó ń gbè wọn lẹ́yìn wọn máa tì wọn lẹ́yìn wọn ló ń bá wọn ṣògùn wọn bá wọn ṣe kí wọn kọ jọkọ ọrẹ
0: gbogbo
3: kí wọn ti máa ń pò yẹn ẹyin ọní ọgbọgbọ ló kọjú ọkàn ju ojú ló lọ orí ló lọ
0: orí ẹni ló lọjọ gbogbo ọjọ gbogbo tó lè ọjọ kan tó níhun ẹsà àwọn ẹrọ tí wọn kó sáwọn pápákọ òfurufú wa báyìí ó ti lágbára débi wípé mi ní parọ́ fún ẹsà nínú èèyàn mẹ́wàá tó bá gbé wọn mú mẹ́sàn pẹ̀lú ẹ̀rọ àwọn èèyàn yé gbé wọn á nígbà pé abẹ́rẹ́ tàwọn á lọ kókò tó di.
3: Àwọn èèyàn tó ń gbowó lọ́rùn ló ń tọ̀ wọ́n jẹ ni
0: pẹ́ta
3: ń fi àwọn ọmọ tó kù lẹ́yìn ní káwọn pẹ̀lú wọn lórí ayé tá a wà ní ayé ọkàn tó ayé òde là wà kọ́lọ̀ kó ṣàánú fún
0: wa. Àmísà ẹ ṣe àwa ń sọ tiwa àwọn tí wọ́n ń pè ń sọ tiwọn bí ọ̀kan bá tàn ẹ́ pé àfẹ́rí kan bẹ tí wàá ti lọ ní pápákọ̀ òfurufú pé wọn ò lè rí ẹ mú àwọn tí wọ́n mú yẹn wọ́n ṣàgbèjọ ẹ lọ o ẹ lo ẹ parí dé ọ̀dọ́ yẹn sà.
2: Ẹ̀lú ẹ kárọ̀.
0: Ẹ kú ìyá lẹ́ta o.
2: Ẹ̀rá o.
0: Ẹ sà ẹ parí dé oyin yẹn kí n tó pa kọ́ọ̀lù yìí.
2: Ok, mo ti kó o bẹ̀.
0: Ó yá.
2: Ẹ̀fọ́ tí mo fẹ́ sọ láti sọ ni pé Jerry bọ̀rọ̀ orí ọ̀rọ̀ ilé ẹ̀dẹ̀ àyè bó ṣe ń lọ igbọ̀n ṣé kò tó ni. Ẹ fi yé.
0: Kékeré wọn máa gbé gbòógì olóró.
2: À ń gbé amọ̀ pé kò já.
0: Irọ́ ẹni ṣé kò tó pé bóyá ẹni tí ò bá ti lówó lọ́wọ́ sí ọ̀nà àbáyọ ni kó lọ gbégbògi olóró ó bá já sí pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ orí ẹ̀ àwa níjọba àpapọ̀ nàìjíríà àwọn ọ̀ràn lọ́wọ́ àbí kílẹ̀ rò.
3: ìjọba wa náà ni.
0: Lọ́rọ̀ kan, ẹ̀ ń gbè lẹ́yìn pé kí wọ́n máa gbé lọ.
3: A gbè lẹ́yìn wọn, àwọn ìjọba wa ni ọkọ bá tún lù ṣe.
0: Ó dà bẹ́ẹ̀, ó dà. Ẹ̀yin náà ẹ lọ gbé ijó lẹ́yìn máa gbé tọ̀dọ̀ tiyín. Ẹ̀yin ò gbé, ẹlẹ́gbè lẹ́yìn wọn. Ó yẹ kẹ́yìn náà ti gbé. Ojú wa báyìí ni NDLEA ṣe máa gbé pátákó lé lọ pé àwọn ọkùnrin yìí àwọn ọmọ ó gbé kokéènì ìwọ̀n báyìí báyìí mì. Àbàmọ̀ kan máa lakùn ọ̀tá yín. Ẹni kí lẹ sọ? Ṣé gbọ́dọ̀ ní kí ṣe pọ́ṣọ yín? Ẹni ẹ̀rọ bí a tẹ̀. Ó dà ẹ wo ṣe máa gbé òtọ́rọ̀. Gbogbo wa láà lówó lọ́wọ́, ọmọlúwàbí wa láà fẹ́ bàjẹ́. Ẹ wo tó wáyé pé ó dẹrùn sí gbogbo òlúwa jalè ní gbogbo àti yọ̀bọ. A ń láti fara dà ní ibi tó bá kú díẹ̀ káàtó sí àtẹ̀pamọ́ṣẹ́ wa á bẹ ọlọ́run ni. Àmọ́ ká wà rògbò bóyá ọ̀nà tó kú díẹ̀ káàtó. Ẹ̀lọ́. Ẹ̀rọ sa ẹ̀rọ àmà o. Obìnrin ló sọ̀rọ̀ àbọ́kùnrin. Ẹ̀rọ sa. Ẹ bá gbé fóònù yẹn sẹ́nu díẹ̀ sí sà látọ̀dọ̀ yín. Yẹ sà.
3: Nígbà táwọn ìjọba àjọ ń ṣe bí jẹnudẹ ìgbà olóògùn tí wọ́n ṣe kínní wọ́n dìbò because onífẹ́kọ́ ló borí fífọ́. Nígbà táwọn lọ sí gbogbo olóyè kó fẹ́ ọlọ́dẹ fi iṣẹ́ ìran nígbà tó ń wá ọlọ́dẹ fún níkẹ́ ẹ ṣe wọ́n tó ṣòótọ́ pẹ̀lú ọkọ̀ tó bá ṣiṣẹ́ ló yẹ kí ẹ kó bá sọ sí i. Ẹ̀gbọ́n mi tó bá gbé wọ́n ti fi ọ bí mélòó kan ṣe àpẹẹrẹ ẹni kò ọdún kò wáta pẹ̀lú àtọ́ ìgbò tó kò rí fókè o àjà má pààyàn mọ́ o amẹ́ríkà ní kẹ́ má pààyàn o ìdíkọ́ ní kẹ́ má pààyàn o olódùmọ̀jẹ̀ kí wà ìbàjẹ́ kó máa tù nílé sí i olódùmọ̀jẹ̀ pé èmi ní bẹ̀ẹ́díìtì ni o èmi ní gbàkan ni o kó máa tù nílé sí i. Ẹ̀jọ́ ìpọ́n ní fọ́ọ̀kan tó fi tọ́lì pa bí mélòó dànù ó jẹ́ ọ̀pọ̀ asá ní
0: kẹ́. Bàbá ó dàbí pé ṣé sójà ní ni àbó PC àbájọ kọyà. Ẹ ṣó yabọ̀. Mo láìkí bàbá ẹ gbàgbà kúgbà. Bàbá ẹni sùúrù bàbá ṣé àwọn kan ṣe ìrìn gbé tí wọ́n ń jẹ lọ ṣá. Ó dà 07063161916 ní nọ́mbà yẹn. 07063161916 ni nọmba ta n lo. Egbogi olóró bí àpẹẹrẹ cocaine tramadol ìjọba ní kí wọ́n má kó wọlé mọ́ àwọn kan gbé wọlé sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ń báyé àwọn ọ̀dọ́ jẹ́. Ìjọba ní kí wọ́n má gbé gbogi olóró láti orílẹ̀-èdè Nàìjíríà lọ ìlú mi mọ́ àwọn kan gbé wọ́n mú wọn lọ́ọ̀tún wọ́n mú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní NDLEA ọ̀sẹ̀ kan ò lọ́kọ́ má rí èèyàn kan mú fún wọ́n mọ́ kọ àti àwọn mú ìránṣẹ́ ọlọ́run pásítọ̀. Ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Ẹ sà ohun yìí ṣe wá lọ àbẹ́mi ni mi ò gbọ́ dáadáa ni ohun tèmi jáde dáadáa tọ̀dọ̀ yìí lókẹ́. Ó yá à ń gbọ́ yín sà. Lẹ́yìn tí wọ́n mú ẹ̀gbọ́n àbúrò náà túbọ̀ sọ́nà òun lọ.
3: Ó pọ̀ sọ́nà ní ìjọ náà ó lọ ní ẹ̀gbọ́n òun lọ mú. Báwọn bí àgbàgbà ẹni tó máa jẹ́ ẹni kò ní oṣù ọmọ máa kú
0: ni.
3: Ọdún wo pé wọ́n mú ẹ̀gbọ́n ẹ ní ẹ̀ka nínú ọwọ́ àbúrò oníṣẹ́ ọ̀gbọ́n òun ló lọ ń jẹ́ Sáúdí lọ gbé lọ ní ìjọ náà.
0: Lọ sí Sáúdí. Hey! Ó fẹ̀ mi arẹ takáìtì po. Ńbo lẹ́gbọ́n ẹ̀ wà
3: báyìí.
0: Àmọ́ lọ ẹ̀wọ̀n ẹ̀. Ṣé ń gbọ́? Ẹ̀gbọ́n ti padà lọ ẹ̀wọ̀n. Àbúrò jẹ lọ. Ìjọ kan náà ọwọ́ padà má jẹ àbúrò náà ni ẹ ló. Wọ́n pẹ̀lú kí ni sà? Ó dá yín lójú sà? Ẹ ló sà ẹ sọ̀rọ̀ sókè? Oda sa. Ile aye Olorun ma se nle wahala fun wa. E ma je agbagbe oni ni ojo kini ninu osu kefa odun 2026. Ejo gugu ta ba nse eja fi fun Oluwabi se o iberu Olorun. N to Olorun o fe. Why that ma Yes sir.
4: Ama kojumo akuya.
0: Yes sir, ekuya leta sir.
4: Aku eto.
0: Yes sir.
4: Eni Olorun mo lati fo.
0: Boya n gbo yin sir.
4: Seri sir. Lori oro egbegbe loro de.
0: Yes sir.
4: Ta ba ma fo kini to ba ma mo e je ka ko bere lati community. Awon bale bale awon oloye oloye. Se ba je community me ba awon boys to je pe won ta ogun loro yi. Ni sakanya awon bale.
0: Eh paro sir. Eh paro.
4: Hello, si mo foruko bo bi kan lajiri ni mo si to sun mo police station daada.
0: Ha, wala.
4: Awon je le won ma dro si kaba, won no touch moto. Se won mo na be yen lati mo. Se ti ye ironu ko mu.
0: Ironu won mu.
4: Ironu mu. Won mo bi to ye kon lo to je ko ka won ni mo si.
0: Bale n tagbo, iyawo bale n to gogoro.
4: Beni.
0: Omo n gbowo ta. Se pe sutu abule bayi.
4: Abi ko lo nsa anu wa seri to ba je pe seri iron hand la need ni lu ikiti kon iron hand to ba je pe won fun won ni 1019 ni nipa mo ran ti lodun na lo ni 1983 ti je agbon to escort awon meta kini ye lo le pam
0: yo lo le o iku to poju gba eni owo nipa money
4: igba ba mai ti ba mai si wa ni kini ni service
0: ha
4: gbogbo kini ye die down
0: Oda. Ese sa.
4: Ese.
0: Ti ba foruko pa ma awon moruko yin o. Doctor. Oda, ile ise bond 92.9 e mo binu an le gba ipe kokomo to ra lati lo 36 iroyin apapo bayi lati le ise bond 92.9 mai ku me o ejo o ku owo obi ati alagba to tu ba fura so mo e pe un to nta niyan. Olopo bi atalagba to mo pe mo to mo nta ni to mo e ba tin ta nbi lele yi turupo mu je efu a se pun fe gbe lo soki okun bi suba de ti se be ba ro pe joba ipinu won ni pada lori pe pipa ni won ma pa won te omo ni toju obi wa ko lagbara olohun e jo nto olohun o to ro la nba wa so ko se nto wo won ko se nti jipu won un to de nse opolopo ge be so ni pe ti won ba ti de nto lo to de to wa be si ni rale to n dale bi meta lasgbo to n ra ko bamba bensi buru kan wa to n ra bai bamba ni won gba pe alohun na ma gbese amo e to ti ba lo o amo tutu ko won tori e o abo olorun gbogbo ada kun ja si jeje jo o omo oluwabi se pataki o okele gbigbe pelu ite lorun o sun ju to kun fun wara ati asan lo o e ma ja gbagbe o dabo o

Gẹ́gẹ́ laago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn àkójọpọ̀ ìròyìn ló ń dé sẹ́sìn wọ̀nyí láti lè ṣe Bond FM 92.9 ìkẹjà ìpínlẹ̀ Èkó ṣáájú ẹgbọ́ àwọn òpópónà ẹ̀. Ẹgbẹ́ àwọn olùkọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì látàrí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí kó nípínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ Bọ́lá Tinubu buwọ́ lu ẹgbẹ̀rún kan àwọn ẹ̀ṣọ́ inú igbó fún ààbò tó péye. Àwọn ìjọba àpapọ̀ lọ́gun ìyanṣẹ́ lódì. Wọ́n bẹ̀rẹ̀ ètò ìdìbò gbogbogbò lórílẹ̀-èdè Ethiopia lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀rẹ́ látẹnu Bilkis Abdulrahim Lawal. Ẹgbẹ́ àwọn olùkọ́ NUTT pàṣẹ fún gbogbo ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tí ṣe ti ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti òní lọ látàrí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé kó. Àtẹ̀jáde tí alága ẹgbẹ́ NUT ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Hassan Fatai àti akọ̀wé ẹgbẹ́ ọ̀gbẹ́ni Salami Olúkayọ̀dé Júmọ̀ fi síta sọ pé àìgba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé tí wọ́n kó yìí òun kọ́ni lóminú tí kò sì jẹ́ kí ọkàn àwọn balẹ̀ pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn òbí tí ọ̀pọ̀ wọn kò sì mú ọmọ wá sí ilé ẹ̀kọ́ mọ́ látàrí ìbẹ̀rùbojo. Ẹgbẹ́ àwọn olùkọ́ ọ̀hún sọ pé àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà káwọn

ẹ̀sìn òkọ́kú tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ ọ̀yọ́ òní ó jẹ́ ohun tó bani nínú jẹ́ tí kò sì yẹ kí ó máa lọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tí ààrẹ tinubu fi síta sọ pé inú òun kò dùn rárá sí ìṣẹ̀lẹ̀ náà pàápàá jùlọ olùkọ́ ọ̀gbẹ́ni michael oyedokun tí wọ́n dú lọ́rùn tí ẹ̀mí fi bọ́ ní ọ̀run rẹ̀ ó ṣèlérí pé orílẹ̀-èdè yìí ní gbàgbé ẹ̀mí ìfarajì tó ní ó fi dá àwọn mọ̀lẹ́bí náà lójú pé láìpẹ́ láì jìnà wọ́n ó dá àwọn èèyàn ọ̀hún sílẹ̀ lálàáfíà torí pé àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò wọn fi oríkorí lórí bí wọ́n ṣe gbà wọ́n kalẹ̀ ẹ̀wẹ̀ ààrẹ bọ́lá tinubu ti fọwọ́ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò inú igbó tó tó ẹgbẹ̀rún kan àti àwọn ikọ̀ aláàbò mìíràn láti rí pé wọ́n dóòlà ẹ̀mí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ sí wọ́n jí kó ní ìpínlẹ̀ ọ̀yọ́ agbẹnusọ ààrẹ tinubu báyọ̀ ọ̀nànúgà ẹni tó léde ọ̀rọ̀ yìí nígbàtí àwọn aṣojú ìjọba àpapọ̀ lọ sí ìlú esiele àti yahoota tó wà ní ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ ọ̀yọ́ lórí àwọn tí wọ́n jí kó òun bá wọn kẹ́dùn eléyìí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù tó kọjá ọ̀nànúgà sọ pé ìdásílẹ̀ báríkè àwọn ológun tí àwọn olórí ìlú náà àti aṣòfin béèrè fún ni àwọn ò fi jíṣẹ́ fún ààrẹ bọ́lá tinubu àwọn aṣojú ọ̀hún tí olórí òṣìṣẹ́ ààrẹ fẹ́mi gbàjàbí àmìlà léwájú fún ni wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú olùgbà ààrẹ lámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò nuhu ribadu tújí dìísù tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọlọ́pàá mínísítà fún ètò ààbò christopher musa àti àwọn mìíràn tí wọ́n sì bá wọn kẹ́dùn bákan náà ni wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ pé láìpẹ́ láì jìnà àwọn èèyàn wọn ò rí ìtúsílẹ̀ gbà ẹgbẹ́ àwọn abánikọ́lé nípínlẹ̀ èkó tí àpèjẹ wọn jẹ́ aradus ti gbóríyìn fún kọmíṣánná fún ètò ìdàgbàsókè ìlú àti ètò ìlú olùyinka olùmìdé fún ìlọsíwájú tó bá iléeṣẹ́ tí ó ń ṣojú fún ní ẹnu lọ́lọ́ yìí akọ̀wé ẹgbẹ́ náà olóyè ahmad olùkọ̀tún sọ pé ó lé ní 111 ìwé àṣẹ ilé kíkó tí iléeṣẹ́ náà buwọ́lù láàrin oṣù kẹfà sí 12 ọdún tó kọjá tí wọ́n sì ti fọwọ́ sí èyí tó lé ní 5,000 lẹ́nu sáà kínní tí ọdún yìí bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn kọ mínú lórí àlékún owó ìwé àṣẹ tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tí ó ń kọ́lé tó fi mọ́ owó tí wọ́n san fún àjọ lápkà tí wọ́n ní ó ti lékún pẹ̀lú ìdá 70% yẹn 70% àti ìdá 100% owó mìíràn tí wọ́n ń gbà ẹgbẹ́ ọ̀hún sọ pé àwọn owó yìí ló ń jẹ́ kí owó ilé mọ àwọn tó sì ń ṣàkóbá fún àwọn ayálégbé ẹgbẹ́ náà wá rọ ìjọba ìpínlẹ̀ èkó láti jẹ́ kí owó yìí kí ó jẹ́ ọ̀nà kan náà kó má jẹ́ pé wọ́n ń gba owó mìíràn lẹ́ẹ̀mejì torí pé ó wà lára tó ń jẹ́ kí owó yìí pọ̀ àti pé kí wọ́n máa pe àwọn fún ìforíkorí torí pé alájọṣepọ̀ ìjọba ni àwọn abánikọ́lé jẹ́ nílùú àkójọpọ̀ ìròyìn ẹgbẹ́ láti iléeṣẹ́ bond fm 92.9 ìkẹjà ìlú èkó

e ka bo pada iroyin apapo on test waju ajo last night do la eyan meji ti won ha sinu oko akero to farakasa ijamba oko lopopona motorway lati wo tollgate leba okutu alapere ilu eko ninu atejade to fi sita adari oro to nlo ajo last month adebayo ta fix up pe oko na dafo ni taya mejila ati oko akero Volkswagen pelu number idanimo AA60YF lo ko lu ara won oni oko akero na takiti leyin ti o ko lu oko nla na ti awako ati ronu e si ha leyi to da sun kere fa kere oko sile won ni se ni awon eso alabo ati isele pajawu itara sasade be lati do la emi awon mejeji to ha sile ti won si ti ko awon oko ohun kuro lona ti won si se isakoso igbokegbodo oko daada Gomina Oba Babajide Sanwo-Olu ti tẹnpẹlẹ mọ ipinnu ìṣèjọba ẹ láti gbé agbára wọ àwọn ọba alayé àti ìgbélárugẹ ìdàgbàsókè ẹsẹ kùkú. Gomina ẹni tí akọ̀wé àgbà fọ́rọ̀ ọba alayé àti ìdàgbàsókè ìgbèríko abilékọ kíkẹ́ lọmọ Bọ́lárìnwá ṣojú fún. Níbi ayẹyẹ ọdún kìíní tí ọsọ́lọ̀ tìlú ìsọlọ̀ ọba Isa Farahunbí Ṣekóní alágbèjì kẹta Gorí Àlífà àti ṣíṣí ààfin ìgbàlódé tuntun. Gbóríyìn fún ọba náà fún gbígbà àlàáfíà àti ìdàgbàsókè láàyè.

0: exclusive to jambos.com. Band FM.
1: And you know,

Abeba 92.9 Bond FM. Oh, Gendi Bond FM 92.9 Akanchawa.

0: gentle. Ega no case where Leon is so
1: gentle.
0: Can I put your man?

But I'm not going to lie.

Ogen Igbo Bond FM 92.9 Akanchawa.

0: Almighty God, a planet from God.
1: Happy on the 92.9 on FM.

kò yí sí láti jọmọ obìnrin gan láyé tá a wà nítorí tẹ bá wo ilé ibòmí obìnrin a máa pọ́ǹpù omi ṣùbọ́kùnrin ló ń pọ́ǹpù omi tẹ́lẹ̀ obìnrin ló máa lọ pọn mi ní àti fa mi wá láti kànga ṣèbí tẹ́lẹ̀ ìyàwó ọkọ máa ní pé ìyàwó mi fi ilẹ̀ wọ sí oúnjẹ kó jẹ́ ń lọ ṣe nísìnyí nǹkan tọkùnrin ń ṣe ọkùnrin ti wo póbìnrin gan lè ṣe ìgbà tá a ti ń dáṣà nǹkan kí nǹkan tọkùnrin bá lè ṣe obìnrin náà lè ṣe wọ́n kúkú ti da gbogbo ẹ lẹ̀ fóbìnrin ṣùgbọ́n ọlọ́run a kó wa yọ gbogbo ẹ̀ á jẹ́ ṣíṣe lágbára ọlọ́run gbogbo nǹkan tí a bá fọwọ́ lé ọlọ́run á jẹ́ kí ó máa júṣe fún wa nítorí pé téèyàn bá tiẹ̀ wá ń wò pé ọkùnrin nìkan ni kó ṣe gan ṣe èèyàn wá ní dẹ́rù pa ọkùnrin ọ̀hún kí gbogbo wa á jọ fẹ́ wọ́wẹ́wọ́

náà ni ọwọ́ fi máa mọ́ àwa kí yín kú ẹ kásùn níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa níléeṣẹ́ Bond FM 92.9 lágbára lọ́wọ́ ọlọ́run láti ìgbà yìí títí di aago mẹ́jọ lágbára ọlọ́run àjọ máa wà ń bí kó tó di pé àwọn tó wà lẹ́kàlẹ̀ máa gba iṣẹ́ ṣùgbọ́n kó tó di aago mẹ́jọ yẹn gbogbo àwọn ètò wa ní ọlọ́kòjọ̀kọ́ náà lẹ́ máa máa bá wa gbádùn bí ó ṣe ń lọ tẹ́ máa máa mú ọgbọ́n tiyín àti ìmọ̀ pẹ̀lú òye tiyín nínú ẹ̀ níléeṣẹ́ Bond FM 92.9 akíyín pípé ẹ kú àṣekú ọdún lágbára ọlọ́run ojú gbogbo àjọ máa máa rọ́dún ni ọ̀pọ̀lọpọ̀ ọdún làjọ máa máa ṣe láyé lágbára ọlọ́run lágbára ọlọ́run gbogbo yìí tẹ̀dẹ̀ tí wá ń ṣe tẹ́ ń lọ sókè tẹ́ ń lọ sódò ọlọ́run á fi èrè sí akíyín ni gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa o ẹ máa bá wa bọ̀ títí dago mẹ́jọ blessing àlòkù lórúkọ ti tèmi títí dìgbà tí ẹ tún máa tún gbóhùn mi ẹ mú kíyín ni gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pé ẹ káàsán.

0: Apo re ko ni binu.
1: Bẹ́ẹ̀ni ẹbí abárokò tí náà là á fàbọ̀ sí ká tó lọ sílẹ̀ ká tó lọ polówó ọjà a sọ pé àlejò wa ti wà ní ó ti darapọ̀ mọ́ wa ní ilé agodo lọ́wọ́ àwọn náà ni ọ̀jọ̀gbọ́n nípa ètò ààbò wọn lẹni tó ti takara rí tó ti tẹ́ ìrèé rí ó mọ ètò tí oníkéńgbé lè pa wọn ti gbà kan jẹ́ jagunjagun ojú òfurufú kó tó di pé wọn wá dá dúró nípa ààbò wọn mọ ti fún tẹdọ ààbò àwọn náà ni alàgbà akínjídé akínlábí ẹ mà káàbọ̀ sórí ètò yìí bàbá wa.
2: Atọ́kùn mo kí gbogbo ilé o ẹ kí gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ẹ̀fẹ̀.
1: Ẹ bá dárúkọ yín fún gbogbo nǹkan lẹ́mọ̀ pé lẹ́yìn ni lóòótọ́.
2: Orúkọ tèmi ni Akínjídé Akínlábí. Tó ti jagun síwájú jagun sẹ́yìn ètò òfurufú àti tilẹ̀.
1: Tired not retired. Retired but not tired. Bene, bene. E se odun ni alagba Akinjide Akinlábí lori ile ise abonde fe won ise imo foloko. Alagba Akinlábí oro abo lori ilede yi bo se nlo ke to de ati salaye bi awon onisumo mi bo se wo orilede yi pe won pe won ni won lo won fun won ni ni o won lo won fun eto odibo ni pe wa won ko won ade Akintola taku pe ile ilu yi wa o ma roso mu awon ba be si gbe ni lo baba pelu gbogbo ba ti gbo lotun lo si se patapata ni opo lo oniru ni se ijoba o se kankan lori eto abo tori ika lebu ton na si ijoba yen pe won toju wa won tara bo lori wa ati pa ara julo be ki le ri si oro yi baba lẹ́sẹsẹ bẹni.
2: Lẹ́sẹsẹ ẹ ṣe ṣé ní ìjọba ìjọba ń pèyànjú ṣùgbọ́n ìyànjú wọn ò tí ì tó ó ti dángàṣíà ẹ máa gbọ́dọ̀ ìjọba mo ní kíni wọ́n ń pèyànjú ṣùgbọ́n ìyànjú wọn ò tí ì dángàṣíà nítorí pé kíni a ní àwọn ọlọ́pàá tó jẹ́ ẹlótó àbò. Àwọn ológun òfurufú.
1: Bẹ́ẹ̀ni.
2: A ní àwọn DSS. A ní àwọn civil defense.
1: Bẹ́ẹ̀ni.
2: A ní wọn lọ́pọ̀ ló sì jẹ́ pé ìjọba ń sanwó oṣù fún wọn ní gbogbo ìpa. Kí ni wọ́n ṣe sí ètò ààbò tó fi bẹ́ẹ̀ báyìí? Ìyẹn ẹ̀bí ẹ̀ wà lọ́wọ́ dání, ó wà lọ́wọ́ ìjọba. Àwọn tó tún wá ń ṣe kí ni tó tún wá ń dààbò bò wá. Ó tún wá jẹ́ pé.
1: Kanda nu resi.
2: Awọn kanda o wa po ninu resi. To je pe gbogbo kidnapping gbogbo bo se ti ni pe gbogbo bo se ti wa da won ni orilede yi. Opo ninu awon to ti won leyin o wa je awon to je pe won wa ni ise ijoba lati se ise ikabo. Ka tun wa n gbogbo ti awon aráàlú. Àwọn aráàdúgbò káàkiri pariwo tó ọ̀tí tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀. Kí ẹnìkan tó lè wá láti ìlú kan àbí níbi kan láti wá ní pé wọ́n fẹ́ wá tí àwọn èèyàn pé fún àpẹẹrẹ ti ìlú Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó fẹ́ ká fi ṣe àpẹẹrẹ. Ó ní pé àwọn tó wà ẹ̀wọ̀n kan lè wá gbúgbúrú. Ó wá jí ògbé kó dé bá lọ. Ìdí ni pé wọ́n ti wà nínú ìlú yẹn. Fún bí ọ̀sẹ̀ méjì oṣù kan àbí oṣù mẹ́ta tó wọ́n máa wo bí àwọn èèyàn ṣe ń lọ bó ṣe ń bọ̀ tó wọ́n máa wo ọ̀nà tó lè gbà tó wọ́n máa wo bó wọn ṣe lè ṣe bó wọ́n bá ṣe ní pé ìbò lọ́fẹ́ gbà
1: Esun e je ka wo se ka so pe awon ti ijoba gba se mo pe iye awon te ba so nipa abo o ni iye awon to gbodo da abo bo iye awon kan se ka so pe awon agbofinro wa o to ni abi ero ti poju awon agbofinro lo to nsise Ben. Okay, think of that she. Baba laipe yi agbo atun ri kale npe pe on tun awon kan ni epe abi pe ki awon ti wa ni epe o pe awon omo lewe o kon ma so bi tan lo o kon ma darin o en go di sisi ikilo beyen pe ojulala kan fi sori o nipa eyi se awa eyan igbese o le ka gbe laarin age be so pe won ti ma wa nilu o se kan se meji ko to di pe won sise la bi won yen ki wa ni ojuse awa araalu la ojo wa
2: Security post to fill up. another street.
1: Fly to Tide. Agbodegba. Ben. Look at yellow. Look at ya.
2: Look at yellow. What are all of Bayarani? What Bayara? And the Colo Bayara? But they are all the Mitchy. But they are all the Meta. But they are all the Mary. What the quarters of what is the legend? Look back on what you share like what Toma was here by him or Rico Condemo.
1: Cabis.
2: If I want to tell you about him, lay any no more as a little of him soon. What a loose Meta.
1: Baba kin e je ka wo baba tori akoko wa ki wa ni ona bayo se ba se mama ba lori bayi ki lo na bayo lodo ojoba o lodo ara ilu o tele tele wa nile yoba pe yoba gbona ikore eso omadile dogun ikore orogun oyan bo je ayin bo la woli ko yi wa nsin bayi nbo wa no ologun wa bayi awon eleso awon orisiki oriki lala to ma deru baye awon dance bayi
2: atoko ede republic o yeri popo yo dise mo popo yanti o fu tu fake ni
1: ah
2: nitori pe awon wori ni ko awon go dira wa ni
1: awon amotekun ko
2: abi ata moteku ati opc ati
1: Irekun. Ki wa lo na baye baba.
3: I don't play. Ẹ dákun ẹjọ́ ẹ jẹ́ ẹ má ṣe ohun tí èmi ò ní ṣe o èmi ò ní ṣe tí ó borúkọ bá mi jẹ́ o ire o.

0: Ṣé má gbọ́ bíbí ti Yorùbá?
1: Ọ̀sẹ̀ kan péré ni a fún ìjọba láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ lọ́gbọ́mọ̀ṣọ́.
2: Ẹgbẹ́ olùkọ́ ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣèfẹ̀hónúhàn lónìí nílùú Ìbàdàn ló sọ bẹ́ẹ̀.
1: Àwọn olùwọ́de náà tí wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lónìí tún sọ pé
2: àwọn ò ní padà sẹ́nu iṣẹ́ o, àyàfi táwọn akẹgbẹ́ wọn tó wà láàmú bá gbọ́ òmìnira.
1: Ẹ̀kúnrẹ́rẹ́ wà lójú òpó wa.
2: Ẹ̀wẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún ti adarí àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà Kósòdí
1: ti ṣèlérí wípé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún gbogbo àwọn ọ̀gá elétò ààbò láti rí pé àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé gbòmìnira.
2: Gbàjàbíàmílà ṣèlérí pé gbogbo àwọn tí wọ́n jí gbé ni yóò padà wálé ní àlàáfíà.
1: Ṣé bàjá wá sọ̀bà tí wọn yóò dé gan?
2: Kàn sójú òpó BBC Yorùbá tó bá fẹ́ mọ̀.
1: Ìjẹ́ ọmọ orílẹ̀-èdè Áfíríkà mẹ́wàá tó jẹ àjọ IMF lówó jùlọ.
2: Bùnmí gbọ́ o.
1: Orílẹ̀-èdè Egypt làkọ́kọ́.
2: Ipò wa ni Nàìjíríà wà níbẹ̀.
1: Tí ò bá fẹ́ mọ̀.
3: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.
4: Fund FM 92.9.
5: Hello Nigeria. Bama Bank's 5-for-5 rewards is back, and this season is bigger, better, and even more rewarding. It's all about how you bank. The more you fund your account and carry out transactions, the more rewards you'll lock. With over 170 million naira in rewards, there's something for everyone. Students, youth can enjoy laptops, tuition support, and pocket money. Women can access business grants and self-care rewards this season. And business owners can enjoy daily and monthly cash rewards throughout the season. Plus, one consistent customer will receive the 5 million naira grand reward. Whether you're a student, young professional, business owner, entrepreneur, or simply working hard every day, 5-for-5 rewards is designed with you in mind. Getting started is easy. Fund your Women Bank account with at least 5,000 naira. Maintain a minimum balance of 5,000 naira and complete at least 5 transactions. Carry out your transactions using the Alat app, your Women or Alat debit card, or simply dial *945# on your mobile phone. Women Bank's 5-for-5 rewards. Transforming lives, multiple rewards at a time. Women Bank, with you all the way.
6: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kí èèyàn ó ṣàwárí ẹ̀rù. Solution Doorstop fún irúfẹ́ àìsàn lóru tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágọ̀ ara. Nílé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó. Gbogbo rẹ̀ ń wá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o. Ojúlówó ìwòsàn pọ́n délé. Tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bàálù ìlé ti lọ sílẹ̀-èdè India, China, Britain, America, France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti nílùú Ìkòròdú ń bí. Ẹ jẹ́ kí n ta ni ojò wá lójú. Ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí, àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S. A kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀. Olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building, Newton Bus Stop, Gangan, Abúlé Ẹ̀gbá. Telephone 0803-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street, High School Junction, Sagamu Ikorodu Road, Ikorodu. Telephone 0816-585-8582. 0816-585-8582. IA&S, Orí Ọ̀fẹ́ Ọlọ́run ni o.

I'm gonna go to the hospital.

ìṣe go iléeṣẹ́ bọ́ọ̀lù fm 9.9 gbá bọ́ọ̀lù sáwọn ilé ṣe ti gbọ̀yìn lẹ́ni tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2026 mo kì í ṣe dáadáa náà ni a kú oṣù tuntun o àlàáfíà ìdùnnú àìkúbaálẹ̀ ọ̀rọ̀ náà ni kó jẹ́ ti gbẹ̀yìn olólùfẹ́ mi láṣálẹ̀ ètò ìlẹ́yìn torí pé yóò máa dún fún gbogbo náà ni kò sì ní rẹ̀yìn iléeṣẹ́ bs media wọn ni kì í mọ̀ kì í happy new month ká máa sọ lé náà a máa fi wọlé sí ọ̀rọ̀ àwọn ìfẹsọ̀sẹ̀ tó ń lọ káàkiri lórílẹ̀-èdè ní òkè òkun lọ́hùn-ún pàápàá jùlọ láwọn ìjẹ̀wẹ́wẹ́ táwa níkàwó ní ti europe under 17 tó ń lọ báyìí nǹkan ti ń ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ni mẹ́ta ọ̀mì làwọn ikọ̀ denmark under 17 gbá àwọn àti ìtàló tó tàlẹ́nu yẹ́rí under 17 3-3 ló yọrí sí ní group b abala bẹ́ẹ̀ bákan náà ikọ̀ france ọmú montenegro wọ́n lù wọ́n bí ejò àjẹ́ márùn-ún náà ni sódò ló kò lè lọ́wọ́ ṣe rí pé ó kọjá yìí sọ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí láàrin ìṣẹ́jú bíi 15 sí 16 tí wọ́n ti bẹ̀rẹ̀ fẹsọ̀sẹ̀ náà ní ti under 20 àwọn ilé yà lára ọ̀tọ̀ venezuela under 20 pẹ̀lú ikọ̀ canada ni wọ́n ń ta ọ̀mì òdo báyìí ṣùgbọ́n ikọ̀ japan ọ̀wọ́n àti ivory coast lórí nàìjíríà under 20 wọ́n máa ta ọ̀mì mẹ́ta 3-3 inú ń lọ lábẹ́ ṣùgbọ́n àwọn ọ̀gbá europe tí wọ́n gbá ni wọ́n pè ní mauritia revo tournament ní ti group b táwọn wà níbẹ̀ yẹn ọ̀mì mẹ́ta ní ivory coast ta pẹ̀lú ikọ̀ japan under 20 3-3 venezuela under 20 pẹ̀lú canada náà wọ́n sì ń wà kò báyìí táwọn ń gbá ọ̀mì òdo lọ́wọ́ lábẹ́lẹ́ àkọ́kọ́ láàrin ìṣẹ́jú bíi 15 tí wọ́n ti bẹ̀rẹ̀ fẹsọ̀sẹ̀ náà pàápàá kí n lọ sórí èdè brazil nǹkan ti ṣẹlẹ̀ níbẹ̀ náà torí pé ikọ̀ fluminense ibẹ̀ ni david luiz wà tó ti ń ṣe ọ̀rọ̀ ajé tiẹ̀ òun àti cruzeiro wọ́n mú nǹkan lẹ̀ ńgbà kan gbà lóru mọ́jú ọmọ kankan ni wọ́n ta bákan náà remo àti sao paulo wọ́n ta ẹyọ kan sódò àmì mẹ́ta lọ ni sao paulo fi pàdánù sọwọ́ remo tó wọ́n lù nínú ilé tiẹ̀ ní orílẹ̀-èdè brazil ní ti ṣèyà àwọn ń bẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ káàkiri ó máa ń gbìnàyà aago méjìlá lórí káàdì ìfẹsọ̀sẹ̀ wò láàrin ikọ̀ pakistan àti bangladesh ṣùgbọ́n wọ́n sún síwájú wọn nígbà ìfẹsọ̀sẹ̀ náà torí àwọn èdè kan bíi méjì náà náà yẹ kan sún síwájú maldivas àti afghanistan ta ọ̀mì kankan lábala àkọ́kọ́ tá a mọ̀ sí halftime ikọ̀ bulgaria pẹ̀lú montenegro wọ́n ti ta ọ̀mì òdo ní abala àkọ́kọ́ halftime 0-0 náà ló yọrí sí o slovakia ńkọ pẹ̀lú malta wọn náà ń ta 1-1 báyìí wọn ti lọ fún ìsinmi láńpẹ eléyìí tí mo ń kà fún yìí àwọn ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ káàkiri lókè òkun náà nìyẹn o ní ti ìfẹsọ̀sẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ náà international friendly features 2026 ni wọn pe eléyìí fún ìgbaradì láti gba ìfẹsọ̀sẹ̀ lókè òkun lẹ́yìn lọ́dún tá a wà yìí ti ṣayẹ ní ti ìfẹsọ̀sẹ̀ world cup àgbáyé náà léyìí norway àti sweden láàgbọ́n fàgédégé náà máa wá kó bákan náà ikọ̀ turkey pẹ̀lú north macedonia láàgbọ́n mẹ́fà àbọ̀ ní ẹ̀ máa bẹ̀rẹ̀ ní nígbàgbé austria àti ikọ̀ tunisia láàgbọ́ mẹ́jọ kùsàjú 15 láṣálẹ̀ yìí international friendlies náà ni wọ́n pè é káàkiri nàìjíríà kú oríire ní ti cup tá a gbà unity oh my god ó lè lẹ́ẹ̀kejì tá a tún fi ìtàn náà balẹ̀ tá a gba ife ẹ̀yẹ náà lágbàmọ́ra bẹ́ẹ̀ ni bí ṣe lọ lábalábẹ́ ni ó ti sọ wípé colombia pẹ̀lú costa rica láṣálẹ̀ gangan ni láago méjìlá òru gànjọ́ ìyẹn náà máa wáyé o tí wọ́n fẹsẹ̀ wọnsẹ̀ tí wọ́n sì kojú ara wọn àwọn ọmọ tí ó ṣẹlẹ̀ tá a lágbà nínú àwọn ọ̀já mẹ́nu agbábọ́ọ̀lù méjèèjì ló ń bẹ̀ náà tó yẹ pé ó láàmì láka tí wọ́n fi ìtàn balẹ̀ láago méjìlá òru ni wọ́n wáyé láàrin colombia pẹ̀lú ikọ̀ costa rica bákan náà láago méjì òru gangan náà yóò ti máa bọ́ síbi jọ tuesday jọ ṣẹ́gun canada àti uzbekistan láago méjì òru ìyẹn náà máa wáyé àákàgbẹ̀ fún yín nígbà bá tún múròyìn lókùúkúdùn ní àfẹ̀mọ́jú pẹ̀lú àṣẹ ọlọ́run iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀mí náà lẹ́sìn gbádùn wa táwọn jábí ẹni táwọn rọ̀ bí òwe pẹ̀lú ìrànlọ́wọ́ láti iléeṣẹ́ bs media broadcast ṣùgbọ́n jù gbé lọ ẹ̀já dẹ́ka àpòlò ọjà iléeṣẹ́ tó ṣe nígbàwọ́ ètò yìí bs media broadcast kagbọ̀n tí wọ́n ní ń bẹ̀ fún wa.

Bond FM

Mas tem um poder todo aqui. Mas tem um poder todo aqui.

program. Oh,

One day can't forget.

I'm not going to be able to do that.

0: bọ̀ sórí ìtòrí ètò wa eré oníṣe akíyí níbi gbogbo tẹ́tí ń gbọ́ wa lọ́sẹ̀ tó kọjá ni alábàágbé kan ta adétòrò àti mápọ̀njọ́ ọlálólobó pé àwọn owólò ti gbèkó oúnjẹ lọ́wọ́ ẹbọra ọ̀sẹ̀ kẹfà láwà nínú eré oníṣe tí a pè ní mápọ̀njọ́ ọlá kí ló máa ṣẹlẹ̀ ní ìdẹ̀yìn náà ẹ máa bá wa kà lọ àbọ̀sẹ̀dé ṣókùnbí lórúkọ mi
1: Ẹwọ ẹyọ obìnrin ẹ ṣe gbáfàrà fún mi náà mi ò ní pẹ́ dé mọ̀ ń bọ̀.
2: Ẹ̀bá inú mi dùn ẹni sì wọ ẹdú o níbo lẹ wọn lọ báyìí nítorí pé mo rí pé ìpòrúurú ti bá yín báyìí o ada ẹ má sọ pé ẹ fẹ́ lọ wa ọkọ ẹjọ o mo fẹ́ lọ́rùn bẹ̀rù ẹ má tí ì bẹ̀rù kankan ẹ ṣe sùúrù o.
3: Ẹ wo ẹ jẹ́ kí mi máa lọ ná mo kàn ní kí n sáré wá sọ ohun tí mo gbọ́ fún yín ni o pé ọ̀rẹ́ yín ló ṣaláìsí ó má ṣe o. Àwa náà ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ lágbára ọlọ́run.

0: aláìmọ̀kan ò pe èèyàn ẹna wí fọba jẹ́ ó gbọ́ aláìmórí ẹ̀dá orúkọ rẹ̀ jẹ́ mọ̀kànjú ọlá ẹni tó sì yọ kó mọ̀kànjú kó ní sùúrù oní bàbá sùúrù sùúrù sùúrù ọdún ọfà ojú wà lójú rí ohun àbá yílókù.
1: Èwo tún ni gbogbo súnkẹrẹ fàkẹrẹ lójú pópó yìí ẹni máa fẹ́ fòrò wọ̀lú kàwé ní tòótọ́ ó ti ọ̀ àti rẹ̀ ní kí ni aago tiẹ̀ ti wí báyìí ẹrẹ lórí ẹ̀mí dàgbọ́n wọ́n dàbẹ́ ni pé èèyàn kan ti fi àtẹ̀jíṣẹ́ kan ṣọwọ́ sí mi àtọ̀dọ̀ mi kú dé mi ìpàdé tún wà lálẹ́ èmi tí ò ṣe é yẹ̀.
2: Ẹ̀lọ́ ọ̀gá báwo ni gbogbo nǹkan o ó ti jẹ́ àtẹ̀jíṣẹ́ sí yín láti òwúrọ̀ tó lẹ́nu ṣiṣẹ́ pé ìgbé kí n máa rán létí pé ìpàdé pàjáwìrì wà dé ẹ̀kọ́ mẹ́jọ àṣà ní òní lórí pé kí ni alága ti padà báyìí o alága ti dé o.
1: Bẹ́ẹ̀ kó dé ṣé ò lè ṣojú èmi rẹ níbi ìpàdé òun ni bí mo ṣe wà yìí ó rẹ mi o òun látòórọ ni mo ti bọ́nà pọ̀ bí èmi àti ẹ ṣe ń sọ̀rọ̀ yìí mo wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó.
2: Ó jọ pé o ò mọ orin rárá o ò sì mọ àǹfààní tí mò ń ṣe fún ẹ ká ló mọ tí mò ń ṣe fún ẹ lẹ́yìn ìsinmi ó mọ̀ pé mò ń gbìyànjú fún ẹ alága ti dé o ó dẹ̀ fẹ́ rí ẹ láṣàlẹ̀ yìí ṣá ti gbìyànjú kó o rí dájú pé o wá sí ìpàdé tù lọ́dọ́ ní o.
1: Ó dá náà màá gbìyànjú màá wá ẹ kó dé ṣé kí n ṣe ìpàdé torútorú ń tòní.
2: Èmi ò tí ì lè sọ o bẹ́ẹ̀ ni kò ní òsì mọ̀ mo mọ̀ pé alága wa yóò débẹ̀ ní àkókò ṣùgbọ́n rántí o ìpàdé tá a ṣe kọjá nídìí èlò alága ò sì lè gbà yẹn o nítorí ẹ ló ṣe fẹ́ rí ẹ láṣàlẹ̀ yìí o kábà owó ṣe máa lọ ṣá rí dájú pé o wà níbẹ̀ o.
3: Àdánwò a máa ṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ayé wúlò gbẹ̀mí mi lójijì táyà ọkọ̀ mákòjú ọlá náà fọ́ sí títì láìròtẹ́lẹ̀ níbo lọ̀rọ̀ náà yóò já sí àdá ẹ̀bá wa pàdé lágbára ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ká mọ ibi tí ìgbẹ̀yìn mákòjú ọlá ṣe máa rí èmi ni tí tòótọ́ àbọ̀sẹ̀lì ṣọ́kùnmí ní olùkọ̀tàn àti olùdarí eré láyọ̀ o.

ẹkún dédé àsìkò yìí ni gbogbo bí tí ẹ bá ti ń gbọ wá nílé báwo ni gbogbo àwa mùsùlùmí akọ àṣekù ọdún ẹmí wa ṣe púpọ̀ ọdún láyé ẹ máa wo pé àṣìṣíwà ẹgbọ bórin wa ṣe máa kọkọ wọlé sẹlẹsẹ ẹni tó mọwé òun ló mọwé ó kàn ṣe bẹẹ náà ni ẹ mọ pé àsìkò ti lọ àdẹ fẹ fi àkókò ẹyin tí ẹ jẹ olólùfẹ ètò yìí àfẹ fi àkókò yìí ń ṣòfò Salaudeen Noah Omobukola aka ọba Noah Mr. Smart olókìyín kàbọ̀ sórí àkànṣe ètò tí a mọ̀ sí ìgbésí ayé ìrọ̀rùn living smart with smart devices gbogbo àwa tí a fẹ́ máa gbégbé sí ayé ìrọ̀rùn a mọ̀ pé ayé dígítà la wà nísìnyí èèyàn tí ò bá dẹ̀ ti báyé ṣe ń yí a kàn máa wà lẹ́yìn ni pẹ̀lú ògo ọlọ́run a ò ní wà lẹ́yìn ẹ ó máa wò pé kí ló ṣẹlẹ̀ a ò gbúrò abdelwasi ọmọ tó mọ kọ́lọ̀ ní ọjọ́ ti tèní bàbá wá màtíríà lọ kwara ni wọ́n fi ọdún wá màtíríà lọ kwara ṣùgbọ́n lẹ́ni a tún máa gbádùn ara wa bá ṣe máa ń gbádùn ara wa lọ́sẹ̀ọ̀sẹ̀ tèní náà ò ní yàtọ̀ kí ni nǹkan tá a fẹ́ yànnàná lẹ́ni gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àsìkò tá a wà yìí àsìkò ìpèníjà ni ìpèníjà lórí ètò ààbò báwo wá ni a ṣe lè dáàbò bo ẹ̀rọ àwọn amáyédẹrùn wa àwọn smart devices wa báwo la ṣe lè dáàbò bo tá n pè ní smart safety and digital awareness gbogbo àwa tí a ń lo smart devices èyíkéyìí ẹ̀rọ amáyérọrùn tí a bá ń lò yálà nílé ni yálà níbi iṣẹ́ ni kódà bó ṣe lè tá à ń gbé káàkiri ni bó jẹ́ àwọn wearables àwọn tá a ti ṣàlàyé sẹ́yìn òun ló ń lò ń tó ṣe pàtàkì nínú gbogbo ẹ̀ ni wípé a gbọ́dọ̀ máa mójútó báwo ni a ṣe fẹ́ máa dáàbò bo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe wípé kákan máa lò ó lásán pé mò ń lo smart devices protect ẹ̀ tí ọwọ́ àwọn ará abí bá lọ bá wọn á kàn máa login sí ibi tí ó yẹ kí n tó jẹ́ kó yẹ kó jẹ́ personal things tí ẹ kó jẹ́ personal things fún wọn á login sórí ẹ̀ ìdí nìyẹn tá a ṣe wo kókè ẹ jẹ́ ká wò ó báwo la ṣe lè dáàbò bo gbogbo àwọn smart devices yìí àwa fẹ́ ti fi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn nǹkan tá a máa fi ń ṣe password tá a máa fi ń ṣe pin eléyìí tá a máa ń pè ní passkey nǹkan mẹ́ta ni mo dárúkọ yẹn o mo sọ̀rọ̀ lórí password mo sọ pin mo dẹ̀ sọ passkey ṣé méjèèjì ṣó yàtọ̀ síra wọn ṣá àbí ṣé mẹ́tẹ̀ẹ̀ta ṣó yàtọ̀ síra wọn máa bá a bọ̀ lórí ètò ti tèní torí pé yorùbá bọ̀ wọ́n ní ẹni bá lọ ló bá kú ṣẹ́rí àkọ́kọ́ ń bẹ̀ ni pé àkọ́kọ́ tá a bá ra smart devices bóyá fóònù ni o bóyá láptọ̀pù ni láti má jẹ́ kí àwọn tí a fẹ́ kí wọ́n ní access sí information rí ẹ̀ a máa fẹ́ fi password sí kí ni ìyàtọ̀ password àti pin àti passcode password mímí ó lè contain words ó lè contain numbers ó lè contain symbols but pin personal identification number ni pin tiẹ̀ eléyìí tó túmọ̀ sí pé number lásán ni numeric secret code nìyẹn máa jẹ́ ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé password ni a lè lu gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn eléyìí tó wá jẹ́ passkey ó ní ọ̀nà ìgbà fi àwọn data orí ẹ̀rọ amáyédẹrùn wa pamọ́ bóyá a fẹ́ lo fingerprint láti fi access àwọn nǹkan tá à ń sọ yìí ni bóyá a dẹ̀ fẹ́ lo face ID láti fi identify àwọn nǹkan wọ̀nyí so ìyàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé kí ló fi wá yẹ ká sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ní pé wọn ò fẹ́ gbàgbé password wọn tẹ bá ń sọ fún wọn pé ẹ jẹ́ kí password yín kó strong wọ́n máa lọ lo àwọn generic number àwọn generic word bóyá nísìn ẹlòmíì nítorí kó má bàa gbàgbé ó lè lọ fi fádà ṣe password ẹlòmíì ó lè lọ lo fádà ẹlòmíì lè lọ lo children in as well tó bá sọ pé ok o password ó gbọdọ̀ pé mẹ́fà àbí kó lé ìfẹ̀tẹ́yìn ọmọ ìyẹn máa fi wá wò pé ok báwo ni kiní ìṣẹ̀lẹ̀ strong ohun tó wá máa ń dá confusion lẹ̀ lórí n tá à ń pè ní password yìí ni pé nítorí pé àwọn tí wọ́n sẹ̀ tiẹ̀ wọ́n máa ń sọ pé strong password kò mí ni pé k
kiyan to awon kan ti o ni mini repete jo ele ti yan ma le ta gbagbe to ma so pe strong password o bere latori pe to ba fe bere o le fi capital letter ko fi bere o le daarin meji ko ti number bo o le de gbeyin ko fi symbol ko fi pari e eje mu wa boya bi apere boya ka te so pe fair father na lo fe lo o le je pe fa o le je small letter th yen o le je capital letter er yen o le je small letter o le wa fi underscore 2 ko fi pari e iwo na ma mo pe nkan yen o wa ma ran ti e lore ko since to je pe father to lo yen generic name ni sugbon o ti fi nkan kan differentiate ma lo password je pe awon eyan le tete pick boya nigba to ba nte lowo ni abi boya eyan kokan le ronu pe je gbianju password yi wo ko de gbianju e ko le je so iwo to ba fe dabobo awon ero amayederun e to ba fe set password gbianju ko je strong password mo de salaye pe n to pe ni strong password ko mean ni pe dandan ko je pe boya bi 20 ko wa word repete mo system ni ti mo lo ni studio word merin pede ni mo fi se igba mi temi lo fun ra mi o ba joko ko de nse ko nse boya bi alphabet temi lo fun ra mi o ba joko ti system yen mo le ma ran ti password yen tori oju ni mo fi trace e ki se pe boya so nkan ti je pe iwo na mo pe ko ni rorun fun awon eyan odo agbon to eyan to nso yo sugbon eyan to ba ti e ma so e gan to ba ma guess kini yen a se ko to je that is that about password elekeji personal identification number awon eyan won ma lo date of birth won awon eyan won ma lo common number bi 123 abi 4567 so awon numbers yi won rorun lati guess fun eni to je pe o ko le wo o le mu eni ko fi kun eji rin so won gbo ko awo lo o sugbon o le mu eni ko fi kun eji ko de ro ko de bo soju e so to ba fe set up personal identification number se mo pe o ni opakutele ta fi nsi boya account wa boya ta ba fe send owo siyan o ni opakutele te pe won ma bere pe after to ba ti open bank app we to ti initiate transfer to fe se siyan the next thing to ti ko amount to fe fi si to ti ko description the next thing wa ni ko fi pin si ma set pin to je pe awon eyan ma tete guess right be ani si o ti set 1 2 3 but awon eyan ma fi guess bi e meta won le guess e right even lo mi wa gbe wa lateyin o le je 4 3 2 1 awon nkan yen na won rorun lati guess to ba wo pe ah ki ma ba gbagbe o le mu boya ibere phone number ko lo fi phone number relation ipari phone number meji ipari phone number boya ni to relate mo e boya bi egbon boya bi aburo abi boya to ba jokunrin boya yawo e to ba jobirin boya oko e sha ma lo all true elomi a lo last number phone e awon eyan le ri na kan si guess right so kini kan ta so ni pe ona lati da bobo tori pin merin yen lasan Olorun ma jo pa wa lekun o le pe elomi lekun tori tawo yan ba fi le gain access si nkan yen won le transfer a lot of money and at the end of the day awa di pe ah egba mi e ri nkan to sele si mi so Olorun ni je ki laburo ko sele si wa ku ma ba sele ohun na la se npa kiese wa lori the be lori the smart devices living smart with smart devices nigba ti Olorun ti se ti aye ti roro ti gbogbo smart devices ti wa ti a de lanfani ati set up that is why ti awon kan yen to se je pe won wa customizable o le customize to your own taste and at the same time as we prefer customize to your own taste ko wa lo ju ogede sobo ka wiyan wa kan wa pick password and the third one ti mo so o ni passkey passkey yen iyan o rorun lati copy nitori pe fingerprint yi ika le jora wo o le jogun bakan na sugbon Olorun lo mo bo se se je pe ti temi ojo ti blessing aloko to je lowo button mi be ni ti blessing aloko ko jo ti GM giwa le se wa yi
Alhaji Wahab Akosile. So eyan lo fe save ju. So bo iyan na ngba mi opolopo application kan lo man support yen. That is why they say pin ati password who are very much important. And another thing, ti aba fe protect any smart devices wa, another important thing ni pe e ma je ka ma click any link. Boya o ko ri link, link to je pe o verify link yen. Boya won ni tori ifa na yo ba pe fa ma fire lapo ya. Boya do ipo be je fa won ni ko click link yo be je 300 million. Iwo na wa wo pe abe na lo se roro lati je 300. O wa click link, o wa bere si ni question e. Ibi to ba tin question e, o le lo service either password or be pin e si won lowo. So lara nkan ti yen gbodo moju to ti o ba fe ki boya ki won aki smart device are na ni iyen wa. Igba mi na de wa our application stand download lori phone yen. E je ka show application download, and at the same time e je ka download lori Genu store. Be awa tan lo Android phone ka ma make sure pe be a Play Store latin download, awa tan lo iPhone ka ma download lori Apple Store. So ta ba le sora fun awon nkan won yen, a je ko rorun ko ni je ki a lo ko si owo awon alagbeda. Olorun je ka ko so awon alagbeda, sugbon ta ba nse adura, adura nikan ko ran nkan mi ngba mi bi ki se pe boya kiyan na se kini ko ki sara. Gbogbo eyi te wa le ti eno smart devices e je ka ki sara. Igba mi na wa ko nse pe boya tori pe won fe jayan lo le, sugbon boya on lo digital smart TV o wa fe ki awon me kan ma ni access si gbogbo channels. So igba mi you can password that smart TV to je pe iwo lo mama control awon activity yen, so that tori opolopo nkan lo wa lori ero yelujara nisin. Eni to ba de fe lara nkan te yen fin so pe ka da bobo awon mo wa kan ma ba wa expose si awon kan ti a fe. O na ni pe ka gbianju ka ma monitor activity won, ka de ri pe gbogbo nkan ti ona to ba le gba lati ni access si nkan ti ogbon omode o le gbe ka ma protect e. So you can password your smart TV too. So to ba password smart TV to ba di fe login to it ti ki ba se wi pe ele ti won ni access si, won a bere pe mommy want to watch this, and wa de se kini wa gbiyanju lati ba won se sibi ti o ni je ele ti yo je ki won expose si aida to lenu leni o si o si ipo nikun pelu golo to ba ma fi di ni ose to nbo. Abdulwasi Salaudin namo tu mo kolo o ti ma wa lori aga ni bi ti a ti jo ma fi oro jagba nipa smart devices titi igba na oruko mi o yi pada Salaudin Nua Omobukola aka Oba Nua Mr. Smart lo ki yin pe ka ma gbegbe si aye rorun o dabo. Let's eat to the snail. Fall FM now.

0: Waterloo. Assalamualaikum, jama muslimi lakunrin ati lobire e ku dede asiko yi ni gbogbo bi te ba tin gbo wa gbogbo awa ti arin ajo lo si lo maka ta lo se ojuse wa gege bi muslimi anfani leleyi lati kan si gbogbo awon ololufe awon ore wa lokunrin lobirin ka kan si won ka gba lafia won ka ki won ko to di pe a wale se ti gbo nipa MTN travel pass MTN travel pass olo ni pe gbogbo eya lalaji alalaja e ma pe gbogbo awon ti won je ololufe yin ki won si ma gbe pe yin ni mona wa kini nkan te ma se ti e ba ti te *316*2# abi ke lo sori my MTN app pelu 20,000 naira pere e o ni anfani lati pe fun 75 minutes pelu 1 gig data fun ojo merin la ni ojo merin la gbako le o fi lo anfani 20,000 naira lati lu maka o fe buru awon eyan re ti won wa nile o ni di lati se wahala sa lo MTN travel pass 75 minutes anfani pipe niyan bakan na 1 gig data ti wa fi ma browse ma WhatsApp o fe lo Facebook o fe upload anything sheri MTN travel pass o ni ki e ma lo ohun ni o je ke ma ni anfani lati kan si gbogbo awon eniyan yin lati gba te ti wa ni maka titi titi te o fi pada wale awon kan tin de die die sugbe yi te ku lohun ki da yin duro wo ete *316*2# ni mo se n ba yin soro yi o je anfani 75 minutes call free call oni o 75 minutes call money free call 20,000 naira 1 gig data fun ojo merinla MTN travel pass keep you connected to your sacred journey layo laudio masalam wa ila liqa
1: Fela ni ka play.
2: O si asola fe. Ibo obini te play jo.
1: Se yin le jo ni. En siro, en tepa. E wa nda soro ijo.
2: Ah, de ro nte lenu e. Emi ti fa anu ijo ale oni. E da yomo.
3: E be le o. Kilo fa to to mu.
1: Baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofa ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
3: Baba agba te ni be gilogun se o. Mo lo egbogi baba agbadua mi gba. Mo so panu.
2: To je polo lo yo mi. Lo wa nte koloba. Mo bo lo wa ara sita. Oro siso mi jaga ara bayi. Atelese to wa mi le mo. Iye ti da sẹyin ewo ni kan yan ma ta gege bi keke mario ọlọrun gba wa lọwa isan fini pamọ awa finish sin tude mi ja oju to ba fakoko eni sofo aje igun wa lodo baba agba wa ni number 20 amoka street deliara bus stop off abarojeru ikotun lagos state ero ba ni soro won 0806821 6859 lekan si 0806821 6859 doro nke o si na igbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
4: gbogbo apata na mo alaafia olo se pataki lo se koko eda to wa laye ti o ni alaafia ra bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori eto leni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
2: oruko mi ni baba agba teni beg loju ilu maka onisegun ibile to nfe wi ati gbo so mara ilore mo ki gbogbo awon baba mama atawon aburu wa pe a o ni faisan lugba
4: a wa ni number 20 amoka street Deliara bus stop off Abarajeru Ikotun. Mo ni ero ibanisoro wa ni 0806821 6859 0806821 6859
2: lori awon aisan kan si keji ta ma soro nipa eni aisan nu isan tabi wo to ni awon kaabi aromolegun mo ni ki lopolopo to ma nfa tori pa lomi o ma to ma nfa bo se rin tati rin dogun oni pe opolopo mi to ti suburi abẹn to fi ni jamba moto ri abẹn to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okunfa wahala to le fa pe ki ati ori ki o dogun ki ati bere sadua ko di oran mo ro to ba ti ri apere gbe boya ara nro mi apariru ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese to fe jabo to ba ti lawon apere tete ma ri gba isan tabi arun lo nbo nu agbo ara re ni ati ri o dogun ibadi ko ma buo so ni gbogbo igba ka ti ro ogun ke ti o ma pari ka ya o ma lu pipipi enu mi aya ro ma ja ni enu mi apatara lati okede sale ni okuta itai enu mi gan gbo kan ni ma ma ti pipipi nu agbo are to ba ti rawon kan lai
5: awa ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abala Jerol Ikotun gbo bi te ba tin bo te ba ti de koto roundabout ewo marwa to lo si Abala Jerol Kante ba ngbo ko bo Abala Jerol ni ke bere e bo le ni Daily Arab bus stop apa to ele yas number 20 Amoka Street Daily Arab bus stop off Abala Jerol ni bu koto leko
2: baba gba te ni be di lo ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be en kokon toju irewesi okan yin na ke gbera fine bye pe ikotun ya lodo baba gba te ni be di lo ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abala Jerol ni bu koto e ba ti de koto e ro ba ni so hotel fi pe mi 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59 08 0 68 21 68 59
5: ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
2: Ìwọ́n láti rí gbogbo fún bóyá ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀rìntẹ́ kò lóba ẹlòmíì tí ẹ máa ma pariwo ni ẹlòmíì bí sẹ́rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí sẹ́rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ìwò tó jẹ́ pé bá sẹ́rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn tí ṣe gbé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀kú abẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò
5: ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajẹ Road Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ bí ojú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́ngú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmí máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ má jẹ́ kí tiẹ̀ di bẹ́ẹ̀. Tó bá ti rán pẹ̀lẹ́ kéékèèké tètè gbéra báyìí.
5: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajẹ Road Ìkọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
2: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ràn ni tẹ́lọ̀mí tí máa bọ́ náà ṣàánú wa. Tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pábìlẹ̀ mẹkáníìkì ni ẹlòmí ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmí ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí ìtọ́ni kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde bá ẹ jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò tẹ́ tí ò lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ náà ṣe máa ti kò sẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ gbogbo ọ̀hún ní bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ṣẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn gbogbo apá ronú ẹgbẹ́ kara ronú àti gbéra gan bá ní patí àwọn òní lọ ogun lónìí ogun la ọmọdé ọlọ́run ò ní já rogun à ń gbé ní ṣùgbónìtàn à ń gbé ní ṣùgbónìtàn àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó ìgbọ́tọ̀ ojú ọlọ́gbọ́n tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀ sí.
5: Nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajẹ Road Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
2: Ẹ̀tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀jídé rẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹfì máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó mú kára yín ṣe kébékébé ṣàgbàdéwé márùngbó takébé lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń sọrí àtẹgbò sọmọ ara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò mi tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà níbi tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó sì jọ tọ́jú ara ẹ̀rí tán máa wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ara àhótiwájú ìdán ìrọ́nà máa ń pa baba agba teni medle gbogbo bi ti mo nde pata adu ana ma se se mi boya bi gbara lo te ni ara yin ni owo kan mi pe kara ro mi to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
5: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerole Ikotun
3: ero ibanisoro wa 08068216859 08068216859
0: baba agba teni begi loju opo lo ti nowo nowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ti won ma bo ni ilu ikotun to le lomi ma so pe ikotun jina o
2: baba agba teni begi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e kokko toju irewesi okan yin na ke gbera fine bye pe ikotun ya lodo baba agba teni begi loju ki lo ndo la mu kini won ti nawo nawo nawo le aisa gba ni lowo olorun ma ja ri ogo wahala ya n lu pipipi ayin to ejo beyin lete igbo gbogbo ti mo so pata wa ni abi o so ogbo beyin ni gbogbo to ko to beyin lo bi ta so yo sugba won to ba wa won oju olodun be lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba tele bi loju ona abayo olodun lo se to ba ti de lori gbogbo ta ko la le ma fe mu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lo bayi mo pa sa tarun ko ba ti bi mo ma bo si
5: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerole Ikotun
2: tete ma bo ko ma bo mo se soro yi lokun lo bi lo ma de lagba olodun ni so wa de nto ma ti ro a to se a si lo se yeye sugbon kankan lo se oke fai te ma tin ni papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti gbogbo ara o ma fa kisara abi eja o ba nje ko week ojo ori ma nfa ale to ba ti fa ti ro titi ma bo sagbade wi ma ru ta gele lodo baba agba ti de gbe ojo ba ti de gbe won ni ah baba won ni itowo la ma do re a ki ngo kere ma di do re te yan ba jo be labe kuta loni to ba ngbe lu eko agbada ojo keji o wa ma lo pe lo ba ara wa to ba ti da ni eh eyin ba ti fowo re eye koko loju eyin e gbiyanju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbe mi ba yen dide fia e ma bo pe ah o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so the baba agba tele bi
5: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerole Ikotun
2: e wa ke wa janfani ewe ati gbogbo ni afiji eyin na didi ke ma bo ki lo nse o ki lo yu elenu wahala ti da mi ro wa nu agba re to ti fa isan boya ati ni gbogbo ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai je je ni bi ni e le wo si bi ni olodun ni je ka wa ro bi ofa ofa buruku oni ba wa fe fe buruku oni fe lu wa ori si si ona lo gba wa elomi afe fe ni ti e elomi ofa lo fa elomi ko si ba ti e ti e ma to ba ti de eyin na o mo lori ba se bi ati ayewo ati to ba e ka si pe kilo fa ti leyi so ju orun lo ti se lo ni abi ngba te lo ni kankan ba e pi te ma boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa nbara je àwọn àrùn kan wà tó dé pé máa ń bara jẹ wẹrẹ wẹrẹ wẹrẹ tí ó máa bá dé ní ara ní ẹjẹ ní egungun ọlọ́ọ̀dọ̀ ẹjẹ kárí ṣùgbọ́n tẹ́yẹ bá ti wá rí ẹjẹ ká tètè gbóngbò sẹ ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́yẹ bẹ́ẹ̀ lójú.
5: ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerole Ikotun.
2: bẹ́ẹ̀ bàbá àgbà tẹ́yẹ bẹ́ẹ̀ di lójú wa.
3: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859
2: ẹ má lẹ ti náwó abẹ ti dé nìkan ẹyìn ẹ ló gbàgbọ ń dání ẹ wọn ní bí náà bá tán bá sọ ẹjẹ ìtàn lè kan náà ẹ gbà pé bẹẹ bá ti rí mi nílé tẹ bá ti rí báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà lám ò ti ṣe lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ pé àwọn ti ṣiṣẹ́ gidi ọjàbọ lókè pé àwọn kọ pẹ̀lú ọjàbọ ẹlòmíì bá lásìdẹ̀ǹt fún mọ́tò bí ọdún mẹ́rin márùn kò ní mọ̀ bóyá bó ṣe máa ní ìyẹn téèyàn bá wá mọ àwádìí àrùn sínú iṣan sínú egungun sínú orí ara sínú ẹjẹ ara a máa wọ́ká a máa rìn ká ìmí wà tó jẹ pé kì í dẹ̀ tó ń ṣe tó bá nù tó lè jẹ pé ọfà ó lè jẹ talafẹfẹ afẹfẹ burúkú ò ní fẹlùwà.
5: a wà ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerole Ikotun.
3: gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ roundabout ẹ̀wọ̀ márùá tó ń lọ sí Abara Jerole tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ̀ Abara Jerole ni kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní Dele Ara bus stop apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerole ní ìlú Ikotun Lẹ́kọ̀ọ́.
2: ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
3: 08068216859
2: 08068216859 ẹ̀jẹ̀ bá sọ pé kọ̀tún jìnnà àwọn tó wà láàgbà àwọn tó wà káàkiri tó wà ń gbẹ̀mú rẹ̀ tó ń gbéra tó ń yọjú ní ìkọ̀tún. obi na la fi so fun we e mo je ka fi akoko yi na la e dide le ba ye mo abro ninu ko to mi jua ba gba te do sinu number 20 amoka street dile ara bo stop of abara jero ninu ko to iko to jina o abara ti ni o
1: ha rage ro abara ni e
6: am a born a profession
1: o da se won le ori bo se rin ni ori fun te koloba o tun rin won kun won kun
6: ijo ni ma da bayi ah nkan kan ma n ba ni yi fa
7: ma je ki o fojo pipe tabi awon isan to le fa ki ati gba pa gbe se odi ni rada owo le ori keri ti ara re ni abi owu ara tita ara nja ni je ko ni o ma gba ye o le ruku ati bele mu nkan ni le di ni ra bo si se eyin didun abi egbe kara re tuta ita ida toke dele ke yo ma ri ko da bi pe nkan ra lese bata ti bo lese lomi ko ni mo elomi a ma rin a ma ta deje bi keke mario alo ra isan ti gbon ni lowo ti dani wole ti finish esin baba da

trouble. One day I'll clean, but the moon will

I'm gonna go to the hospital.

ما ينطلق صوت الحياة.

I'm going to go to the hospital.

Oh,

Baba, Baba, my goodness, everything. Hey, hey, hey, Sanjo, Shola.

bẹ́ẹ̀ni irú ohun èyí là á tún kọ sí gbẹ̀dẹ̀ lẹ́yìn èròyà wá wò ó èròyà máa bọ̀ ẹ wá wòre èròyà máa bọ̀ ẹ wá wá dùn èròyà máa bọ̀ ẹ wá gba ìwà ìnípẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ni RSK The Rock Venture ní nọmba 9 Ajésà Fair Close Kánsù Powerline Road Ìdínú Lagos ibẹ̀ láti ń dá bí ẹnu táwà ń rọ̀ bí òwe ebògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba la wá fi ń ṣọmọ aráyé ní ire lè fi tọ́ka dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n sọ tewé tebò ìbílẹ̀ dì tẹ́wọ́gbà fún gbogbo aráyé RSK The Rock ẹ̀yìn bọ́lárẹ̀yìn láyéláyé torípé iwájú iwájú báyìí lọ́pá ẹ̀bì tí wó sí ibi tá a wí la dé yìí o ebi tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá ìrọ́ ló wà níbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ ẹ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arógbòrekú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kanṣùn lọ ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọni di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tọba rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn ilé iṣẹ́ ẹ̀rù nọmba 9 Ajésà Fair Close Kánsù Bus Stop Powerline Road Ìdínú Lagos kẹ̀lé mojú ajé kò ní sọ. Egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀nà fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbogbo bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbogbo gbọ́n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ẹjọ́ sí láyé àwọn baba ńlá wa àwọn kì í jẹ̀jẹ̀kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mú mokú mu oúnjẹ òòjọ́ ni tiwọn ewébẹ̀.

wà láàfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé ibi táyé doríko dòdò lọ́jọ́ òní ọ̀gbẹ́ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni ló fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọni dákúrẹ́ tẹ̀ nígbà kankan torí pé ewé àti gbòògùn lọ̀pọ̀ ń gbélé ni ó sì lóhùndínwùn ó ní nílò tẹ́ni kì í fi ń lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tí ń rárá ewé àti gbòògùn ń gbélé ni gbogbo òjẹkújẹ òde òní wọ́n ń ṣàkóbá fún bàbá àbejì gbogbo òmukúmu àkókò yìí lélẹ̀ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àti egbò ìbílẹ̀ ṣe múlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn bàbá ńlá wa ó wà lórí igbá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n kò sígbà tá a lè mú nígbàkúùgbà tí ó bá dorí orí pátá kalẹ̀ fakọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò kò sí ìrún rárá owó rẹ̀ ò fani lápòyà pọ́ọ́kú ni owó ẹ̀mí àtakéré ìyọ́gbó ni ẹni ìfàòtọ́ sí ní ìpè ní àràámù ẹni tí ọ̀bámu débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ bó bá di tọ̀pọ̀ ènìyàn ó dòdòdó ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífó oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ẹ gbìyànjú ẹ̀ wò lónìí kẹ́ ẹ lè já mi nírọ́ torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́rìí òru wà ní jìnnàjìnnà ṣe ẹ rántí pé kókó leegun ní ṣe ẹ gbàgbé pé ṣùkù leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture egbògi kejì ni wọ́n pè ní terminate prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn fi ń ro ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé nǹkan ńlá ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni nánjó lọ̀rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní bú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀ ó tó mú àkíyèsí ìlera ṣe pàtàkì bí tọ̀ bá ń dúró ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ̀ ti ń jáde kí ènìyàn tó dé lóòótọ́ àkíyèsí ṣe pàtàkì bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣàmì ọkì nílẹ̀ ẹ mú ọkì nílẹ̀ títí dọjọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tẹ́ ẹ bọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate prostate.

ẹgbọ́nṣẹ́wò kẹ̀míjàmí nírọ́ ẹmọ́gbàgbé pé onírọ́ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ mọ́ wà ní jìnnàjìnnàjìnnà rsk the rock venture atọ́kùn àwọn egbògi ní kẹta wòyí wà ní nọmba 9 ajéṣàfẹ́ close council powerline road ìdírù lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ló pè mí sí ni 08 02 94 8 18 3 8 egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni kataglanco èyí wà fún àbójú lọ́wọ́ gbogbo kọlùkọlù tó lè sọ níbi tá ń wọlé tàbí kó gbòde ọ̀sán lọ́wọ́ ẹni ọlọ́run dákun ní sọ wá sóòkun ayé ẹ kúkú mọ̀ pé ojú lọ ba ara ojú lẹ̀ṣọ́ ara gbójú bá rí léde ni fáàrí pin èyí ló fi jẹ́ pé ọ ń bọ̀ lókè ọ ń bọ̀ lódò àfi ká tètè dé àrùn dé àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́ ojú ọ̀gbọ́dọ̀ ní ojú ní pèpèpè nígbà kankan bó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ ní ìṣomi yàrá yòòwò ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó.

kò sí wàhálà ó ṣe dá sí bó ṣe dá kọ́lọ̀ ojú ra ni àrébìnrin kú àbíṣẹ́ ẹ̀kan sì lọ ẹ lọ fọkàn balẹ̀ ìkejì ni terminate prostate àpọ̀jù ìtọ̀ lẹ́ẹ̀meje lẹ́ẹ̀mẹjọ láàrin ìlú ìtọ̀ ń ta ni nídìí bí omi ata ó ń ṣe ni mọ́ọ̀tọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkàn balẹ̀ ìkẹta ni kataglanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ relédè ni ẹ lọ mọ́kàn balẹ̀ ẹ láǹfààní àti pé iléeṣẹ́ rsk the work venture sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀

0708 tàbí 0704-886-6422 0704-886-6422 Nílùú Alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ pé àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422. Inú yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀, ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀. Ilé iṣẹ́ RSK The Rock.

Shake it, caray, go. I know that you're the only baby.

0: بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أكي أي وكابو سوري إتو أو إسلام لوريتوي ni ijọ musulumi ahmadiyya ti ma ṣe alaye awọn kókó ọrọ ajẹmẹsìn tàbí tí wọn jẹmọ àwùjọ ẹ máa bá wa bọ.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على حبيبنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أفني فون أرم أبا أبا أولوري أفا أبا لا نجلو أبا نا تيشو أني كوكان وا تيتي دي أبو إبو العدات أفي أبا فون أرم أبا نا أرم كما سيلي ني أسيما فون أني كوكان وا ني أكوكو يي أنت أمو أبارا واسا أولوري أمان ني أمو أكو تواني نو أبو إبو العدات إنتي أفيتي كونجو بابان لا وا أنادي إبراهيم عليه الصلاة والسلام nínú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú alukur'an alukur'an orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógójì títí dé ìkejìdínlógójì ọlọ́run ọba sọ níbẹ̀ pé wàlúbùdùnà jàáìmá àlàkùn ní ṣááìrì láì lákùn fi àkàì káfíkúrúsùmọ́lá àlèéfà sọ̀wáf káìdá wájabàtì dùnúbù ha fàkúlù ìrìnà a wà á ti ọmọ olùkọ́ ní àwàlẹ̀ mọ̀tàf kazalika sakhadnaha lakum la'allakum tashkurun lan yanala Allah aluhumuha wala dimaguha walakin yanaluhu taqwa minkum kazalika sakharaha lakum litukabbiru Allah ala ma hadakum wa bashiril muhsinin orolon wabani nipa awon osin ati ilana ta fi seju sile re lodo na tolon oba kilo lon fe lu nipa re ile na si ni afisha tawe ìṣẹ̀lẹ̀ ọdún iléyá àwọn tẹ́ ń gò bí ràkúnlé ọlọ́ni àṣìwọ́n ní àmì fún yín àwàlárọ̀ wọn fún yín àwàlátẹ̀rí wọn bá fún yín àmì ọlọ́run ọba ni wọ́n jẹ́ ọlọ́run ọba ní gbogbo ìgbàkígbà tí wọ́n bá wà lórí ìṣó tẹ́ ẹ so wọ́n mẹ́lẹ̀ tẹ́ ẹ sì fẹ́ pa wọ́n tẹ́ ẹ fẹ́ fi wọ́n jọ́sìn fún ọlọ́run ọba ẹ máa dárúkọ ọlọ́run ọba lé wọn lórí nítorí pé ìlú orúkọ ọlọ́run ọba yìí ni ó rọ̀ wọ́n fún yín lọ́lọ́run fi rọ̀ wọ́n fún yín ọlọ́run ṣe wọ́n rọ̀ fún wa nípa pé àṣẹ ọlọ́run ọba tá a bá tẹ̀lé látara wọn lọ́run fi ń ṣe wọ́n rọ̀ fún wa ọlọ́run ní àmì ni wọ́n jẹ́ fún wa ọlọ́run ọba wa ní nípa ti pípa wọn láti fi ṣèlú sílẹ̀ fún ọlọ́run ọba ká fi orúkọ wọn ọlọ́run ọba ká fi pa wọn lẹ́yìn wá ìgbà náà ká jẹ nínú ẹ̀ ká sì fi tọrẹ sáwọn tí ó béèrè lọ́wọ́ wa àtàwọn tí ò ní béèrè àwọn tí ó sọ pé alhaji ẹkú ọdún o ẹ̀mí aṣọ́pọ̀ ọdún láyé o tèlé yìí tẹ̀mí àjò eléyìí lọ o àtàwọn míì tó bẹ́ẹ̀ pé ó yẹ kí wọ́n ká fún wọn lóòótọ́ àwọn náà ò ní aláìní ni wọ́n ká fún wọn bẹ̀ ọlọ́run ni a ṣe eléyìí fún wa nítorí pé látara rẹ̀ la fi rọ̀ wọ́n fún wa ká sì lè máa jẹ́ni tí ò máa mọyì fọ́lọ́run ọba ọlọ́run ni ẹran ara rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ kò ní nǹkan kan ṣe níwájú òun ọlọ́run ọba kò sí nǹkan kan tó ń fẹ́ gbà nínú ẹran ara àti ẹ̀jẹ̀ rẹ̀ bí kò ṣe pé ìpáyé ọlọ́run ọba tá a fi pa àwọn nǹkan wọ̀nyí òun náà lòun ọlọ́run bá fẹ́ gbà lọ́wọ́ wa ọlọ́run sì fẹ́ bẹ́ẹ̀ nítorí pé ká lè bá àmúrí fọ́lọ́run ọba ọlọ́run wa ní ká fún àwọn irin ká fún wọn ní ìró ìdùnnú aṣáájú ẹ̀dá ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nípa ẹran pípa lọ́jọ́ iléyá ànábì ní ọmọ ànábì ádámà kò ní ṣiṣẹ́ kan lọ́jọ́ iléyá lọ́jọ́ ọdún iléyá tó jẹ́ sí pé iṣẹ́ náà bó ti wulẹ̀ kéèyàn ó ṣe tó kò lè lóore kò lè ní kò lè jẹ́ iṣẹ́ tí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí tó dàbí ẹran tá à ń pa ìtàjẹ̀sílẹ̀ ní ọjọ́ iléyá sallallahu alayhi wa sallam ni pé yóò wà lọ́jọ́ gbòǹde alikiyama ẹran tá a pa ìwo rẹ̀ pátákó ẹsẹ̀ rẹ̀ àti irun ara rẹ̀ yóò wà bọ́ ọlọ́run ọba lọ́jọ́ gbòǹde alikiyama anabi wa ni wa inna dama wà á rí ẹ̀jẹ̀ tá a fi gbé ẹran yìí anabi sallallahu alayhi wa sallam ni layakọ omina laki aza wa jalla bimakani yóò ti dáre tètè déwájú ọlọ́run ọba bátọ́lá rẹ̀ dájú lọ níjọ́ gbòǹde alikiyama kọ́bẹ́là ayinyakọ owó alala out siwaju ko to kale ko ko kaje o to kale le bayi o ti diwaju olohun oba gege bi ise olori anabi sallallahu alaihi wasallam wani faqibu bi anasan anabi ni e fi nudu e fo kan re e fi emi ododo e fi se ijusile yi nte ba ti so bi ijusile pe olohun oba e je ko je nti o to kan yin wa to si je n to da ti ani te oba loje olohun oba nitori pe anabi wa ibrahim alayhi salatu wasalam taun ko se won leni olohun so in isele to sele si won to so di isele mani gbagbe ipo ti won wa niwaju olohun oba ni lori ijusile ti won se papa julo omo won anabi wa ismail alayhi salatu wasalam ki wa ni awon nkan to bi to gba tolorun fi tewo gba gbogbo awon ijusile yi to je eko akoko nibe fun wa ninu igunre lobin leya tolorun fi yonu si anabi wa ibrahim alayhi salatu wasalam akoko nbe on na ni gbogbo orisirisi awon adawo ati penija ti olorun mu ba anabi wa ibrahim alayhi salatu wasalam seru ko ti anabi ibrahim alayhi salatu wasalam ti won wa iru isesi ati huwa si won ni waju olorun ba tolorun fi yonu si ijusile yi to gbo mani gbagbe laye leni seru ko to wa nigba na se la wa leni awa ta n pe ran leni seru ko yen la wa ipo oludafafo olorun ipo onifarada gbogbo ipo misuru ipo oluduro sisi ti olorun oba ipo eni to le ife se olorun oba ni ife ti o laba won iru ipo yi o na ni anabi wa ibrahim alayhi salatu wasalam ni wa titi ti won fi se ijusile omo won anabi ismail ta won fi eran gbigbo eran pipa se ran ti e leni anabi ibrahim alayhi salatu wasalam gbogbo atije daada ti eyan fi deni ayo olorun oba o na lo lo yi onda fun na fi di eni ayo leni eko akoko ni eko ijura eni sile fọlọrun oba patapata nigbakigba ti n kiun latọdọ ọlọrun oba ni didun ni kikan ni ni daada ati laidani to ba de ba wa fọlọrun ba wa nipo ẹni to gbagba fun ọlọrun oba ipo ta ba anabi ibrahim alayhi salatu wasalam e si ri pe yato si ti anabi ibrahim alayhi salatu wasalam won je nabiyullah won je ojise ọlọrun oba lara ise re ti won se ati wa re ti won wu o tun mu won ni awon akije olola kan niwaju ọlọrun oba to si so won deni aye ọlọrun oba imu siwaju ti won to wa lo si ijusile yen tori pe te yoruba ti ni awon iwo ọmọlúàbí lara a ma ni lara ko le rọrun fun lati ma fi awon nkan re sile loju ọna ti ọlọrun oba ata ti si debi ọmọ ti debi ka wa yondo ọmọ je lo fi je pe awon sahaba al-kiram lọjọ kan wọn bi anabi muhammad sallallahu alaihi wasallam wọn ni ya rasulallah wọn ojise ọlọrun oba ma alihi adoyeyo kí ni pàtàkì ìgbóná tá à ń ṣe yìí ìjùsílẹ̀ ẹran yìí kí ni pàtàkì ẹ anabi sallallahu alaihi wasallam ni sunnat abikum ibrahim ìlànà ojúpọ̀nà baba ńlá yín anabi ibrahim ni àwọn sahabe ni wọn máa lánàá fi ya rasulallah kí wá ni ó jèrè ǹjẹ́ wa níbẹ̀ yóò jí sí ọlọ́run ọba anabi ni the kulli sha'ratin hasanatun pé gbogbo orúkọ kan lọ́lọ́run ó fi san yín lẹ́sàn-án rí àwọn sàbẹ̀ wá fẹ́ kánàbì ó là fọ́mọ wọn nípa súùfù yá rasulallah ṣé awọ rẹ̀ ni wọn ni wọn òjíṣẹ́ lọ́sàn-án lè ń sọ fún wa anabi ni rárá the kulli sha'ratin mina súùfù hasana anabi ni irú gágá kọ̀ọ̀kan lára orúkọ kan lọ́lọ́run ó fi san yín lẹ́sàn-án rí ìbéèrè táwọn abéèrè lọ́wọ́ wa ni pé gbogbo àwọn tá à ń paná lónìí ìjà àti ṣiṣẹ́ àti gbìyànjú ọkàn wa ó ti dúró déédé ìwà wa àti fọra wa mọ́ ẹ̀mí wa ó ti rìn pọ̀ pẹ̀lú ọlọ́run ọba láti lè nígbà láàyè nígbà tá a bá pa àwọn ẹran yìí kọ́lọ́run ó lè san wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán irun gágá kọ̀ọ̀kan lára ẹ̀ran táǹpa ilé yìí ni ká fi gbéra wa yẹ̀wò nítorí pé àwọn náà ọmọlẹ́yìn arámúni sàláà lè wàṣọ àmì wa ọmọ àrọ́mọdọ́mọ àná ibrahim sì ni wa ọlọ́run sì sọ nínú àlùkùrán chapter 22:79 ọlọ́run ọba ní wàjá ìdúnfìláàyè àtọ́jú àdé ẹ̀sàpá o ẹ̀ṣẹ̀jù sílẹ̀ o ẹ̀sùnmọ́ ọlọ́run ọba ní ìsúnmọ́ torí bí ìsapá àti dáadáa wọn wà ṣàbáàkù máa jẹ alàlàhùn àlékún fìdí nìmìnà kárọ ọlọrun ò fi ìnira sínú ẹsìn yìí fún yín kò ní lára ń pẹ fún kankan ó wà ṣàbáàkù bọ́lọ̀ ń ṣe yan anabi ibrahim alayhi salatu wasalam láàyò ó yẹ iná láàyò wà máa jẹ alàlékún fìdí nìmìnà kárọ kò sì fi ìnira sínú ẹsìn fún yín nípa bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni nínú wọn bá fi ṣe jọ anabi ibrahim alayhi salatu wasalam tá a jura wa sílẹ̀ tá a tẹríba fáṣí ọlọ́run ọba àá wa ni pe eni tolorun ba na oyan laayo e ro se anabi sallallahu alaihi wa sallam anabi sallallahu so eleyi o le ko akoko eko elekeji o na ni isele ijusile ti a se nipa anabi wa ismail alaihi salatu wa salam itan yi ta ba wo es islam o ni kan ko lo ni tan yi gbogbo esin agbaye to ku na ni esin yi itan yi ba won lo sugbon ati ri awon ikudie ka to ipakaso ninu awon nkan tawon esin ni mu wa nitori pe awon ogun leya o ti ku ni kan nida ninu oku yadele ati elesin islam ati elesin nasara ati elesin yahudi akosile itan yi nbe ninu iwe enikokan wa le to je se pe gbogbo wa lo ye ka jo ma parapo ka jo ma dowe ka jo ma yo ni obi ka si ma simo is adehun olohun oba ati imuse ase in to sele se anabi ibrahim ka jo ma mose simo ni tori pe o dabi itan ti arabirin kan ti won pe oruko re ni chimamanda ngozi adichie to so o so only the danger of a single story ewu ti nbe nu itan apa kan itan oloju kan o la nso leni nipa isele to sele sanabi ibrahim alayhi salatu wasalam nitori pe idele anabi ibrahim olohun fi won sapere fa wa ta nbe laye leni gbogbo enikeni to ba si keko latara adile won a ri bi pe eko ti ile aye fi le roju ti ale ile aye fi le tuba to fi le tuse o na ni olohun fi idile anabi ibrahim alayhi salatu wasalam si fu wa awon ayawo won oko ni o mo pe won ni yawo ju meji lo Sara ati Hajara nikan lopolopo man so bi o tile je pe won si ni yawo keta ta npe ni Kausara ninu Injil abi ninu Taurat o wa be ninu Genesis ori kokan di o ninu Genesis ori ke dogbon ese kini titi di ese keji ibe lo n ti puwe en to je aya keta fun anabi wa Ibrahim alayhi salatu wasalam kesura ni won koruko re o de bi odidi omo o bi omo kunrin mefa fun won itan je ka gbo be ya to wasi eni yo eni to je aja to je yawo won ile keji ipo ti opolopo awon esin to ku ti won to si ohun ni o je ka ma ewo ni tan ogidi ewo ni tan ododo nipa isere to sele si anabi ismail ati anabi ibrahim alayhi salatu wasalam nitori pe te ba lo ba lo ni Genesis ori kejilelogun ese kiti ese keji ohun ti abalako le nbe eni tan fi serugbo ohun kan ni won daruko re nbe nitori pe anabi isaac ohun ni omo keji tolorun yonda fun anabi ibrahim alayhi salatu wasalam ismail leni akoko ohun tolorun si so nbe na ni wipe nigba ti olorun dan abrahamu wo olorun dan abrahamu wo o si yi fun pe mu omo re nisisiyi ṣùgbọ́n isaki ohun ló wà ní ààyè yẹn ọmọ rẹ náà kan ṣoṣo tí ìwọ fẹ kí ìwọ kí o sì lọ sí ilẹ moria kí o sì fi rúbọ sísun níbẹ lórí ọkan nínú òkè tí èmi yóò sọ fún ọ ẹ rí i pé níbí ìyàtọ̀ díẹ̀ tó wà nílẹ̀ náà ni wípé isaki ni àríyìn dárúkọ ṣùgbọ́n ọmọ rẹ náà kan ṣoṣo lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ọmọ kan ṣoṣo tó wà lọ́wọ́ bàbá wa anabi ibrahim alayhi salatu wasalam òun náà ni ismail ṣùgbọ́n nítorí pé àwọn ọ̀tàn kan ò gbà pé aya tí ó lẹ́tọ̀ àbí ká sọ pé aya tó dúró déédéé lọ́ọ̀dẹ ọkọ ni Hajar ó jẹ́ kí wọ́n ó jẹ́ kí ìtàn yẹn yí padà pé isaki ni bó tilẹ̀ jẹ́ pé anabi ismail ni ẹ sì wáá wọ Hajar àwa tá a bá ka ìwé ìtàn ìṣáájú dáadáa nínú Taurat nínú Genesis a rí níbẹ̀ orí ogun nígbà tí wọ́n ń sọ̀kan bí tí màmá wa Hajar àti wa Hajar ọmọ ilé ọba ni ọmọ ààfin ni ìrìn àjò ni anabi ibrahim àti màmá wa Sara rìn tí wọ́n dé ọ̀dọ̀ ọba kan nínú ìlú kan tí wọ́n dẹ̀ dé ní ìlú yìí ọba yìí ó dá wọn dúró ó sì mú wọn sílẹ̀ ó wá ní èròngbà àti gba màmá wa Hajar láti mú wọn sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò gbà fún ọlọ́run sì fi àmì hàn lójú àlá òun náà rí wípé àwọn tóun bá tayò yìí ẹni ọlọ́run ọba ni wọn látara bẹ́ẹ̀ kò nígbà láàyè láti ṣe aburú tó fẹ́ ṣe fún wọn nígbà tó rí eléyìí pẹ̀lú àwọn àlá tó lálójú oorun nígbà tílẹ̀ mọ́ ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú anabi ibrahim nígbẹ̀yìn gbẹ́yìn
2: oríṣiríṣi àwọn nǹkan ẹ̀bùn oko fún bàbá wa nábì ibrahim àti màmá wa sara lẹ́yìn wá àgbà náà wọ́n wá mú ìkan nínú ọmọbìnrin wọn ọmọbìnrin ọmọọba òun náà ni ajá ọlọ́wọ́ wá mú fún wọn pé wọ́n máa mú lọ láti fi ṣọmọ ìyàwó ló ti tẹ̀lé wọn lọ ló fi di pé wọ́n padà fẹ́ ànábì ibrahim padà fẹ́ ajá látọ̀dọ̀ màmá wa sara tí wọ́n wá bí ànábì ismail alayhi salatu wa salam ìtàn yẹn pa àwọn táwọn fẹ́ lọ́ka ṣùgbọ́n ta fẹ́ pètè wá síbẹ̀ òun náà ni pé ẹni tọ́lọ́hún tọ́ka sí pé kí ànábì ibrahim lọ fi ṣe ìdùsílẹ̀ òun náà ni ànábì wa ismail alayhi salatu wa salam ṣé nípa bẹ́ẹ̀ ẹ wá wo ti ìdùsílẹ̀ yìí a rí pé ọlọ́run ọba ó fi kọ́ àwa tá à ń bẹ láyé lónìí ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni nítorí pé ìdùsílẹ̀ yìí tá a bá tan ìtàn dáadáa a rí wípé àpèjúwe àti àwọn àkàwé tá à ń fi ń wé lónìí ọ̀pọ̀ ló gbé ṣe wípé tá a bá ṣọ́ra ó lè mú wa dòpè ó lè mú wa domigbọ̀ níwájú àwọn tó jẹ́ ọlọ́gbọ́n tí wọ́n sì mọ̀ dí ọ̀rọ̀ wa ọ̀pọ̀ wa ló jẹ́ wípé pé ìdán àti n tá a lè pè ní aramanda ìṣẹ̀lẹ̀ là ń fi ìtàn yìí wé bó tilẹ̀ jẹ́ pé ó jọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àkàwé ni níwájú ọlọ́run ọba ohun tó náà ń lo àwọn àmì yẹn fún nípa ìdùsílẹ̀ yẹn òun náà ni wípé ànábì wa ismail ọlọ́run yọ̀ǹda ọlọ́run béèrè wọn láti wá ṣètò wọn ọlọ́run ọba ọlọ́run tọrọ wọn lọ́wọ́ bàbá wọn láti wá rí ojú pọ̀nà ọlọ́run ọba nítorí pé ìdùsílẹ̀ yẹn tọ́lẹ̀ ń padà yí padà sí ẹran fún wọn kò ń ṣe pé dúdú ìdúnbù lọ́lọ́run fẹ́ lò bí kò ṣe wípé ìdùnwọ́sílẹ̀ fún ọlọ́run ọba láti ṣètò ọlọ́run ọba tá a bá gbàgbé a rí pé a mú ànábì ismail àti ìyá wọn jáde kúrò nílé lọ sí agbègbè ilẹ̀ egypt níbi ní orí òkè marwa òun náà sì ni bíbélì dárúkọ pé ẹ mú un lọ sí ibi orílẹ̀ maria maria ń bẹ̀ yẹn marwa ni ibẹ̀ ni wọ́n mú ànábì ismail lọ nígbà tí ànábì ismail débẹ̀ wọ́n fi wọ́n síbẹ̀ pẹ̀lú màmá wọn ajá nígbà tí bàbá wa ànábì ibrahim fẹ́ máa padà lọ ajá dé lọ́wọ́ bàbá wa ànábì ibrahim alayhi salatu wa salam pé allahu amaraka bi ajá ṣé ọlọ́run ọba ló ní kẹ́ ẹ fi wọ́n sílẹ̀ ń bí bàbá ànábì ibrahim dá olóyún pé náà nígbà náà bàbá wa jára ni ivan lanyude ana ọlọ́run ọba kò ní ra wa láre síbi ẹ máa lọ bàbá àgbà pé ọlọ́run ní ẹwà láre ẹsẹ̀ àwọn ọlọ́run ṣe gba àdúrà wọn náà lórí ibi tí wọ́n ń gbé ibẹ̀ lọ́lọ́run ti darí àwọn èèyàn sí wọn ní ìkẹ́ ọlọ́run bá ti ń dé bá wọn títí tí ànábì ismail tó fi ń dàgbà títí tí wọ́n fi wà ń bẹ̀ títí tí ọlọ́run fi wá padà gbọ́n òde lójúṣẹ́ ìdùsílẹ̀ tọ́lọ́run sọ nìyẹn tọ́lọ́run sọ pé fálà má bálaga máa òṣáàyà nígbà tó dàgbà débi wípé ó tó ránṣẹ́ kọ́ọ̀lẹ̀yà àbùnáyà wọn sọ pé orí ọmọ mi ò ìní arọ́fìlìmọ́nà mo rí lójú àláàmì àní àgbáhù pé mò ń dúnmù rẹ kanjú máa làkárọ̀ kí lórí sí nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ni ànábì ismail sọ oníyà abati if almatuma ṣe ń tọ́lọ́ ọba pa wọ́n láṣẹ láti ṣe ṣàtàjídù ni insha allah mina sobirin ó bá mi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ló ní farada ẹni tó ní sùúrù nítorí sì ṣẹlẹ̀ náà ni wípé ìfẹ́ ànábì ismail sí ààyè aṣálẹ̀ yẹn fún ọjọ́ pípẹ́ láti dàgbà ńbẹ̀ láti ṣètò ọlọ́run ọba ńbẹ̀ òun náà ni ìdùsílẹ̀ tí bàbá wa ànábì ibrahim alayhi salatu wa salam tí wọ́n ṣe ẹ sì rí wípé ní ààrin yẹn nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run ọba ní inna hadha lahu albala'ul mubin eléyìí làdánwò tó lágbára jù àdánwò ni ọlọ́run kọ́kọ́ sọ ni aya ibrahim ìwọ ibrahim kọ́nsọ̀ dẹ́kẹ̀rúyà ó ti ṣòdodo pẹ̀lú àlátó ńlá ṣùgbọ́n àdánwò yìí àdánwò ńlá tá a fi kẹ́yìn dáadéé fún ọ ni ó dẹ̀ ti pé gẹ́gẹ́ ńbẹ̀ ọlọ́run ọba wa ni wàfàdá iná hu dìvímì in azim àwa fi àgbò tó lọ́ra àgbò ńlá àfirọ́pò rẹ̀ ẹ má gbàgbé pé ànábì ibrahim alayhi salatu wa salam olùsìn ẹran ni wọ́n ń sin ẹran tẹ́ ẹ bá rántí ìgbà táwọn mọ̀láìkà tán wá bá wọn lálejò nígbà tí wọ́n fún wọn ní ìwé nípa ànábì ismail àti ànábì isaac pé wọ́n á bí wọn nígbà tí wọ́n àdá àwọn mọ̀láìkà yẹn mọ̀ pé mọ̀láìkà ni wọ́n ọlọ́run ọba ní fàrọ́ ọgà ìlà àlùfí fàjà á bì éje lé sàmì wọ́n wá lọ bá wọn mọ̀ wọ́n lọ sínú agbo ilé wọn wọ́n wá lọ mú àgbò tó lọ́ra wá irú àgbò yẹn náà lọ́lọ́run fi rọ́pò ànábì ismail ìdúnwó ọmọ ọlọ́run nílò rẹ̀ torí pé ọlọ́run kì í ṣọba ọ̀dájú kò sì nílò pé kágbẹ̀mí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ ànábì ibrahim ni ìdúnwó tọ́lọ́run júwèé ń bẹ̀yẹn náà ni wípé kán mú ànábì ibrahim kó làkà ànábì sọ kó làkàtà wọn kán lọ fi sílẹ aṣálẹ tó wọn fi sí yẹn wọn sacrifice ẹ wọn fi ṣèjú sílẹ lójú ọnà tọrọ ọba ni eléyìí náà sì ni nǹkan títí kò ráà ń tọka sí kì í ṣe pé ká gbígbó wọn lọrùn eléyìí lẹkọ ẹkẹjì nípa pé bá a bá lálà ìtumọ kílàlà ń sọ fún wa káyé ṣe àlátú ká sì má mú ìkan mọkàn àlá nítorí pé ìtumọ àlá àtibẹrẹ rẹ àtàrí rẹ àtòpín rẹ ọlọrun ọba ló lè túmọ rẹ ẹkọ kan nìyí fún ẹnì kọọkan wa nígbà tí a wá ṣe léyìí tán kí ló wá kù òun náà ló wá kú nígbà àdúrà ọ̀nà òwúlàdúrà fi ń gbà fún gbogbo àwọn tá a bá jẹ́ mùsùlùmí ọlọrun ti fún wa lápẹẹrẹ látara nabi ibrahim alayhi salatu wasalam èèyàn ní sòrò èèyàn ní farada èèyàn dóde ọlọrun ọba lórí àdúrà rẹ kó gbà aṣáájú ọlọrun ìṣẹlá mọ sàlá àlẹ wasalam wọn sọ fún wa pé mọ́mí mùsùlùmí yàdọ̀ ọláhà áza wà jálá bí dàwátì pé kò sí mùsùlùmí kan tí ń pe ọlọrun ọba bá tọ́ra rẹ ga jùlọ lórí àwọn nǹkan kankan lórí ìbéèrè kan lórí àdúrà kan ìlà àtọ ìlàhù bí a ìdá fàlásì rẹsọl àfi kí ọlọrun ọba kó yọ̀ǹda àwọn nǹkan náà fún bóyá ní ìlànà mẹta ní àwọn ọ̀nà mẹta alásàlá àlẹ wàsálà ni ìmọ àyò ajira láfù dáwátà ò bóyá ọlọrun a máa tètè dáhùn ìbéèrè àwọn àdúrà tẹrù sì ń ṣe ọlọrun á dáró kíákíá wa ima an yudakhiru ghafil khuro tabi tolohun o ti e wa da duro di ojo pipe di gbeyin tabi dojo gbende ale kiyama wa ima an yasrifa anhu min as-su'i mithla tabi kolohun ko fi mu aburu kan to fe de osun won ru e kolohun fi gbe ko fu re nibe bi olohun oba bo se ngba duwa ni olohun si se roore be fun anabi ibrahim alayhi salatu wasalam mo ti pe to bí ó sì bí gbogbo àdánwò bó ṣe dé báwọn tó gùn tó síbẹ̀síbẹ̀ ọlọ́run ò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tínú ọlọ́run ò sì lọ kò sì rá àdúrà àwọn kò rá láre gbogbo àdúrà àwọn pátápátá ló gbà gbogbo àwọn mọ̀lẹ́bí wọn pátápátá tó fi dórí àwọn ìyàwó wọn lọ́lọ́run fi dára rí gbogbo àwọn àrọ́mọdọ́mọ wọn òun náà lọ́run fi dára rí ara àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú ọdún iléyá ni ìtẹríba fún ọlọ́run ọba ìgbàfà fún ọlọ́run ọba ìmá múnú tá a ní tọkàntara láti ṣe ìṣílẹ̀ fún ọlọ́run ọba bákan náà ká ní ìfọkànbalẹ̀ nínú gbígba àdúrà ní gbogbo ìgbà tí gbàtà bá ń ṣàdúrà mùsùlùmí kì í lérò pé àdúrà òun ò tí ì gbà ibi tó ń gbà sí láàmọ̀ ọlọ́run gbà ó dẹ̀ níbi tó fi ń dí anabi muhammad sallallahu alaihi wasallam ni wọ́n sọ fún àwọn sàbíńjọ kan abu musa al-ash'ari òun náà ló mú ẹgbà yẹn wá ó ní àwọn lọ sójú ogun gan wàhálà pọ̀ gbogbo àwọn nǹkan ìjagun táwọn gbò gbogbo àwọn báwọn tí ń bọ́ sí gegele làwọn ń bọ́ sí kòtò làwọn ń bọ́ sí gegele bí àwọn tí ń lọ báyìí táwọn máa bá ti bọ́ sí kòtò kan làwọn táwọn rí nira kan làwọn pariwo aláwọ àgbà títóbi ìrẹ ọlọ́run ọba o oni aṣáájú ọ̀rọ̀ ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam wọn wá sọ fáwọn pé ya ayu anas ẹyin ọmọ ẹdẹ ènìyàn ìrìbáwo aláhàfúsìkù ẹfọkàn yín balẹ̀ fa ìnákùn látàdé òun àlà àsọmọ wàlá àgọ ìran nítorí pé ẹni tẹ́ ń pè yìí kìí ṣojú bẹ́ẹ̀ ni kìí ṣẹni tẹ́ ṣàfihàn rí ẹ̀ níbi kẹwàá gbogbo ibi kíbi kẹwàá ló wà pẹ̀lú yín ìnáma tàdé òna sẹmí àmbàṣírọ ọba tẹ ń pè ọba tó rí yín ọba tó mọ kọkọ àti bẹ ọba tí ń gbọ ń tẹ ń sọ ọba tó sì rí yín ni ìnàlẹ́rì tàdé òna àkọrọ́bù ìlà àdínkùn mìíràn olùkìrọ ìlàtì yìí ẹni tẹ ń pè yìí ó sún mẹ́ni kọ̀ọ̀kan yín ju ọrùn ràkúmítẹ́ ẹ̀gùn ìdúgbọ́gbọ́rùn ràkúmítẹ́ ẹ̀gùn ìgbéyìí súnmọ́ yín lọ pe ala o alimuka bi kalimatin min kunuzil janna nja ki n kọ ni awọn gbolohun kan ninu awọn gbolohun to n bẹ ninu ọgba aja to jẹ ọgba ajara inu alijanna anabi sallallahu alaihi wasallam wa ni la haula wala quwwata illa billahi al-aliyyi al-azim ko sagbara kan kò sì sí ìmọ̀ kan kò sóye kan ẹ̀dá ò lè dá sí nǹkan kan àfilà pẹ̀lú agbára ọlọ́run ọba nítorí bẹ́ẹ̀ ìgbẹ́kẹ̀lé ọlọ́run ìjùrasílẹ̀ fún ọlọ́run ọba ìnífaradà pẹ̀lú ọlọ́run ọba ìnífi ọlọ́run ọba láì lábàwọ́n òun ló jẹ́ kí àdó àrẹ ibrahim gbà àleṣèlájọ tó fi jẹ́ pé àtàwọn ọmọ wọn àtàwọn ọrọmọdé ọmọ wọn ọlọ́run ṣe ìdílé wọn nídìí ilé lọ́balọ́ba ìdílé òjíṣẹ́ ìdílé lóye lóye títí tásìkò táwa yìí ọlọ́run wá fi ìtàn wọn lélẹ̀ títí ayérayé tí ò sì ní parẹ́ irú ẹ̀ náà ló yẹ káwa náà kádì sọ́kàn ní gbogbo ìgbà tá a bá fẹ́ ṣe ìjùsílẹ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́yà ká sì ṣe dáadáa ká fi ìfẹ́ ìdùnnú ayọ̀ àti ẹ̀gbẹ́ òtítọ́ ká fi máa ṣèjùsílẹ̀ ismail tiwa òun ni ọ̀rọ̀ wa tá a ní ká pa fún ọlọ́run ọba ká fi ṣèjùsílẹ̀ fún ọlọ́run ọba
3: Ismail wa ona lagbara wa Ismail wa oni pota wa Ismail wa o lawa ma wa Ismail wa o lawa ya wa Ismail wa o loju koko re mi wa ife ara wa ka pa fun Olorun ba nigba ta ba se awon eleyi la se ri esan daadaa gege bi Olorun se yonde fun anabi abirin sari sari eleyi si ni awon awon ba eko taari ninu odun ilu lada Olorun ko jo ko daku ko ni ma gba ijisile ni kokan wa ko ma se odun eleyi ko ma se lati mo fe ni kokan wa ko da abebu wa laye bi ati ni je gun da ikama o ka ameni anu gege bi ti ka anabi wa Ibrahim ko si ka ameni ti aba anabi olela olela ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع الدعاء والسلام عليكم ورحمة الله وبركاته
4: o pe agbadun eto tonu daada a si nigbagbo pe lara awon ibere ti o sese ti o ma wa idahun lokan wa ti ri awon idahun na bi o ko n ba to wa ti a fe to pinpin re yela nipa islam lapapo tabi nipa ijo muslimi ahmadiyya ni pato e pe wa sori awon ipo ibanisoro wonyi 08053 059085 08053 059085 tabi 090-2905-2333 090-2905-2333 tabi 081-34-82-1247 tabi ki akansi awon moslashu ijo muslimi ahmadiyya tun ba wa ni itosi wa a o ma reti yin o ma salama
5: Sorry.

fún ìran lékè lèkè ọlọ́jà yẹlo ni ṣẹṣẹ fún ìyẹ agbe tó láró dàkó dàbọ̀ máa gbére tàwa wá àlùkò tó lóṣù dàkó dàbọ̀ máa gbére ajé wa wá lékè lèkè ọlọ́jà ẹyẹ tó ni ṣẹṣẹ fún dàkó máa gbére ajé wa wá kò yé àti gbogbo àwọn tí ń gbọ́ wa ẹ kò dédé àkókò yìí o tọ́yí fẹ́ kú lé làákàrà lé èrò wa làákérù ọ̀nà ẹyin tí ò bá lọ kì í dé ìdí tá a dé lọ́nà òní ìdí ayọ̀ ìdí àlàáfíà ni kò jẹ́ fẹ́ni kankan wa orí ètò tá a pè ní ẹfura níkànnì alálàáfíà ìkànnì tó gbàlúgbàgbòrò yìí iná ilẹ̀ ti láǹfààní àti máa gbọ́ wa arúgbó lọ́wọ́ bàbá tí a ṣó ń gbọ̀ owó ètò yìí tí a ń jẹ́ ilé máa rí wa gbọ́ ní gbogbo ìgbà bàbá òkèhù tí a ṣó ń gbọ̀ owó ètò yìí àwọn létí tí ò jẹ́ kórí ó dà kó láàgì àwọn lèjìká tó gbẹ́wùrò tí ò jẹ́ kẹwùrò máa yẹgẹrẹ lọ́rùn wa bàbá òkèhù ọlọ́wọ́n ọba mi ìdùmàrí tí ń gbà fún yín kò ní padà lẹ́yìn láṣẹ ọlọ́wọ́n ọba ẹfura ètò ta lé òní ìbò la fẹ́ yà sí kí ni tá a fẹ́ wí kí ni tá a fẹ́ fi pèrè wá ṣàkíyèsí èmi a máa wí ní gbogbo ìgbà wípé ẹni tó bá ti jì sí kòtò ara yòókù ló fi kọ́ lọ́gbọ́n o nítorí ẹ̀ la ṣe ń pe kẹfura pápá jùlọ lórí ìlera wa ó ṣe kókó ṣe pàtàkì ẹni tó bá wà lálàáfíà ní ronú pé mo fẹ́ kọ́lé ẹni tó bá wà lálàáfíà ní ronú pé àdíẹ ọkọ mi tó bàjẹ́ èlò ni wọ́n fi ṣe ẹni tó bá wà lálàáfíà ní ó máa pé bọ́ọ̀ ní ti sanwó òsùkú ọmọ àlàáfíà báyìí ló gbọ́ ọ̀rọ̀ ẹni tó ń bẹ lórí ìdùnnú ní àìsàn bí ó ṣe gbádùn ni ó máa ronú kò lè máa ronú pé lágbájá ló wọlé ètò ìdìbò kamẹjù ló wọlé ètò ìdìbò kọkàn kò tó di pé àwa náà bara wa nínú kò bẹ́ẹ̀ la ṣe ń gbọ́ sáàkíyèsí ká gbìyànjú ká mọ́rọ̀ ìlera wa lókùnkúndùn onírúurú àwọn ọ̀nà ilé ti ń bẹ tí a fi ń ṣàyẹ̀wò ara bí èèyàn bá dọ́dọ̀ bàbá òkèhù ẹ̀dákun báyìí kàṣá báyìí káwòdì ó láwọn àyẹ̀wò tí a ń ṣe fún àti àfi mọ̀mí táwọn kùdìẹ̀kùdìẹ̀ gbé ń bẹ lágọ̀ ara ó láwọn àyẹ̀wò tí wọ́n ṣe lílànà ti ìbílẹ̀ pé ó da báyìí ni ó ẹ̀jẹ̀ àṣebáyìí ẹ̀jẹ̀ àṣebáyìí tí ó sì bọ́ sójú ẹ̀ lára àwọn tọ́rọ̀ kàn tó yìí pé nígbà tọ́rọ̀ yìí tó búrẹ́kẹ́ tán nígbà tọ́rọ̀ yìí ń dìṣòro ńlá mọ́ wọn lọ́wọ́ ni a ṣẹ̀ ń kíkà àbámọ̀ bọ́nu pé ẹnìkan sì ti wí fún mi ńgbà kan o kódà àwọn ti gbọ́n pa kinní yìí gbà kan o kódà àwọn ò bá sì ti ṣe báyìí o ṣùgbọ́n ó padà bọ́ rẹ́lẹ̀ mọ́ wọn lọ́wọ́ tán díẹ̀ lóko ábì kànlá mọ́rọ̀ rẹ̀ wá ábì jẹun ṣòwò káràkátà arábìnrin yà á máa ṣòwò a máa ṣalájàpá a máa lọ́rọ̀ gẹ̀dẹ̀ rọ́sàn ragbadó débi wípé iṣẹ́ tárábìnrin yìí ń yàn láàyò rẹ̀ tọwọ́ rẹ̀ sì jí fowó tó yẹ pé obìnrin látara àwọn wípé à ń lọ ra ọjà lọ́nà oko à ń wá tà á sí gbòòrò iná ló mú tábìrì tàwí ìfìdẹ̀ni tí ń kọ́lé ó wá ń ṣe wàhálà yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ pé mọ́mì máa ń ṣiṣẹ́ lóòótọ́ o ṣùgbọ́n mọ́mì sinmi ọ̀pọ̀ ọgbà mọ́mì lè lọ fún bí ọjọ́ méje ọjọ́ mẹ́ta ń gbà wọ́n bá dé wọ́n tún ti lọ tò sọ́jà wọ́n ti máa ṣe kìtìkìtìkìtìkìtì kẹ́dà ó kàn máa jókòó máa fara nísinmi ó níwòsàn kan ti máa ń ṣe fágọ̀ ara ìlà ṣe ń pèwọ́ náà ṣàkíyèsí ṣe iṣẹ́ làárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà ìjọ́wò ló ti ronú fún ara rẹ̀ pé ẹ̀rẹ́kìnrin náà tiẹ̀ fè ní sinmi látàárọ̀ ṣúlẹ̀ wọn ò ní jáde kí n máa jẹ kí n máa mu ni àwọn nǹkan míì wà tí pé lágọ̀ ara wa lásán àwọn tọ́lọ́hún dá bí àwọn èso àtàwọn ewébẹ̀ míì la kàn nílò láti mára wa pọ̀ sípò ṣùgbọ́n nítorí wípé a kì í mójútọ́rọ̀ ara wa ni ò jẹ́ ká lè mọ̀nà tó yàtọ̀ àmì tàwí ti ń bẹ lẹ́nu iṣẹ́ tá a sọ pé ń ṣe yìí fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni iṣẹ́ tàwí ló fi bí gbogbo ọmọ rẹ̀ tọ́lọ́wọ́n ọba mi ìdùmàrí sì ń gbà fún tó ń tẹ̀síwájú díẹ̀ ṣùgbọ́n ìyá tàwí yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí pé ìgbà tó ń bá pé kóun ó gbé nǹkan apá òsò òun ni bí kéèyàn pé òun fẹ́ gbápẹ̀rẹ̀ àbí òun fẹ́ gbé kí ọjà kápá yìí ó hàn kí ó ti àfìgbà tó bá gbẹ̀rù tó gbé yìí àfìgbà tó bá gbé ilẹ̀ padà
kéèyàn fẹ́ gbé nǹkan lẹ̀ láti lẹ̀ dórí kò jẹ́ pé ńgbà tó bá dé àfù báyìí lọ́wọ́ rẹ̀ yóò hángì ní òní lé lo òkè máa fi gbà tó bá gbèrò náà lẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ pọ̀ lọ́kọ wàhálà tábìrì ti ṣe sẹ́yìn inú ṣokùnfà rèé ó wá rí bẹ́ẹ̀ ni o kò tẹ̀síwájú láti lọ ṣàyẹ̀wò láti lọ ṣe ìwòsàn ara láti lọ mọ ọ̀nà tí yóò gbà kí wọ́n fi tọ́jú ẹ̀ arábìnrin yìí ń tẹ̀síwájú ṣùgbọ́n ìgbà tó wá tó àkókò kan lòdì pé bárábìnrin bá fẹ́ ṣẹ̀yọ́ yóò máa ṣe sẹ́rẹ́sẹ́rẹ́ náà láti ṣe irú èyí sí mẹ́wàá ń ṣẹlẹ̀ o ló fi jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọba gbọ́dọ̀ tó àwọn tó ní mímọ̀ nípa ohun tí à ń wí lọ dáadáa torí pé ká máa lọ máa lo oògùn ẹ̀fọ́rí fún inú rírun ká máa lọ máa lo oògùn inú rírun fún ojú a gbọ́dọ̀ tó àwọn tó mọ̀ nípa ẹ̀ kí wọ́n sì ṣàlàyé pé nílànà ìbílẹ̀ ọba ìlà ti ṣe o níjọ àti ìfàwé ìbò jẹun kò fọmọ àlọ́wọ́ rí ọlọ́run ọba mi ìdùnnà tó sì ń tẹ̀lé ru bàbá òkè hù débi bí ẹ̀rí lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mú wá tínú àwa náà sì ń dùn tá a bá gbọ́ ẹ̀rí lẹ́nu àwọn ẹlòmíì pé lóòótọ́ ìtẹ̀wí yìí ó kà sára ábì ìtàwí yìí látàrí àìsinmi àìṣẹ̀yẹ̀wò ara ẹ̀ nípa gbogbo tó ń fà á ní sọ́sọ́ arábìnrin yóò lè rìn láti bí débi òkun náà méjì síwájú yóò ti jókòó ìgbà míì yóò máa fọ́ tẹ̀bàdí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu àwọn ọmọ arábìnrin yìí inú tó àkókò arábìnrin yìí lè jókòó sójú kan fún bí wákàtí méjì wákàtí mẹ́ta

0: ṣe kókó ṣe pàtàkì bàbá òkè wò elégbògi débẹ débẹ egbògi bàbá yìí làwọn èèyàn fi ń pè wọn ní bàbá débẹ débẹ ó kọjá bẹẹ lóòótọ bàbá òkè wò ń bẹ ní shop 10A oyè kọlá shopping complex ládojúkọ dípàlàì church jákàndé gate egbe road ìsọlọ nípínlẹ èkó 08094471143 08094471143 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n aláǹfààní àti pé bàbá òkè hò sí nìyẹn nípa arábìnrin tá a wí yìí nígbà ó di pé àìsàn yìí dá a gúnlẹ̀ torí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó lé arábìnrin yìí lórí iná lárábìnrin yìí tó mọ̀ pé a gbé ìgbésẹ̀ ni o ìṣe ni kóhùn ó gbìyànjú kóhùn lọ ilé ìwòsàn kóhùn ó ṣàyẹ̀wò ibẹ̀ ni a ti wo má jẹ́ parọ́ tán ẹ má máa fi oògùn ẹ̀tẹ̀ má fi wo làpálàpá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe ni lágọ̀ ara tó yẹ pé ẹ ní láti gbìyànjú kẹ́ ẹ ṣàyẹ̀wò lórí ẹ̀ kẹ́ ẹ tó lè mọ ohun tẹ́ ẹ ṣe sí ni nígbà wo fi ṣàyẹ̀wò fárábìnrin yìí tán kí ni tó kó ṣàrábìnrin yìí ẹja dúkì lọ́nà à ń bọ̀.
1: àrífẹ́rífẹ́ ẹgbẹ́ tó rojú kókó báyìí.
2: ojú ló ṣe rí tí àwọn tí ìnáàbò ẹjẹ.
1: a ìwọ ló ṣe.
2: ẹni bá rí ọmọ ṣe ní fùrùkọkọ bí ẹni bí ìlẹsẹ kìdí ilẹ ká tọwọ bùsùn. yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdílé lánàá. bẹ́ẹ̀kẹ́ òkè tẹ̀yẹ òní ti tọ́sà dídájọ ọ̀nà tí ó ti kárí wọnú bí ètò ló tó fẹnu kọ́
1: ìrọ́lẹ́sọ̀rọ̀sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa láyé tó gbọ́njà lẹ́ẹ̀rẹ́ fún nígbò jẹ́ ọ̀pọ̀ ìfún rorogorogo ara títa jẹ ara títa ara yíyí kí n bàtà ó máa bọ́lẹ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù iṣẹ́ ara tó burú so bàbá òkè o lè nígbò jẹ́ atura lórí èyí tí ìyá àìsàn tàbí àrùn tó fẹ́ dá mi gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A oyèkọ́lá shopping complex ládojúkọ dípàlàì church jákàndé gate egbòro ìsọlọ ìpínlẹ̀ èkó ẹ̀pẹ̀ 08094471143 bàbá òkè o ìlú kò yí dẹ́gbẹ́dẹ́gbẹ́.
0: ẹ káàbọ̀ padà ẹ fura lètò tẹ̀ ń gbọ́ níkànnì alálùbáríkà yìí ìkànnì tó làlú làgbòròjá bàbá òkè wò ni wọn ṣe ń bọ̀ wọ ètò ẹfura ilé yìí tẹ̀ ń gbádùn yìí tá a fi ń pera wa ṣàkíyèsí wípé ọ̀rọ̀ ìlera wo ò ṣe ń fọwọ́ yẹpẹrẹ mú àfi ká gbìyànjú ká tọjú ara wa torí ẹni tó bá wà lálàáfíà irú ẹni bẹ́ẹ̀ ni jogun ayé gẹ́gẹ́ bí ohun tá a bá bọ̀ nípa arábìnrin yìí o bá wọ́n ṣàyẹ̀wò fún wọn ní àhà iṣan ara arábìnrin yìí inú ti ní kùdìẹ̀kudiẹ o ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run àtàwọn ètò tí wọ́n ti ṣe lẹ̀ láwọn egbòogi eléyìí tí wọ́n fi wí àtegbò àwọn bàbá ńlá wa tí wọ́n fi ṣe wọ́n bẹ̀ sí nílò àwọn ògùn yìí báwọn ṣe ṣètò ẹ o ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn ara arábìnrin tàwọn ìpadà yá tó ń gbóṣùbọ̀ kárí fún bàbá òkè o làṣẹ ń pẹ̀lú náà ṣàkíyèsí tẹ má káwọ́ tó ń lò yìí bọ́tán bẹ́ẹ̀ bá ti rí àpẹẹrẹ kékeré kan lára ayé tẹ rò pé kò yẹ orí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ ẹkàn sáwọn tó mọ̀ pẹ́ bàbá òkè o wà ní shop 10A oyèkọ́lá shopping complex ládojúkọ deeper life church jákàndé gate egbe road ìsọlọ nípínlẹ̀ èkó 08094471143 lè máa pè wọ́n sí 08094471143 ẹ ṣeun o lágbọ́rọ̀ lọ́wọ́ ọba mi ìdùnnú ara èso ní farawa ṣèlúwe.
1: àrífẹ́rífẹ́ ẹgbẹ́ tó rojú kókó báyìí.
2: ojú ló ṣe rí tí àwọn tí ìnáàbò ẹjẹ.
1: a ìwọ ló ṣe.
2: ẹni bá rí ọmọ ṣe ní fùrùkọkọ bí ẹni bí ìlẹsẹ kìdí ilẹ ká tọwọ bùsùn. yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdílé lánàá. bẹ́ẹ̀kẹ́ òkè tẹ̀yẹ òní ti tọ́sà dídájọ ọ̀nà tí ó ti kárí wọnú bí ètò ló tó fẹnu kọ́
1: ìrọ́lẹ́sọ̀rọ̀sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa láyé tó gbọ́njà lẹ́ẹ̀rẹ́ fún nígbò jẹ́ ọ̀pọ̀ ìfún rorogorogo ara títa jẹ ara títa ara yíyí kí n bàtà ó máa bọ́lẹ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù iṣẹ́ ara tó burú so bàbá òkè o lè nígbò jẹ́ atura lórí èyí tí ìyá àìsàn tàbí àrùn tó fẹ́ dá mi gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A oyèkọ́lá shopping complex ládojúkọ dípàlàì church jákàndé gate egbòro ìsọlọ ìpínlẹ̀ èkó ẹ̀pẹ̀ 08094471143 bàbá òkè o ìlú kò yí dẹgbẹ́dẹ́gbẹ́.
3: ẹkú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́ já

0: yóò tẹ́ ti gbọ́ wa ìdé. Yorùbá ní igbá tó tún bá báyìí òun ló ṣọba gbọ́nigbọ́ni. Kọ̀kọ̀ tó ń tún kọ̀ọ̀kọ̀ òun ló jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mo ń pa àṣàmọ̀, kí ni ìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
1: Ẹ ṣeun Atọ́kùn, orúkọ tèmi ni Taofik Ajiboro, ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
0: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì. Bàbá òkè o, a mà tún rí yín.
1: Ẹ ṣeun Atọ́kùn, bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi túrú bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àbólùmọ́là o. Lórí nǹkan ẹyọkan ṣoṣo òun náà ni ṣara.
0: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara?
1: Ẹ ṣeun Atọ́kùn, làákàyè yóò ní dàrú.
0: Àṣẹ.
1: Nípa ìpèníjà tó máa ń fa ìṣàn inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá à ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ má jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá yìí ti kóbá ìṣàn ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè ò mọ nǹkan méjì ju ìṣàn ara nìkan náà lọ. Lórí àìsàn ìṣàn ara yìí tó bá ti wọnú ara, a máa fa ìlèṣe déédéé fún ọmọkùnrin tá à ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbíkọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíkọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìde lẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní ṣọ́ọ̀bù nọmba 10A Oyèkọ́lá Plaza opposite Deepa Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó nìwọ? O tí ì ju ọmọ 40 years lọ, o tí ì ju ọmọ 50 years lọ, o tí ì ju ọmọ 70 years lọ, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti dà tó wẹ̀lẹ̀. Mo nítọ bá wá pa bàbá òkè o, ìwọ yóò mọ̀ ìpé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Àwọn ò mọ nǹkan méjì o bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí bàbá òkè o ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni, tí mo sì lọ oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀, tọ́badọ́dọ̀ bàbá òkè o ní ṣọ́ọ̀bù nọmba 10A Oyèkọ́lá Plaza níwájú Deepa Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ǹlẹ̀ ti gbọ́ yẹn, ṣẹ́ mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà, ohun tí ò bá tí ì ṣe ni rí. kí àwòsàn a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀ òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyí ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wọ́n jẹ́ kí bàbá òkè òyí náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè òyí nípa àìsàn oníbẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jẹ́ pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti fi ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú ọlá ti tẹ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò dá ìgbà tó rántí nǹkan kan ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdélẹ́kọ̀ ọmọ bàbá kan sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọdún sì bá wa sí.
0: Bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní iṣan ní wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó máa lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú pèníjà ó ṣeé ṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa ní ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹ ṣe ó máa kan gbòrògbò ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ ń kó máa rìn káàkiri inú ara ti tiẹ̀ ni àbí kí inú ara bẹ̀rẹ̀ sí tayàn ẹlòmíì bẹ́ẹ̀ ò tiẹ̀ nílé rórun sùn déédé kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rí bó sọ̀sẹ̀ déédé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so ìsapá kó máa fa yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣan ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o ìjọrí bàbá òkè o mọ nǹkan méjì bú iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú ìṣẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé kíkàlẹ̀ nu máa kànyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kò máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó jáde ìgbà tó yẹ pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pipi kẹlòmíì máa rorun sùn déédé kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ ìgbọ́mọ̀ rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí tayàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Bàbá òkè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: O lágbára o ohun tẹ́lẹ̀ ò bá máa máa ṣàgbára o. Inú ìmọ̀ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń là yé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ̀ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá sí ìyà tó ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ẹ máa tọkùn pọ̀ púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ nípa bàbá tó bí bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé nígbà tí wọn wá bá pàdé wọn ti ṣàṣọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkẹ́ gbélé lọ́wọ́ òun ni wọn fi wá pè pé bàbá òkè o àdìjú tó ń bẹ nínú ajẹ́gùn ìdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn ìdáyébá òun ni wọn pè nù.
0: Kábíyèsí lédè báyìí.
1: Tó fi já sí pé ní mo ti ná gbàrá mo ti ná gbòòrò mo ti lọ wá mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òkè o awon na ma ri pe olorun be lodo babo ko toro lo nba wa se
0: a dupe fun olorun pe o nba yin lowo si be se nta bayi te nto olorun je ko di eran niji mo lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan fi kede so oju oku e wa farabalẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
1: babo ko ti wa ni shop number 10 e oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni solo won ni be ni babo ke wa ero ibane soro ti ele pe babo ke oji 08094471143 make us 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi ti awo se fun awon eyan ti won o ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipe nija to baba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro si babo ke o ti wa wa ni shop number 10 a oye kola plaza ni waju deeper life road ni jakande gate ti solo ibe ni babo ke wa
0: o le ti gbo yen gbogbo eniyan bi wa fiya ko koja si shop number 10 a to ba si nbo lati solo bayi bi eni pe o lo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri oye kola plaza ni waju church nla kan deeper life church to wa nbe iwo sa ti wo be bere shop number 10 a ibe ni baboke o kale si ero bani soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 080 22 61 34 42 aisan ko ni fi agbo ara wa se bugbe o won na se igbese won a ma reti re ni le se baboke o o digba kana
2: kere o a ri te ri te e mo ri to roju ko te bayi
3: oju lo si se ale ti na bo je
2: ah o ni se
3: e ni ba ye bo se ni fu koko fu koko bi eni bi le se kidi le ka to wo bu su to be ni se ti ni lo nkan se ni ere la ni beke o ke te e o ni ti ta sa de da je ona se ti ka ri bo ni bi ko lo to fe nu ko o
2: ah aisan ta ri mo se ko ibo wa ni se se bayi lo bu fe mi
3: se e mi ni ma se so mi bi ka lo ju to ara yin bere ka fe ga ma ka ri o le mo ji babo ke ho
2: to ni wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ọ̀kẹ́ tọ́mọ aláyé tó gbé jalẹ̀ rẹ fún gbogbo jẹ ọ̀pọ̀ yìí tó rọrùn gbogbo ara títa jẹ ara títa ara yíyí tí ń bà tó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀lọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbé so bàbá ọ̀kẹ́ ò lè ní kò já tura lórí èyí tí ìyá àìsàn tàbí àrùn tó fẹ́ dá lójúlẹ̀ bàbá ọ̀kẹ́ ò kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ deeper life church Jakande gate Egbòro ìsọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó FA 08094471143 bàbá ọ̀kẹ́ ò èmi kò yí bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀.
4: Assalamu alaikum. Àdúrà ó fẹ́ fún mi. Àdúrà ni ìdààmú mi ní òdodo. Lórí ìjọta fídíò ìlà EU Islamic Foundation. Máa tó gbé ènìyàn tó mọ pàtàkì àdúrà àti àǹfààní ṣíṣe àsálàtù fún oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. Síbi àsálàtù wọn lọ́sọ̀ọ̀sẹ̀. Weekly àsálàt ní gbogbo ọjọ́ Àìkú. Sunday láti aago mẹ́wàá òwúrọ̀ títí di aago méjìlá ọ̀sán. Bákan náà ni kí gbogbo wọn má ṣe gbẹ́yìn nínú tàjúrẹ́ lẹ́ẹ̀kan lóṣù wọn. Ní gbogbo ọjọ́ Jumọ̀ Friday tó bá parí oṣù ni tàjúrì máa ń wáyé. Èyí tí wọ́n jẹ́ gbọdọ̀ngbarì ẹ̀. Ó ní àtẹ̀sí àdúrà tí ìjọta fífọ̀lá ìlà EU Islamic Foundation ní gbogbo ọjọ́ Àìkú àkọ́kọ́ nínú oṣù. First Sunday of each month, gbogbo agbègbè ẹ̀ number 13 Jabari Street, Ijika sí ìjẹ́dọ̀gbọ́ ìjẹ́bú ìpínlẹ̀ Èkó. Ní ó ti máa darapọ̀ mọ́ wọn lábẹ́ olùdásílẹ̀ Alhaji Taufik Ajibọ̀rọ̀, ẹni gbogbo ayé mọ̀ sí bàbá òkè o àti àpapọ̀ gbogbo àwọn mission board. Fún àlàyé ẹ pé 00 99 99 70 61 080 99 99 70 61 Taufik Olu ìlà EU kún fáyà kan Ọlọ́run ni wọ́n gbẹ́kẹ̀ lé.
5: Adé Olúsẹ̀mọlínà lẹ́yìn oúnjẹ ọ̀pọ̀lọ́ àfikójì ìpínlẹ̀ yìí oríṣiríṣi ṣẹ̀múlógbòde kan ṣùgbọ́n Adé Olúsẹ̀mọlínà ló jọba wọn ó ń bẹ̀ lọ́wọ́ kún fún okùn tó pe wájẹ̀ aṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀ vitamins àti mineral tó ń ṣara lórí oúnjẹ gidi lórí gbogbo mọ̀lẹ́bí àti fáwọn tó fẹ́ ṣe ayẹyẹ lórí ọ̀ràn oúnjẹ tó dára lọ́yàwọ́ rí pé Adé Olúsẹ̀mọlínà ó ti wà fún títà lọ́jà àti lọ́jọ́ àwọn alágbàtà wa lórí pọ́n pẹ̀lú ìtẹ̀lágbà lára ẹ̀ àwọn mùsàdọ́ ìfẹ́sẹ̀ ní ìtẹ̀lọ́ṣẹ́ àwọn ilé ìlú ṣe
6: àjẹ́ orí bíńsà àti àjẹ́ orí pàdéyàn òun ilé ìṣẹ́ wà ní kọjá olóòtú kingsport mẹta city estate fúnra ìmọ̀lẹ́yà àti olóòtú gọọmenti ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó àwà ní kúdàkí market shop number 6 5 bọ́ọ̀ọ́ gọ́tà line behind front van.

0: Assalamu alaikum jama muslimi lokunrin ati lobirin ta ba wo basiko seri ni samani ko se ni meji to ye ka doju adura wa ko bi ki se olorun ba Allah lo mu Hizbullah International Prayer Outreach Ministry ma pe gbogbo eniyan sibi tajudo lososhu wo eleyi to ma nwaye ni gbogbo Friday keji lososhu to su kefa ma waye lojo Friday ojo kejila osu kefa 1st June 2026 Hizbullah Central Mosque 2 Freeman Street Oyinbo Ebute meta ipinle Eko lati pejo pe Olorun Oba berago mewa le titi jago maro owuro labe idari baba wa Fadilat Sheikh Sirajuddin Akoni Azukuna Missioner Hizbullah International Prayer Outreach Ministry Worldwide Amirul Zakirin ipinle Oyo eyin le darapo mo won lati wa gba ibuku repete fun ibere e ma pe 0033 0040 080 33 0030 40 ma salam
1: aisunu be jana gore to fi kaniponu to ma ronu madake mali salire albase anikolo salire
2: eni badele se salire mama center ikolo le royin be wi ate igbo ibile to nje bi do se sise iwo so fun ni lalafia lagu ara pelu aso lorun ni egba be ile se salire mama center loni ka se wi ate igbo ibile ba ni gogo ti eyin ke yaro aba iso lojo pipe ati le to se se woni lagu ara ile isan fo ni ku fo lagide eje riru iko sugar iko mo bi to se sege sege to kunrin ma le lalu to kale lodo obere ogbe enu adikara ku tai tai oni siri si aisan ti ba ma da ola bu lagu ara ere igba lo de gbe lati seyewu fun o tete gbe ra le ko si le se salary mama center to wa ni number 38 samson ola tai wo road di and street ikola oju ore road agbe no je command legal telwo 0803 213 5466 0803 213 5466 salary mama center iwo so to daji ni ti won
3: ara lile logun oro eda to na lafia on gbogbo loni akiro kadun adara masa esokan kosi bi oje ara omokunrin basan to le abi to apoju to ni sugar ninu ati se nko osu obirin o nira abi e wa nipa majata abi romo legun fini kufola dide ai le soju se laarin ololufe agbara ti ewo te gbe ni lana igbalode ka e ma bo ni ile ise Salirem Aba Center e pe soju opo yi 0802 13 13 5466 0802 13 5466 tabi 0915435507 0915435507 mo tete demora anugba mo pe leyin anu se mi
4: Bọ́dá tó ń lọ. Ṣé ṣíbẹ̀yìn là ń pè náà?
5: Ẹ má bínú, mi ò mọ̀ pé mi lẹ̀ ń pè. Àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
4: Oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹ́wà dìgẹ́ mọ́yà tó yìí.
5: Bádà, ẹni tí ò mọ ni ló fi ní ṣeré. Ilé oúnjẹ Twist Mother Food Cartoon. Ó kọjá bẹ́ẹ̀. Ṣé ti àyíká wọn tó mọ́ tónítóní ni ká sọ? Àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn? Àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twist Mother. Kò wá sí oúnjẹ tẹ́ ẹ wá níbẹ̀ tẹ́ ò rí bíi àràlà, fùfú, iyán. Ẹ̀bà kó wá jẹ́ àwọn oúnjẹ bíi rice jollof rice fried rice tó bá wá jẹ́ pé ká sọ níbi tẹ̀wọ̀n àbẹ́já àwọn assorted meat tó ní ìtumọ̀ pọ̀mọ́ tó kata sínú ẹja kíkà pẹ̀lú ẹja panla ògúnfẹ́gàn ògbẹ́yìn
4: ṣé lóòótọ́ ibo lọ́dọ̀ wọn.
5: Táwọn omi kì í ṣèbẹ̀rù fẹ́ sí táwọn náà dáná bó jẹ́ tinúlé àbí táwọn aláyẹyẹ kàn sí wọn ní Twist Mother Food Cartoon number 17 Oyinlọla Street
6: Ṣàṣà off Akowojo Road Sanni Ọlọ́pàá Lagos
5: tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0803 0036 0803 0036 Twist Mother Food Cartoon Doctor of Stomach Care.
7: Àgbàrá kì í fokòtò, ilé ayé wa kò ní fò wá. Ṣáájú ẹ̀kọ́ nọ́mbà oríire yìí sílẹ̀ 0803 373 5570 tàbí 0708927444. Egbògi tó bá gbani lọ́wọ́ àìsàn àrùn ìdákúrekú, omi orí rẹ̀ ò gbọdọ̀ gbẹ. Àrùn tó ṣogójì ló ṣọ̀ọ́dún. Ohun tó ṣàbẹ̀yàdé gbogbo ọlọ́yà ní ṣe o. A kì í wọ́ká dín adára máṣá ìsàn sí àlágọ̀. Àlá ògọ̀ gbogbo àlá ló nítumọ̀. Ẹ má ṣe bẹ̀rù lórí ọ̀fara. Èyíkéyìí àìsàn ojú, ẹnu, ara rírun, ìfúnpá gíga, májàta, fòníkúfọ̀ládìde, ojú ara ọlọ́mọkùnrin tó ti domi orí ìju tàbí rọpárọsẹ̀. Ohun tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló wà. Eré àti egbò kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Bákan náà lọ̀bọ ṣorí bí ìrìn àjò ẹ̀dá bá dojúrú tó peluku muṣu. Ayé ò lè pa kádàrádà ṣùgbọ́n wọ́n lè fawọ́ àgọ́ sẹ́yìn. Kákáwọ́ bọ ní kọ́lọ́nù àbáyọ o. Ilé-iṣẹ́ tó mọ okó owó tó tún mọ ọ̀nà yẹ̀ là ń kó ọkọ́ àtàdá fún. Ilé-iṣẹ́ Animokaya Aba and Spiritual Therapy ní kẹ́ẹ̀kan sí. Wọ́n wà ní 16 Santos Avenue, Abúlé Ẹ̀gbà Lagos. Ẹ máa pè wọ́n sórí 0803-373-5570. 0803-373-5570.
8: Ẹmọ̀ta ló gbogbo olólùfẹ́ ètò ìwà ètò láyé àtijọ́ tí ló ṣe bold.fm92.org lẹ́yìn tí ó lẹ̀ ó kàwé àwọ̀ jákèjádé àgbàlá ayé ẹtí ó parẹ́ lọ sọ pé lọ́rọ̀ ń bẹ lọ́rọ̀ pẹ̀lú ẹgbẹ́ àgbàlá ayé fúnra tí ló ti fi bílẹ̀ sí ẹ̀bù lọ́rùn ẹgbẹ̀rún àṣàfà ń bẹ ìlú ìwò lómìnà kọjá àmì fẹ́ẹ́ lọ lọ́gọ̀ọ̀sìn bẹ́ẹ̀ lọ́ba àgbàlá ayé àtijọ́ sí ẹ

0: Aláwọ̀ lọ́dọ́dún àṣegbẹ̀rin lọ fi èyí sókun ẹ̀bí àláwọ̀. Ọmọ ẹ̀yẹ lọ́kọ̀ ló ń tukọ̀ ètò nígbà lọ́jọ́ Mọ́dé. Ní ọjọ́ tí àlọ́yẹ̀ ìdẹ́lẹ̀ ètò láti òfin akọ́ àsìkò ọdún ní ọjọ́ aláàbí kùtù láti la iléeṣẹ́ ìwé mi jóná. Iléeṣẹ́ Dr. Kazeem Onímọ̀pàá bàbá tápá gbọ́ọ̀gbẹ̀ iléeṣẹ́ Dream Land Limited tó gbé ní fóònù àti ìfátà tó yẹ pé ó ti ń jáde lágbàgbé ìtọ́sọ́rọ̀ tí a lọ sí sólà wọn náà bá ti kọ̀ tó lọ́rọ̀ dọ́pẹ́ ọmọ ìwà o. Àgbàlagbà ẹgbẹ́ Zealand Adult Center lábẹ́ oníṣègùn tó kọ ọ̀rọ̀ ìgbẹ́ Sálù Adúpẹ́lọ́wọ́ ni pátápátá ni ọmọsọ́dà Aláàjì Tavik Azam Ajibọ́rọ̀ Bàbúkẹ́ Olúgbìgbì Dìbẹ̀dìbẹ̀ ọkọ̀ àṣekọ̀ ọdún ìlera o. Asọ̀kọ̀dọ́láyé láti ní àlàáfíà rà láyé àtijọ́. Ó bàbá wa ní ojú gbogbo ẹni sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ pẹ́ síta ìyẹn náà tiẹ̀ ti lọ. Wọ́n ní ìyẹn náà sì ń bàbá ọmọ ló mọ rí ọmọ rẹ̀ kì í máa rí ààbọ̀ ọ̀rọ̀. Wọ́n á tó ní ogún aláàárín ọ̀gbọ̀nọ̀ bẹ́ẹ̀ kí ọ̀gá fẹ́ aláàárín ìwé rẹ̀ ẹ fi orísùka rẹ̀ yọ́ padà wá gbóyè rẹ̀ kò sígbà tá a bá sọ káàrílẹ̀ fún wọn. Àwọn obìnrin lọ́wọ́ síbí àwọn ọkọ̀ ọlọ́run lọ pe àkíyèsí torí pé kòrónà rẹ̀ pa fún bẹ́ẹ̀ títa yẹn láyé àtijọ́. Wọ́n ní aláṣẹ tó ṣàṣì rọ̀gọ̀dì ilé orúkọ ọkọ rẹ̀ kò bí obìnrin obìnrin ọlọ́sìnsìn yóò ti lọ yẹrí lọ́gbà bẹ́ta ẹgbẹ́ ata tó yẹ pé inú ọkọ̀ yóò gbò sí tí wọ́n pọ̀ wọ́lá tí ó tún pẹ́wọ́ èjìkálá nígbà tí ọgbẹ́ bá sọ̀ sí tó bá ṣàṣì dúró tẹ̀sẹ̀ ni náà ọmọ ẹ̀yẹ lọ́kọ̀ ló ń tún pe ètò ẹ̀kọ́ ti wá sí ní ètò ìjọba leaders local tv ìrìnfúnni ní tùtàbà ní ìpínlẹ̀ tí ó jìnà síta kìnìyàn tí ó jìnà sí gbé ńlá tí ó jìnà sí di ọ̀nà ẹgbẹ̀rẹ̀ wò agbóléwọ̀ bí wa ẹ̀rọ ìyá wa ọ̀nà ọ̀pọ̀ ọ̀tà ni.
1: Forty-seven kọ́sẹ̀ nílẹ̀ bí 40-48 ṣe ń kọlẹ̀kùn lọ́mú ìjọ láàrin mutanzami nomsam 46 old ipaja road babster new central mosque ìyànà pẹ́jẹ́ ìpínlẹ̀ èkó láàpọ̀ gbogbo ènìyàn síbi ìdáwọ́ ìdùnnú anua ijira islamic new year celebration 40-48 tó máa wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà 27th June 2026 bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án alẹ́ bí àfẹ̀mọ́jú kẹrẹlẹ bí evening la ní lion field opposite alimoso central mosque mọ́ṣáláṣí bus stop ìyànà pẹ́jẹ́ ìpínlẹ̀ èkó spiritual father tí wọ́n tún máa ṣe wá sí fún wa fọ́bílẹ́ ti ṣeé kọ́lé islam alhaj daoud alfala abdulmajid ẹlẹ́ha lára àwọn bàbá wa tó tún máa jẹ nínú àlùbáríkà wọn ní fọ́bílẹ́ ti ṣeé abdulfata muhammadu raji afakọfin bàbá lẹ́mọṣẹ lábẹ́rù ìgbàlejò àgbà mukadam lukman aisa tọmọrí nusan leader and founder fún àlàyé kíkún 08024274577 àti 091556160 nusan ọlọ́run náà.
0: Lábẹ́ ní ọ̀sẹ̀ láwùjọ ìlú ọmọ tọ́mọ kọ́lọ̀ ìmọ̀lẹ́fà akéwú fún àṣekọ̀ ọdún ìgbéyàwó. Ẹgbẹ́ tọpẹrẹ tó ṣètùtù tó nílé ẹgbẹ́ tó lóòrùn rẹ̀ ẹgbẹ́ àdìyẹ kú ní tọ́gbà ní kájà ló bá ní ìwé ẹ̀lọ yóò kú kú fún èèyàn nígbà tí iléeṣẹ́ jẹ́jẹ́ ẹlẹ́jẹ́ production àti gbogbo ẹ̀rọ pèrèpèrè káfọ̀tà àti gbogbo ẹ̀rọ òṣìṣẹ́ bàbá nínú ẹ̀yìn akínyẹ̀lẹ́ èkó bàbá fúwájì ọba àtìgbé èkó tẹ̀lé ìlú òbí bẹ́ẹ̀ lọ. ọba adéyẹlé olúwa tóyè olúwa ṣílẹ̀ ìjàṣà ọlásìkò ìwà ìṣẹ́ tẹ̀lé gbogbo káàfàtà àkínyẹ̀ ẹ̀kọ́ àlọ́wọ́ sí ní ọdún olúwa. ọba ọba àtìgbé èkó tó ń bàbá bí ìlú sọ̀rọ̀ aṣáájú alájà ìsàmọ́tò akínyẹ̀mí àti sọ̀rọ̀ mo ka dúpẹ́ lọ́wọ́ yóò. aláàjì àti aláàjì asaka ọ̀tọ̀ ìgbọ́ra lásàkófófó gbára díẹ̀ lọ́dọọdún wẹ́sẹ̀wẹ́sẹ̀ ọ̀rọ̀ gbára lóde pèrèpèrè adúpẹ́ lọ́wọ́ yóò. olóyè àwọn ọkọ̀ àtúnṣe ti bí wọ́n ṣe lọ́dọ̀ àmọ́ inṣàlá alhaj fatai ajisefere bàbá isa ìrẹ́ ẹ̀rọ ìdírò aláàjì kabir mọ́rọ̀ kalọ́ pẹ́ẹ́rọ̀tà bàbá àdírò àríwá òrùkàtó lágbàgbé alhaj wahid abiola mbarika ọkọ̀ sáré bolú ẹ̀rọ agbẹ́bí ìbàdàn ẹ̀ka tó lọ́kọ̀lọ́kọ̀ bákan ní agbẹ́rẹ́ ìgbẹ́rẹ́ alhaj wọ́ṣù gbẹ́rẹ́ lókè bàbá àbẹ̀jù ní ìlú ìjẹ́gun alhaj adéyàlẹ̀ sàlámù ẹ̀sìtà kọ́nẹ́rà ní oṣù di Alhaji Municipal Fasasi Apomo. At the Sabah, where we go Central Wars, that only Omega Mutaru Ayu, a new travel by the Ransi, the Rabbi Ramini, the Lemitish, who did his work at two. Alaga Ayu Motu Sabah, Bemisola, Ya Bidi, a new baby, no Pelola, Missasa, Tedia Alagi, Agigi, Tatujari, Alagi, Sibu Miro, at two. Loko, buat kata-kata, aku kerja dulu ya, asal berapa dulu ya, sini ada fiara. Warafamu, loka mahalia. Bila iba sana, lagu ini maka besar di kajian kalau. Bibi, bibi, bibi, lagu ini, bibi, bibi, ini, bibi, ogwale, asi fela sabi, ogwale, asi ebi pastor, agli, onlabiti, magine koru wadi, onlabiti, asi ni musibini, ondiigi. Adik saya ada beberapa tujuh sesi. Adik yang kuil mewah mewah. Sibuk dia mewah mewah. Anak di sana mewah ini. Jadi dia awal sekali untuk emulasian fomi. Untuk dia beraya ini kuil kuil kuil kuil. Jadi ibu bapa ni punya yo ni untuk sajid. Mereka pasal kuda. Mereka mewah. Jadi sana event center. Jadi dia ada sesi. Adik mewah. Alhamdu lillah ala dua koshile to da le wasi da da kuma jiya mun yi jira ya ga da Peters a ga goyo da kuma da da go arabu ombala ni o riya ti eh le ni sa fi le jiro ni ku le go go pata pata le la to pe le to ku da da mu ri lo lo e pe ni ri to la ya ti jo 003405714 tabi 08-16-1-3-6-8 agora pra lhe encontrar mas eu vou lhe encontrar eu vou lhe encontrar eu vou lhe encontrar eu vou lhe encontrar eu acho que cato os animais aí o povo e agora eu ah, eu vou lhe encontrar eu vou lhe encontrar eu vou lhe encontrar é, eu queria tudo bem aí eu vou lhe encontrar eu vou lhe encontrar Eje ta se dada ta tori wa rere tori obi ko tori olayi eje ta se dada apa ni gbogbo je lori akoto ta ko ni laye atijo olajide la wa gba bi asha ni le wa civilization lo ja gba gbogbo ta da e ba arike rike eni lo bi to roju koko bayi
2: oju lo si ti awon ti ma bo enje
0: ah emi mo se
2: emi ba je bo se ni fun koko bi eni bi ile sokidi le ka to wo busu yo ro pe ile se ti bi lo nko lo se dere la ni beke o ke pe o ni ti to sade da ji ona ti o ti kari bo ni bi epo lo to benu kan
0: ah ai san taru ni ma se nkan o ibi wa ni si se bayi lo mu fe mi
2: se emi ni ma se lo so bi pe ka le moju to ara yin bere ta o fe ga ma kari o o le moju baba o ke ho
0: Ìwọ́ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa láyé tó gbó ìjà lẹ́ẹ̀rẹ́ fúnrúgbò jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo. Ara títa jẹ, ara títa ara yín. Kí n bàtà ó máa bọ́ lẹ́sùn ọmọ ènìyàn kò fún ọ. Kẹ́lẹ́ máa ṣèyàn séréséré tàbí tó pọ̀ lápọ̀jù. Iṣẹ́ ara tó ń bu so. Bàbá òkè o lè nípò jẹ́ atura. Lórí èyíkéyìí 0-8-0-9-4-4-7-1-1-4-3 Baba oke o! Elipo ki debe debe!
3: Ade bi a shende! Ade bi a shende o! Eda kwen ye wakbo wa! Ade bi a shende! Ele ni mo fi ki bo gwe yolo lufe ikani te tingbo wa yi! Ka bo sori eto wa! Kege bi she wa! Eti mo ipe te ba ti gbo hun wa bayi a fe soro nipa alafia nitori pe won ni alafia ni ogun oro mo fi ki baba wa ogbon tarigi onisegun bile baba oke o kaabo sori eto gege bi ise won ejo e ba mi daruko yin ke ba mi ki gbogbo awon eyan
4: mo ki okunrin be ni mo si ki obirin emi omo yin ololufe yin taufik ajiboro ti gbogbo awon eyan mo ni baba oke o lo nki wa pe alafia olohun kone ki gbogbo wa sile
3: ami eh babu ke o ejo e ma binu oro kan wa ti e ma nso ki e pe ko fi gbogbo ara ko ki ye mi e ma nso pe isan ni waya isan ni waya won wo pe ah isan waya bawo ni isan to wa nu ara se papo mo nkan ta nso mo ni ta npe ni waya ejo e ba wa yanan ne ki gbogbo araye ki won le mo ituma oro
4: e seun atokun lori pa da npe ni isan waya ninu ara gbogbo wa na la mo pe ni nkan kan lo so gbogbo ara papo iṣan òun lo so gbogbo joint wa papọ mọra wọn òun lo fa ti a fi ma daada pe re pe iṣan ni waya ninu ara nitori pe waya re ka so kan mo bi kan ka jo imo kan mo bi kan be na ni oro iṣan to wa ninu ara o na lo si je la fi n pe ni iṣan ni waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa iṣan inu ara iwo na ko bidile ko gbo nta nso ko tete bele je ko si yoju si wa pe la gbo olohun yo ku me
3: ase ah o sese wa ye mi wa yi o na le yin na ti gboyan e kokan niyan o fe ni ti o ba mo iṣan ni waya ninu ara e je ma bi ni aifan iṣan ara yi kini awon nkan ti yin mama ri bi pe nija ti o fi mo yi pe ah lomokunrin o oun ti lu igbadi aifan iṣan ara
4: e se won atokun lori aifan iṣan ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isuna no ara fun omokunrin to ma fa idakole fun omokunrin ti ko ni je ki omokunrin le soju se dede lodo ololufe akoko nbe o ni ku eni to ba ti ni arun gbajumo ri tan pe ni atose egbe elekeji o ni eni to nba obirin sere lasiko to nse alada re lowo abeni to je ti pe a ma se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe eyo ti o ni jade dada ti o ma jade sere sere abin ta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a ma se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipenija ti okunrin le ri a ma fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ti pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e nile ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se ojuse re mo ni to ba ti mo po ti ni ipenija ntan pe ni idakole mo ni ko dide le ko mo bo wa baba boko nin top number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isonoro ibe ni baboke wa ero bani soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari seni monitor ba dodo baboke o iwo na o mo ipe ni olohun be led ni baboke o ko si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan funra miri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi lori isan ara ti ma so omokunrin dole yi baba yi lo se toju re fun mi òun ló fi já sí pé ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbókè o àwọn náà gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ó sì ń bá wa ṣe láti yọrí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kúrò níbẹ̀ mo nígbà wọ́pẹ́ tiẹ̀ náà níṣòro sí tí sára yìí tó bá wá pẹ́ lára a máa dààmú ọkùnrin bẹ́ẹ̀ náà ni a tún máa dààmú ọmọbìnrin gbogbo tó já sí pé ní ọ̀ọ́lẹ́ rìn dáadáa kọ́ rìn láàrin ìṣẹ́jú kan sí méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́ àbí kọ́ máa rìn gẹ́gẹ́ bí ẹni tí bàtà fẹ́ bọ yọ sílẹ̀sẹ̀ rẹ̀ kí n ṣẹ̀ṣẹ̀ kó mọ fani so káwọn ìmọ̀lẹ̀ ara gbágbé ká mọ̀ rẹ̀ṣẹ̀ gbé dáadáa àbí kó dàbí gbà ta tẹ̀gùn mọ́lẹ̀ ká tẹ̀lẹ̀ṣẹ̀ kó mọ̀ gan ni gógó kó mọ̀ dàbí gbà téèyàn tẹ̀gùn mọ́lẹ̀ ẹlòmíì ń bẹ ọwọ́ ò máa gbọ̀n ni ẹsẹ̀ ò máa gbọ̀n ẹlòmíì ń bẹ ọ̀pẹ́ yìí ni ó máa fa so ẹlòmíì ń bẹ orí ò máa fọ ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wú ẹlòmíì ń bẹ ojú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sú orí fífọ́ ẹlòmíì ò ní rọrùn sùn dáadáa kọ́ sùn láàrin wákàtí méjì mẹ́ta kọ́ ti lajú kalẹ̀lẹ̀ nǹkan yóò dá mọ́nítọ́ bá dọ́dọ̀ bàbókè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bà wá mú kúrò níbẹ̀ kò sì ní bákan náà mọ́ mo ní kọ́ ọ má bora ẹ̀ mọ́lé ẹ má bora yín pa ẹ dìde lẹ̀ má bọ̀ wá bá bàbókè o ní sub number 10A oyè kọ́lá plaza níwájú deeper life church ní jakande gate ní ìsọlọ ní èkó ibẹ̀ ni bàbókè o wà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tí ẹ náà ní sọ̀rọ̀ sí.
3: Àmì o bàbókè o táwọ̀fọ́gà kí ni iṣẹ́ má lana ọlọ́run jẹ́ kí ni iṣẹ́ gbogbo àwọn ọkùnrin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run jó lana ọkùnrin mi wà tó jẹ́ pé tó bá rí olólùfẹ́ rẹ̀ ara rẹ̀ ó ti sáré dìde yóò ti dàbí pé dẹ́ lọ tó bá súnmọ́ olólùfẹ́ rẹ̀ báyìí àfi wọ̀ ọ̀dọ́ bá dẹnu kọlẹ̀ irú kí la fẹ́ pe eléyìí.
4: ẹ ṣeun atọkùn tẹ rí àwọn nǹkan tẹ ẹ dárúkọ anpe kan ni idakole otoni dakole otoni arabeku otoni ojura otoni teso ṣugbọn mẹtẹ ta nkan ọmọkùnrin náà na ma da laamu idakole ẹni tó ń bá obìnrin rẹ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọn kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́nìyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ lọ tó bá dọ́dọ̀ bàbókè o wà á gbà pé ní ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o.
3: ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ẹ̀yin tẹ́ ń gbọ́ nílé lóko ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yan sàn àìwọ náà má máa ronú pé máa fè ní dọ́là má máa fọ̀lá dọ́túnla tó lẹ́lòmíì bó ṣe ń gbọ́ wa báyìí nísìnyí àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè èyí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíà ni òun ti lọ gbà òun ti lọ àwo òun ti lọ kòkò bábà sásùn kọ́ náà ló ń já sí mo rò pé lọ́dọ̀ bàbá òkè o ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ ni wọ́n fún bàbá òkè o ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́run bá bí ya rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá mo ní lọ sọ́dọ̀ bàbá òkè o ohun tó wá ń tẹnu mọ́nà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkò bábà sásùn kọ́ náà ni kí ni n tó ń fa ilé àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
4: ẹṣin atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbá tán wà láwo ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ bàbá òkè o púpọ̀ ọlọ́run sì máa fún wa láti yọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ yìí pé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun kò gbé ajẹ́gùn yìí lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe é ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí olùtọ́ sọ yìí pé ní ọlọ́run ò gbàdúrà o.
3: ẹ tún máa ń sàn kankan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ́ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá wa ṣàlàyé.
4: bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọmọ ara ọgọ́ta àti márùn-ún ni tá à ń pè ní 65 òun là á máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi ò lóògùn ẹyọ kan tó máa wo gba àrùn torí bẹ́ẹ̀ tó bá dúró ọ̀rọ̀ òkè o a sọ fún ní dèdè bá ti fẹ́ fún ológun ìgbà tó fi gbà á láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò ó wàá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bí bó ṣe yẹ kó ṣe.
3: ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kínní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn iṣan ara tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládàá rẹ gan sí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church. mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọnà ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú Deeper Life Church ni ibẹ̀ ni shop number 10A wà. ìwọ ṣáà ti bèrè bàbá òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mútalí ilẹ̀ torí ló máa ń pọ̀ nítorí pé ibi tọ́lọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọ́bẹ̀. bàbá òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀kù wá àbí nǹkan kan.
4: gbogbo wa bákan náà jọ ni wá nítorí pé tó bá dé mẹ́kà a yàtọ̀ síra wa béèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilẹ́wọ̀ fáwọn èèyàn torí àwọn èèyàn máa pọ̀ púpọ̀. ìwọ náà tó bá fẹ́ wá tètè dédélẹ̀ kọ́ lè bá tètè wá láàárọ̀ àti wà ń bẹ̀ látago mẹ́jọ àárọ̀ dàgún mẹ́fà rọ̀lẹ́.
3: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
4: bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí ní kálukú náà sì ló mọ iṣẹ́ rẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tó sì ń bá wa sí.
3: àmẹ́yìn tó dájú jù ni pé bí bàbá òkè o bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkè o náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally so má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkè o gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn gba ojú òpó bàbá òkè o kó máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 0809447113 080 9447 0800-11-43 tàbí 080-2261-3442 080-2261-3442. A ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ Ọlọ́run ọba Èdùmarè. Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life òun làmí ẹ̀. Ó dìgbà kan ná.
5: Àríkẹ́ ríkẹ́ ẹni bá tètè rojú kòkó báyìí.
2: Ojú mo ṣì rí tí àwọn sì máa bọ̀ ẹ́jẹ́.
5: Ẹni mo ṣe.
2: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sòkìdí ilẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kọ́ lọ́sẹ̀ déédéé lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè fẹ̀yẹ ò ní ti ìtọ́ sàdédàjì ọ̀nà. Tí o ti kárí ìwọ ní bí èpò ló tó fẹnu kan rẹ̀.
5: Àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o. Èmi wà ní fi ṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kí ẹ lọ mójú tó rárá yín? Bàdá tó ń fọjọ́ mà kárí o. Ó rí egbòogi bàbá òkè o.
5: Ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ màá láyé tó gbójà lẹ́ẹ̀rẹ́ fún ló jẹ. Ọ̀pẹ́ yìí fún rorogorogo. Ara títa jẹ, ara títa ara yúyú. Kí bàtà ó máa bọ́ lẹ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ. Kẹ́lẹ́ máa ṣẹ̀yọ́ sérésére tàbí tó pọ̀ lápọ̀jù. Iṣẹ́ ara tó ń buni so. Bàbá òkè o lè nípò jẹ́ atura. Lórí èyíkéyìí àìsàn 0804-714-3 0804-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-714-

jáde lágbáyé o. Pond FM, Latin Food, Dosa.

0: nǹkan pledge.
1: O ti pàtó la fẹ.
0: Ibo obìnrin tẹ pledge o.
2: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ́pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
1: Ah, dèrò ntẹ lẹ́nu ẹ. Èmi ti fọ panu ijó alẹ́ òní. Ẹ dá yọmọ.
0: Ọbẹ̀ lẹ́ o. Kí ló fa tó tó mi?
2: Bàbá, ẹ̀yin náà ti sọ panu. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
0: Bàbá àgbà tẹnu bẹ gbogbo ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ panu.
1: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kọ̀lùbà. Mo bọ́ lọ́wọ́ ara síta. Ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà bí sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwọn afiniṣẹ̀ sí. Dìde mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgúnwà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Daily Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dèrò ǹkẹ́ o sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ pánù.
3: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀ sì dárúkọ yín.
1: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbóṣọ mara ilóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lùgbà.
3: A wà ní nọmba 20 Amoka Street, Daily Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859.
1: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí ìwọ tó ní àwọn káàbì arúmọléegun. Mo ní kí ni ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á? Torí bá lómi òun tó máa ń fà á bó ṣe ń rìn tá ti rìn dogun òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń romí apá ríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́. Tó bá ti rán àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́ṣọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa já ní ẹlòmíì apá kara láti òkè dé sálẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ rẹ tó bá ti rán
3: àwọn nǹkan báyì. Daily Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ roundabout. Ẹ̀wọ̀ Marwa tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ní kẹ́gbèrè. Ẹ̀bọ́lẹ̀ ní Daily Ara Bus Stop, apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí. Nọmba 20 Amoka Street, Daily Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ikọtun, Lẹ́kọ̀ọ́.
1: Bàbá àgbà tẹni bẹ́ẹ́ dín lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọtun jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé Ikọtun yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dín lójú ní nọmba 20 Amoka Street, Daily Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ikọtun. Ẹ bá ti dé Ikọtun.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí. 0806821 6859 0806821 6859.
1: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn tàfojúgbà. Àwọn àmì ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jọ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé màní nà láìna. Má bá a sọ pé nà láì bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé nǹkan kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara. Mo lo òògùn kò ti ṣe òsínbẹ̀ ìwọ náà dànù kọ́ máa bọ̀.
3: A wà ní nọmba 20 Amoka Street, Daily Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní
1: 0806821 6859 0806821 6859
3: Daily Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́ngúwọ́ngú ọ̀rìn ọ̀ǹtẹ̀kùnùbà àti ìrìn di ọ̀ràn fún wọn. Ìwọ gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ má jẹ́ kí tiẹ̀ bí bẹ́ẹ̀. Tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
3: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Daily Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí dete ma bo lodo baba agba lori ati ni gogun ni ati segbase ndo.

0: sugbonito agbeni sugbonito ameri o andi magidi mo pe ka to ni olorun le je keri sugbon adua la so ran ju ka gbe igbese ko to ro ju olorun to nbe gbogbo ona ti so ro kan si keji ba ti wa lagwa re to nfura si tete ma bo si
1: number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun
0: lodo baba agba tele be gboju
1: ero ibani soro wa
0: 08062160859 08062160859 taba gbe mato so na ta ba lo bada bi bi ta ba lo ta ba service e mo pe le ta ku joju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu to n gbadu to si jo toju ara e ri ta mo wa soro pe bye bye le ra wa o ti won ju do iro na ma pa ma ba so be o baba gba te ni bed le gbogbo bi ti mo n de pata adu ana ma se se mi pe ya gbara lo n te ni ara yin e ni owo kan mi ni e pe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
1: ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun. Ero ibani soro wa 08068216859 08068216859
2: baba gba te ni begi loju opo lo ti nowo nowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ti won ma bo ni ilu Ikotun to lomi ma so pe Ikotun jina o
0: baba gba te ni begi loju ni ke ma so pe Ikotun jina ìrẹwẹsì ọkàn ni wọn ń gbè bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí ná kẹgbéra fáìn báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbàtẹ nígbà ibi lójú.
3: Kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lérí àìsàn agbánilówó ọlọ́run mẹjẹ àárín ogun wàhálà yà ń lù pípì àyin tó ẹjọ́ bèrè létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá àwọn alẹ́ sùgbọ́n tó bá wá wojú ọlọ́tọ̀ ńbẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ kà sí bàbá àgbàtẹ níbẹ̀ gbìlójú ọ̀nà àbáyọ náà ló ṣe ọba ti dé lórí gbogbo kagọ́lá lè mọ́ fẹ́ mi bà gbogbo tí wọn náà bá jókòó tó rí pé ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí mọ̀pá ìsà àtàrùn tó ọba ti bímọ mọ́ àbọ̀ sí.
1: Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
0: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ̀ ò ní sọ wá dẹni tí ó máa ti ro àti ó ṣe àfihàn ṣe ẹ̀yẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tẹ́ ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí ìwọ tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣìíríṣìí tí náà ti di gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀jà ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ sàgbàdo ìwé márùn-ún ta nílé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ wọn náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ àti gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ́lú èkó àbíbàdàn ìjọ kejì yóò máa lọ pé ẹ lọ́gbà ara wa tó bá ti dá ni eyín wa ti fowó ròyìn ẹ̀kọ́ kọ lójú ẹ̀yìn ẹ̀ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ̀ dìde fíà ẹ̀ máa bọ̀ pé ó bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ wá ẹ̀ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ ẹgbẹ́ gbogbo.
1: Ní number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
0: Ẹ wá kẹ́ wá jàǹfààní ewé àti gbòógbẹ́ni àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan arákú tàìtà jẹ̀ǹjẹ̀ níbí ni ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bẹ ò ní jẹ́ ká wá rógun ọfà ọfà burúkú ò ní bá wa afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmíì afẹ́fẹ́ ní tiẹ̀ ẹlòmíì ọfà ló fà ẹlòmíì kò sí dáàtì ẹ tẹ́ẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà ó mọ̀ lórí bá ṣe ń bilé àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà á tilé yìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí ń bá tẹ́ ẹ̀ lọ ní ìkankan bá ń pì tẹ́ẹ̀mọ̀ bóyá bóyá àwọn tẹ́ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbà ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó mọ̀ bá lóyún ara ní ẹ̀jẹ̀ ní ẹ̀gbógun ọlọ́ọ̀ ló jẹ́ kárí ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ti wá rí ẹjẹ́ ká tètè gbé gbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ẹgbẹ́ lójú.
1: Ní number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
0: Bẹ́ẹ̀ ni bàbá àgbà tẹ́ ẹgbẹ́ lójú wa.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859
0: ẹ má lẹ ti náwó abẹ ti débì kan ẹyìn ẹ mú gbàgbọ ń dání ẹ wọn ní bí náà bá tán láṣọ ẹjẹ ìtàn lè kan náà ẹ gbà pé bẹẹ bá ti rí mi nílé tẹ ẹ bá ti dúró ẹ ogun àti wàhálà àtàìsàn tó náà láàmú ó ti ṣe lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ pé àwọn ti ṣiṣẹ́ igiri ọjàbọ lókè pé àwọn ọkọ̀ pẹ̀lú ọjàbọ ẹlòmíràn accident fún mọ́tò bí ọdún mẹ́rin márùn kò ní mọ̀ bóyá ò

FM 92.9.

0: lọ́nà ìbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́ bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, ẹ̀yìn torí bá kó, alábẹ́ là á sáàtọ̀. Tọ́dọ̀ bá wá kó, òmùwẹ̀ là á pè o. Tó bá wáyé ti pé tó ta bá gbàdé ni ká ṣètọ́jú ojú. Kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́ bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gẹ́gẹ́ lọ́wọ́ bá mi rán. Àwọn lọ́wọ́ bá mi rán torí wípé ọlọ́wọ́ bá mi fẹ́ nìkan si, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Àbágangan lẹ́wọ̀n bá tí o máa dẹ́sùn.
2: Gbogbo ènìyàn náà
1: ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó.
2: Ó ti sùn yí.
1: Ẹ ti fẹ́ gbà kẹ́mú
2: àmàlẹ́ gbà
1: kẹ́mú àbúrú.
2: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹ́kọ̀ náà.
1: Tó ń ṣe àkóbá fọ́jú wa àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ní òjẹ́ kójú wọ́n kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sọ̀rọ̀ ojú lè gbà wá.
2: Ṣé bàbá Òṣùlá léwu àti egbò fún ó tó fi lè kojú ẹ̀?
0: Bó sì jẹ́ gẹlẹ́ lẹ̀sẹ̀ gbọ́n. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68. Kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́ bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtú náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wọ bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dégbù òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Wọ́n lọ́wọ́ bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kù nu. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbọ́ ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ tọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin ẹ máa mú wọn, ẹ má jẹ́ kọ́ ràn wọ́n sùn yí o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Gbọ́, ìwọ tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwọn nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì gbọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. Ẹ tí ì gbọ́dọ̀ ẹni tó mojúlèjà rẹ̀ yín o. Àníṣe mo sì tún ń tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àá fi gbáyà ni. gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si denu e je ka polowo oja na mo nbo o e ku nkan
3: awon amabe yin so pe igigidire ma gbe mi ju atokere ma ti lo amojuto yin we da se koko se pataki ki olorun oba ma gba oje osan lowo ku wa wa bi ba bi e po ki o ba wa nse akiyesi yi ki ya pere aise dede nipa iriran re tete dide fuya ko to pe ju o se se ku ti lo gbara lo gboro ti o pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so si ta ma ti le jajabo to ba ri be ma bo lodo osuna
0: Otito inu ati ibere Olorun ni won fi sise ti mo ko ojura eh eka bo pada number osula number one 070-3861-5168 Tabike pe won sori 091-57-58-90-16 091-57-58-90-16 Number tele pe baba sina Iwo ti ri bi oye tabi o ti ri kunukuru odunlewo o nta bye bye Abi ewu oruko to wo ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu yi e ma gba kamu ti o da o adiye ti o ti iku o si le jagbado e tete dide nle e ma bo ni le se osula aba ai solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo mo o emi so fun yin pe ko ba je ti ka soro nipa oju olokiti bi obo won si ni igbo kokoro ti o si tawo bi alanta kan e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mu ni mo ni lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to fa sada bi re boya akonorun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to n beje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba ohun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die wa simi lai maye igba loju ona ewo mo n bo na e je ka fese rajo die e ku

0: Eka abo pada.
1: Ewa gbo o. Awa oma. Gbogbo awa oma. Ti ta o baba awa npariwo. Ton pariwo fun wa awon o mari ran daada. Awon o mari ran daada. Se loju pa ton wa ni poroporo. E ma je ko ro won osun ni. E mu won wa si le se osula aba. Eyin na o ni fe isanugba. Omo re ni o gbeyin awa na o. Baba to jiya nitori wa. Mama to jiya nitori wa. Won o mo gbodo di tan wole abi. No to e ti gbiyanju o. E ti sare sotu sare sosi. Sugbon beyin o ba ti bebi ti Olorun ba mi o ti de gbiyanju re lade. Bi igba ti o gbiyanju ni. Ile ise Osula Aba Isolution. Ibe ni ke lo o. O da mi loju pe te ba debe. Olorun ba mi o de gbiyanju yin lade. Won foju won ri na kedere ta mo na o fi alaafia lule aye. Ke eyan o fe jeun. Kori na ni to fe je. Abi ka lejo wole. Ka tete meni to wole. Olorun mo se wa laja wole kabi. Ta mo wa so pe kabiru ka abo. Ti kabiru o wole ta wa mewure iwure jade. Ai loju lo nje ki agbalagba o si ran laisun toju o ba fo ese o ni sina ai se dede oju lo meyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan to lowo ba mi ba kadara pe anoda mi won dopin lori oju won to yo won lenu lo lowo ba mi o ke ma ndari lo sile itoju oju Osula Aba Isolution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon oke n fara pa mo je eyan niya lori ogogo ni won gbe le ise won le lori ta ba pe won ni seyun ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise Osula Aba Isolution ko ti de se ti gbo ti yin ni abe ma gbo tatatan ti won polongo won lori radio kaakakiri pipo airina kawe te wa yi airina ka bible e le ka qurani ko tun le yin wo oju yi o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e abo sese bere e dako e farabale ke e gbo number yi eyan pe number yi o awon olorun oba miran gege bi olugbala fun gbogbo e fun gbogbo awon to ba larun oju oya e mo ba iro ke ko number on kale bayi 091 57 58 90 16 091 57 58 90 16 tabi ke pe 070 38 61 51 68 070 38 61 51 68 number baba Osula no baba Osula lo so wi pe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko se ni ti o mo fido soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer ima fido soju kawe ima fido soju ka bible ki je ki eniyan mura si ohun to njo lenu ninu oju ewo ohun to njo ni lenu ninu oju la ba moju to ka ija ka figo sile ewo e je ntu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won eh oya e ku kale
2: Osula ti a ti n pariwo lọjọ to ti pe won bo
3: won ti de o
2: baba gangan lẹwọn aba ti o ma ga
3: gbogbo eniyan lọhun
2: isoro eyikeyi ti n koju iriran ẹda
3: o ti pe
2: kabo sase bẹrẹ
3: e ti náwó o ti sun yi e ti fẹ gbẹ kẹmú
2: o ma ni gbẹ
3: kẹmú aburu
2: wa ni infection lo n jọ wa lẹnu to ti wa dẹkọ lẹrun
3: to n ṣe akoba fọju wa bi a ti ṣayẹwo
2: wọn ni apẹju suga ni o jẹ koju wo kiẹ
3: ọna mẹtẹta ti soro du le gba wa
2: ni baba Osula lewu ati.
3: Gbogbo fún tó fi lè kojú ẹ.
2: Lọ́rọ̀ lẹ́nu bàbá Osula gangan.
3: Torí ẹ ẹnu alafa lati gba mo ta o
0: to nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe akodede akoko yi akanse eto ni latodo baba wa olawale osu olale ti gbogbo aye mo si osula haba baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko ni fama nigeria
4: eku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni olawale osu olale alase ile ise osula haba
0: baba ejen bere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
4: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lo kan ta doju won mama gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma se kin bi funfun le elomi ma ri o ye ka tete mo ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
0: se mo wi pe be eyan ba fe lowo oju ni ofirin ajo ti o fi do lowo laye be eyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun ma se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
4: ese atokun oro wa da be npe nkan ti olodun ba ti yonu si teyan ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olodun fi fun wa tenu ko
0: le ti olu ko o kin to gba yin lalejo lori eto yi emi fun ami ti se wadi daada baba pe ba fe foju kan yin bo won se le ri
5: head office wa wa ni ilu ikorodu e bo le ni Agric bus stop e so pe nlo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e beero sula abambe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin si waju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju cac church e bere osula haba nbe
0: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi sangbodo gbo pe mo nwa ogun oju ka ke abe mi oriran daada baba imoran wo le ni furu awon eyan be
4: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ke npe loruko aisan je ki mi si ta ki nfi on sile o loruko re keji nti ba nse eyan te nba fi mara o nto won o fe ko fohun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
0: baba ki la won asiri ti baba yi lo tori pe ki n to mo yin ni mo ti n gburo yin osula aba papa julo lori toro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan ja gerege ko kilia boye lo mi en to ba sumo ko ni ri abi ti an ba mu jina si isowo wa ko elo mi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elo mi ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to n fa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
0: ba kan ran yin se
4: se wa ri igba ti a wa bere si nse ise yi ta wa n ba dara kekere a wa dabi dan nigba ila to wa mo yi pe ase o da keyin o farabale ato da keyin o joko tagba
0: baba e je n bere bayi tori opolopo na fe bere lowo yin pe igbagbo opolopo ni pe n teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
4: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta n ba dodo yin o ka kini sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta n lo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà lo ẹ sì máa wá fìlẹ lójú gbogbo àwọn egbòogi tá a fi ń se ìtọ́jú ojú àti àwọn àìsàn
6: to le fa saba bi e ni le se wa lilo ni senu
7: ke se pe won kan soju asiri kan niyan o baba o tumo si pe o to loro ta won oni waadi ti won se pe opolopo ntin da yan laamu ninu oju ati nu lohun lopolopo tin wa jije mimu elomi o wa lara nto sokun fa ntin da mu re loju baba wa ni seju kan to ku yi awon eyan lorisirisi lo wa be to je pe ti won bayi ti itigbogbo oju won le kawe arabirin kan to wa sodo yin to je pe olohun tin lo igbo lati bi odun bi mefa sugbon se to wa to n lo awon egbogi ohun jugo le fashion kini eti won fi n se oge nikan ni lo bayi
6: baba teri abalabi te dun mo to fe si awon eyan wa ni laaka yi nile seri eyan ti oju ba n yo lenu tan sure lo re gbagbo o da bi en pe eyan n gbianju ati sun wahala si waju ni o tori te ba lo ba won te complain pe nkan kan sele ninu oju yin won fun yin ni go kan
7: won fun yin ni go
6: te ba to pada lo won tun mu go yen won tun change e fun yin
7: okay won ma paro go
6: be ni atokun se wa ri gba ti oju ba wa ko se ti ori na mo rara ko wa si ju bita igo kin mo wi atokun
7: be bogo yen se le lagbara
6: to le wa
7: fi soju
6: to le mu mole wa ti oju ti ori nkan kan mo
8: se ti en to lo n lo ti ni oyinbo lo se itoju oju nbe to pada de nigeria wa nbi odidi odun mewa ba ko lo fi ri kurukuru to fi wa sile se wa to mo je ni ati gbolo lodo wa to lo n fi se yanu
7: baba eleyi bayi ojo yan loju pe egbogi ti eyan le papo mo ra won ti o se lo mo toju oju lai se pe eyan kan soju iya lenu nla gba ni onile yoruba yoruba a ngbianju baba kin to yonda yin ero ba ni soro ti won le pe yin si 070-0703-8-6-1-61-51-58-68 baba iru awon esanwo lo le sokunfa isoro oju awon pe ise abinibi yin ni te jogun ba ajebire lodo ti iru awon esanwo lo le mo sokunfa
6: e si atokun emi a ma so wi pe eni to ba mo ko ndi mo lati se itoju isoro to n koju iri re eda ti o ba ni imo lori awon aisan kankan to le fa sababi re oluwa re o mo nkan kan o
7: baba e ba daruko bi meta nbe a mo ko o po to le mo sokunfa iru awon aisan be
6: e si atokun apoju suga o je akoko elenkeji te yan ba ni chronic infection ri o le se okunfa isoro to n koju iri re eda pari pari re ni ogbologbo akọ na n
7: o tumo si pe mete ta yen olori awon okunfa to le fa ke yan mo iran daada ni
6: be ni atokun
7: e soro apoju suga lekan e ti eyan ba n sakiyesi apoju suga lagbo ara ona wo lo fi le gba pe ohun ti ni apoju suga iru awon ara apere wo ni omo ri
6: e si atokun ibere te beere lowo mi yi ibere to kenu ni o te ba n gbo iku n bo mo rin omo o tete fura apoju suga lo nje be o koni mu wa o koni mo mo wa o gbugbu awon to ti mu olorun loju eni ba n ki won le ti eyan ba ni apoju suga a dabi en pe aye n se oluwa re ni ere lomi kobu mi kan lo mu bi mefa ni o fi seyo e pada bo se mu mi be lona fun re n try be ba ti ri eyan to ni apoju apoju suga yi lo ma nsi waju ti ifunpa eyan ti o fi bere si nga ti ifunpa ba ti wa ga to da scale e ma wa ri eni be tan ba ju nkan le gbi aya won asa dede ja se ri elomi ti suga yi ba ti lo to ti bo to ti wo inu isan ara won a wa je ko bere si ma re gbogbo isan ara wa re elomi wa gbese lele a bere si nkan mo irubuso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a dabe pe won de block mo won nibadi ni ti suga ba poju ninu ara kiri je eyan oronun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan ma rara
7: baba wa e soro nipa chronic infection iyen aisan arun ti yan ko latara ibalopo ni akọ naa nko te menu ba lekan to ba ye pe to ba nse yan lagu ara o le fe sokun fa ri na dede
6: e se atokun e je ka kokko bere latori chronic infection te so yen tori pe awon ti nkan won yi nse won yi tete ki e sara ko to wa joba lodokun e sa teyan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun gburugbu be ni gbogbo ara a ma gbona ara ma ata elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta n so yi o na lo bi akọ na
9: náà tẹ bá ń gbọ ògbólógbò akọ náà níbi kan ló ti bẹrẹ tẹ rí ògbólógbò akọ náà tá à ń sọ yẹn tẹ bá rí ẹlòmíì tí náà bá gbá wọn mú àánú ọlọ́run ó ṣe yín fún wọn tẹlòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ nífẹ̀ wò bọ́yẹ́ nìkankan wò àfọ́kù gbọ́npẹ́ lápò ẹlòmíì tó bá dé bus stop níbi ọba káwọn láradé tán bá ń fi ń bẹra kùràkùrà báyìí wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdókọ̀ làwọn wà irú ògbólógbò akọ náà yìí ni máa ń wọ́ sí yàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá tí ọba mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ náà onítọ̀hún ò mọ kankan o kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹsẹ̀ kan kì í déédéé ṣẹ́ atọ́kùn wọn ní ẹkún ló bá ikun wá gbogbo tí ń ṣẹlẹ̀ sí ìrìnà ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá wa wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò wu tegbòtegbònú tí mo wá fanu wàhálẹ́ lómìí wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹja bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀ mo wu ti ń ṣe wọ́n tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọ́n mú nílé iṣẹ́ òṣùlá àbà níbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ̀ tegbòtegbò tẹ̀ wá ní gbúrò rẹ̀ mọ́ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run.
10: tuntun tún lè léyìí o láti iléeṣẹ́ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ́ gbọ́mọ kékeré tàbágbàlagbà bá ń jẹ kòkó tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹsẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ lárin àwa migulegule ẹlòmíì agbẹ́sẹ̀ nílẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ni kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọ̀ dànù káwá moríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yà ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mú wa lọ́nà ọ̀fun tó ń ṣe bí kápọ̀ tẹ́ ọ̀dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fani so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ni ká ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà ní kun wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti náwó náwó sí inú wa tó ń kùn gbòrògbò ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì á máa wá ṣeréṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé stíkà sílẹ̀ tó ń pariwo oògùn iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter ni wọ̀nyí.
11: head office wa wà ní ìlú ìkòròdú ẹ bọ́lẹ̀ ní agric bus stop ẹ sọ pé ń lọ sí asọ́lọ̀ ilé epo tó dojúkọ asọ́lọ̀ bus stop yẹn síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ odò arawa street number 30 ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀ a tún wà ní ladipo bus stop ní ìkẹjà long lọ́sọ̀dì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹ rìn síwájú ẹ rí majọ filling station tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ magnet shopping complex magnet shopping complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀ ẹ̀yìn ti sàgám tẹ́ ẹ bá ti dé ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ ìláyè sí gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC church ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀.
12: ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o 070-38-61-58
13: WhatsApp number wa náà sí ni.
12: A ò ní fa ìsàn ló gbá o.
14: Jẹ́ olùlànà The Waymaker.
13: to Catalan, Nisha Radio Nigeria. Bond 92.9 FM, niggas. Eat up and eat down, Lulana, the way maker. Sure, a lot of sope. In Lulana, I get you. In this episode, Milasale, we go to Sunday, the day I go Maron Queen, said you met a Dogonerale, or no more way. Baba, I knew Lua, and it's a long petonia, and it's a lawyer to see Shulugo, and I'm a long to Lua Nitala. Be down, Lulana, no magician, me. I want to know, cause only sell, I said, you was in Intercessory Apostolic Church, number 18, Sri Lanka Street, and Aruna, if I quite die, Lagos. I want your long home, Manu. Hey, my bag, oh, 4:45 p.m. Little down, Lulana, the waymaker. Mwaye, Lori, can you read in Nigeria, Bond FM 92.9, Lagos, Nibo Bojo, Sunday. But look, I shall grant what you to Lua Nitala, be back before. Lori, to now, Idandi, let that you.

tó. Wọ́n ní finifini ni wọ́n jó lóde finifinifini ni wọ́n jó lóde finigun bàbá ló gbára míì dé tí wọ́n fi ń gbé agbadagudu lójú omi. Ogúnrégé lẹ́tọ̀ ètò ni ogúnrégé lórí ìkànnì bond 92.9 fm tó kárí ayé tọ́lọ̀ ń gbé kalẹ̀ sí number 1A Adékúnlé Fajue Road Ìkẹjà GRA nílùú Èkó ń bí. Ìjọba àpapọ̀ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Èkó Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bond 92.9 fm tó jẹ́ pé àti Yorùbá àti Haúsá àti fìrìfìtì àdàlúdàpọ̀ òyìnbó là ń sọ ń bí ní ìtó túmọ̀ sí pé láti gba lẹ ti mọ́ lẹ ti ń gbádùn wa. Mo ń kí wa lórúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá nínú iṣẹ́ rédíò yìí lórúkọ olóòtú ètò yìí Alhaji Abdulrasheed Akọ́láwọlé Bákàrè tí gbogbo ayé mọ̀ sí Àròyé Gbowó. Lórúkọ wọn mo fi ń kí wa o lórúkọ àwọn náà la mojú ẹ̀rọ àwọn la kéde ètò tí wọ́n ń pè mí wọlé àwọn lẹ ti ń gbádùn látàárọ̀. Lórúkọ gbogbo ikọ̀ ètò ogúnrégé níkànnì yìí Mayowa Adédèmbù Ghana Boy lórúkọ Ọlámilékan Àlàdé Àwàdà Kẹ́rẹ́kẹ́rẹ́ lórúkọ Títílayọ̀ Elúdiní Ẹni Ìtàn Adédọyìn mò ń kí wa lórúkọ Àbíkẹ́ Akéwì Àbíkẹ́ Oníbàtá Ọ̀túnba Bẹ́wàjí Àgbékúnlé lórúkọ tèmi. Onígbọ̀wọ́ ló lètò ètò ló lonígbọ̀wọ́ ojú lonígbọ̀wọ́ orí gbogbogbò lonígbọ̀wọ́ ọ̀nà ọ̀fun àtàpà kò ní sonígbọ̀wọ́ ìka bàbá wa Alhaji Tajudeen Afolabi tí gbogbo ayé mọ̀ sí Alhaji Success. Àsúmọ́ba níwọ̀n ẹgbẹ̀ jájìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀ fàrọ́ba fínlọ́ba ń pa bàbá ẹ̀ka lẹ́sà ẹ̀kọ́ àfọmọnìyàn ṣe ẹ̀kọ́ ẹ̀tọ́ ìlú àwọn ọlọ́run bá gbé kalẹ̀ sílé

0: dára lóòótọ́. Ó tún fi àṣírí agbára tó wà wọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ ìdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè pẹ́ láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí o. Ṣé kí wọ́n ké pe Ọlọ́run ọba Àláà fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọkọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discro Plaza, Fire Junction, Ìjẹ̀bú Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́lù kọlù, ẹ tún lè pẹ̀ sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Nípa ti ọṣẹ àdúrà nígbà, kìí sọṣẹ dúdú o. Ọṣẹ àdúrà nígbà yìí, ọdún ti pẹ́, ọjọ́ ti pẹ́, tọ́lọ́n ti ń lo bàbá yìí láti gbé ọṣẹ yìí kalẹ̀. Sóyé báyìí, ẹgbẹ̀rún mẹ́wàá péré ni o. Kò tówó tẹ́lòmíì fi ń ṣe fàájì, kò tówó tẹ́lòmíì fi ń ta tẹ́tẹ́, kò tówó tẹ́lòmíì fi ń ṣe dátà. Gbìyànjú ọṣẹ àdúrà nígbà lọ́dọ̀ Alhaji success o. Ọ́fíìsì wọn lọ wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pe Alhaji Tajudeen Afolabi success tẹ́ ẹ lè ní lọ́wọ́, màá fún yín. Àmọ́ o, ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ ìkànnì yìí, Bond 92.9 FM, torí pé ó rìn káàkiri débi tó jìnà àtẹsẹ̀ kùkú. Ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ níbi tó jìnà, wọ́n ní dispatch rider tí ó máa ń bá wọn mú àwọn ọṣẹ yìí lọ fáwọn tí wọ́n bá fowó ẹ̀ ránṣẹ́, tí wọ́n fẹ́ rà tọ́nà wọn bá jìn. Tó bá ti ń di pé ọmọ wọ mọ́tò 15,000 go call lọ sí ọ́fíìsì Alhaji nítorí ọṣẹ àdúrà nígbà. Ẹ kúkú pè wọ́n sóyé báyìí pé ẹ fẹ́ rà. Iyekíye tẹ́ ẹ bá fẹ́ rà bóyá mẹ́rin ni o, bóyá mẹ́ta, ẹlòmíì rà ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ lókè òkun, ẹlòmíì rà ránṣẹ́ sọ́kọ ẹ̀ nídàálẹ̀. Ẹ o, ẹ kàn sí Alhaji Tajudeen Afolabi success. Ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà tẹ́ ẹ lè fi pe Alhaji success tó jẹ́ pé direct number àwọn fúnra wọn ni wọ́n ó gbé, yálà kó jẹ́ lórí WhatsApp. Ọ̀yà o, ṣe ti mú báírò àtìwé, ṣe ti mú fóònù yín 08122257699. Ẹ gbọ́ dáadáa, 08122257699. Àbíkẹ́ ẹ pé 08035636256, 08035636256. Ẹ o, ọ̀dọ̀ Alhaji Tajudeen Afolabi success. Ẹ o, òun ni yóò já sí tẹ bá ti pe àwọn nọ́mbà méjèèjì yẹn.

telefiba alaji tajudeen afolabi success telefiba won soro 081-222-57699 egbo dada 081-222-57699 tabi 080-3563-6256 080-3563-6256 ere aye agbo sogbon fun talei lori eto yi ojojuma bi le se nsu ti le mo lori siri se sele ile aye sire o nlo anto o loro le aye igba kan o lo le aye gbo awon kan soro kan lenu jo meta yi lori ero aye lu jara wi pe kalenda ta fi n ka ojo ta fi n ka osu wi pe oyinbo kan firu wa loju ni ko ti nkan kan ju pe kile osu kile o mo lo awon kan gbagbo be awon kan o se gbagbo be ona meta esin meta lo gbajumo nile yi ni Nigeria abi ki n so pe lawon bi kokan be na nile adulawo esin kristeni esin muslimi ati esin abalaye olohun kan na si ni gbogbo agbaye nsin ona to ni kaluku fi nsin lo yato ewodun ile yata se koja yi e sakiyesi pe ife ojoba nbe pupo pupo ju elomi isodun ile ya ti eleni are n ti o se ti e lola titi ti o fi dijo mejo ti o pejo mejo ere aye agbo sogbon ta leyi o ni se pelu keyan o ba laanu pade egbo o ni se pelu keyan o bolo ore pade ṣùgbọ́n báwo lèèyàn ṣe ń dá olóore mọ̀ báwo lèèyàn ṣe ń dá aláàánú tọ́lọ́run sí mọ̀ oníkálukú ló ń tọrọ ló ń gbàdúrà ló ń béèrè kódà kéèyàn má lọ ṣọ́ọ̀ṣì kọ́mọ kírun kọ́mọ bọ̀rìṣà yóò ṣàmọ̀ ní kọ́lọ́run ó gbá láàánú pàdé òun ṣùgbọ́n tó bá gbé pàdé rẹ sí id card wo ló fi dámọ̀ pé ẹni tọ́lọ́run sí mi aláàánú lélẹ́yìí ìpele mélòó laláàánú gan wà sójẹyọ kan lọ àbẹyọ kan sóni mo padà bọ̀.

0: agbára lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó. Ṣé kí wọ́n ké pe Ọlọ́run ọba àlá fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza, Fire Junction, Ijebu Lagos. 1,000 naira pèrè owó káàdì ní kẹ́ ẹ máa mú bọ̀. Tó bá bàá di wọ́lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alihamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Àmì náà.
1: Ọ̀rọ̀ arábìnrin kan, òun ni mo mú wá lálẹ́ yìí lórí ètò yìí bó ṣù karùn-ún bó ṣe kó gbánlẹ̀ báyìí. Ṣé mọ̀ pé oṣù kẹfà gbogbo oṣù tó kù nínú ọdún yẹn pátápátá kò ju méje lọ mọ́. Arábìnrin yìí ikú ọkọ ló sọ di single mother. Kì í ṣe gbogbo single mother tó wà ń ta náà ni wọ́n kọkọ o. Kì í sì ṣe gbogbo single mothers tó wà ń ta náà láì gbọ́ràn ló lé kúrò nílé ọkọ àbí ká sọ pé ìwà ló lé kúrò nílé ọkọ. Àwọn kan wà tó jẹ́ pé sábàbí ikú àìròtẹ́lẹ̀ ló pa ọkọ tó sọ ìyàwó di single mother. Gbogbo ẹni tó láǹfààní àti máa gbọ́ ètò yìí lálẹ́ yìí tẹ̀ ń bá mi pàdé lálẹ́ yìí. Ọ̀túnba Bẹ́wàjì Adékúnlé Atọ́kọ́ àti àwo tẹ́ ẹ jọ wà papọ̀ báyìí ikú ò ní yà yín o. Kò ní sọkọ di single father òjijì, kò sì ní sọ̀yàwó di single mother òjijì. Arábìnrin Àríkẹ́ yìí Àríkẹ́ aṣẹ́wó Àríkẹ́ aṣẹ́wó ni wọ́n máa ń pè é. Kì í ṣe pé aṣẹ́wó onínà bí ó máa ń chẹ́ǹjì owó sówó tuntun, money changer ni. Àríkẹ́ aṣẹ́wó Àríkẹ́ aṣẹ́wó. Mo fẹ́ sọ ìbẹ̀rẹ̀ bó ṣe di aṣẹ́wó tó fi bẹ́ntì ń ṣiṣẹ́ aṣẹ́wó. Mo fẹ́ sọ n tó gbé déde iṣẹ́ aṣẹ́wó n tó gbé débẹ̀. Mo wé lòun àtọkọ rẹ̀ ń gbè àtàwọn ọmọ mẹ́ta. Ó gbé kan lọ́wọ́, ìyẹn ò tí ì pọmọ ọdún bíi méjì lọ́kọ́ ṣaláìsí. Nígbà tí ọkọ́ ṣaláìsí, ilé mẹ́rẹ́ǹtì ni wọ́n ń gbé. Ilẹ̀ tọkọ ní tí wọ́n jọ rà, àwọn ẹbí ọkọ wọn à fúnyàwó wọn à fún ní fèèsì débi tí yóò láṣẹ lórí ẹ̀. Níbo ló tiẹ̀ ti fẹ́ rówó tí ó fi sáré kọ tí ó fi kó lọ síbẹ̀ àtòun àtàwọn ọmọ? N tó gbé dé Ìkòròdú nìyẹn o. Lọ́dọ̀ àǹtí ẹ̀ kan, àǹtí ẹ̀ yẹn jẹ́ single mother, ìyẹn ń gbé ní 2-bedroom flat ní Tamaga ní Ìkòròdú. Àríkẹ́ ó kó lọ síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ìyẹn ní 2019 lọ́kọ́ kú. Ó dọ́dọ̀ àǹtí ẹ̀ ní 2020 lásìkò coronavirus, lásìkò NSARS. Ó wà ńbẹ̀, ó manage, ó ń ṣiṣẹ́ nílé oúnjẹ kan. Ilé oúnjẹ tó ti ń ṣiṣẹ́ owó tó ń rí ọ̀ńdájọ. Nígbà tó ṣiṣẹ́ ń bẹ̀ wọ 2021, àjọ yìí tó gbalé, ó gbalé, ó sì tẹ̀síwájú lórí iṣẹ́ yẹn náà. Ṣùgbọ́n nígbà tó di 2022, ẹni tó ni restaurant ti ń ṣiṣẹ́, ẹni yẹn ó di èrò ìlú òyìnbó lọ báwọn ọmọ ẹ̀. Ìdí nìyẹn o tí Àríkẹ́ àǹtí ẹ̀ lọ́wọ́ akọ̀ ní ẹ̀tì ẹ̀mẹ́nìkan ti ń kówó fún, ti ń kó lọ sí patí. Bó ṣe di Àríkẹ́ aṣẹ́wó nìyẹn o. Ìwọ̀nba tó bá wà lórí ẹ̀ lónà ó mú lọ lé. Mo padà bọ̀.

0: agbára lóòótọ́ ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn aláàjì tajudeen afolabi success àjẹbímí kì í ṣe àwòkọ́ṣe ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi jókè òkun àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí ó ṣe kí wọ́n ké pe ọlọ́run ọba àláà fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọkọdún tó parí aláàjì tajudeen afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza Fire Junction Ìjẹ̀bù Lagos 1,000 naira pẹ̀lú owó káàdì ní kẹ́ ẹ máa mú bọ̀ tó bá bàá di wọ́ọ̀lù kọlù ẹ tún lè pẹ̀ sórí 08122257699 tàbí 08035636256 láìpẹ́ láì jìnà alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà àmì náà.
1: Àwọn èèyàn kan wà a lè bá wọn wí wípé wọ́n ń pè wá lẹ́yìn ètò tá a bá parí ètò tá a bá dìde tá a bá ń lọ lójú ọ̀nà wọ́n máa wá pè hello ọ̀túnba bẹ́wàjì ẹjọ́ nọ́mbà alájì success yẹn ẹ bá mi sẹ́ndì ẹ̀ tí n bá ń sẹ́ndì ẹ̀ séyàn 100 tí network bá ń já fọ́fọ́ náírà ẹ mọ̀ iye tó jẹ́ kì í tiẹ̀ wá ṣe yẹn bí kò ṣe pé ààyè àti mọ́ sẹ́ndì nọ́mbà yẹn sí i dà ààyè àti sẹ́ndì ẹ̀dà ó ti pẹ́ tí mo ti ń sọ fún yín pé ètò tí mò ń ṣe pọ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kò sójúmọ́ kan kí bẹ́wàjì kọ́mọ́sọ̀ lórí rédíò tí kì í sì ṣe rédíò ẹ̀yọ̀ kan so n gbọ́ mo ti wá fẹ́ ààyè mọ́ bá yín sẹ́ndì nọ́mbà alájì success ẹ gba nọ́mbà yẹn báyìí ẹ jẹ́ ń pè fún yín 08122257699 tẹ́ ẹ bá fẹ́ gbóhùn mi tẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ẹ mọ́ torí pé ẹ fẹ́ gba nọ́mbà alájì success lẹ́sẹ̀ wá ń torí ẹ̀ ń pè mí ẹ̀mélòó ni mò ń pe nọ́mbà tèmi ẹ̀ẹ̀kan péré ìgbà míì gan mo lè mọ́ pè rárá lọ́jọ́ míì so nọ́mbà alájì success tá a wá ń pè tá à ń pè léraléraléraléra ẹ wà lẹ́ẹ̀rí yẹn mú kò yẹ kó rí bẹ́ẹ̀ o 08122257699 àbí kẹ́ ẹ pé 08035636256 08035636256 ẹ ò lẹ́fì bá aláàjì tajudeen afolabi success lẹ́fì bá wọn sọ̀rọ̀ ẹ gbọ́ àwa tí a bá jẹ́ gbajúmọ̀ tàbí à ń lọ sóde à ń lọ sí patí òkú àná òkú àgbà ìgbéyàwó ọjọ́ ìbí ìṣílé ìkómọ bẹ́ẹ̀ lọ oyè jíjẹ tá a wá fẹ́ fi owó tuntun tá a fẹ́ fi yẹ onínáwó sí àṣírí kan bẹ tí a gbọ́ látẹnu arábìnrin àríkẹ́ aṣẹ́wó yìí nígbà tó ń ṣiṣẹ́ yìí kò ṣiṣẹ́ yẹn mọ́ o ṣùgbọ́n orúkọ yẹn ò parẹ́ kò lára rẹ̀ àríkẹ́ aṣẹ́wó ni wọ́n mọ̀ sí torí bí ọdún bíi mẹ́ta ó lé díẹ̀ ló fi ṣiṣẹ́ aṣẹ́wó yìí tí máa gbowó lọ sí pàtí wọ́n lè gbé 100 naira dání 200 naira tuntun 500 naira tuntun 1000 naira tuntun òun lọ́mọ ń gbà á lọ́wọ́ ẹni tóun náà ń tajà tó ń ṣiṣẹ́ yẹn ni o lọ́wọ́ ẹni tóun náà ń tajà tó ń ṣiṣẹ́ yẹn làríkẹ́ tí lọ́mọ ń gbà á àǹtí ẹ̀ tó ń gbé níta màgà yẹn tó kó lọ bá lẹ́yìn tọkọ rẹ̀ kú àǹtí yẹn ló mú mọ ẹni tó ń kówó fún tó ń kọjà fún ẹjá sọ pé tí ń kọjà fún àwọn tó bá ń lọ pàtí dáadáa wọn ti mọ àwọn tá à ń sọ ẹ tí wọn ó gbowó tuntun dání tí wọn ó mọ ọ̀nà síyàn tí wọn ó mọ polówó pé ẹ wá ṣẹ́wó wọn rí 3000 wọn rí 5000 lórí ìmí èyí tí wọn bá pa ni ẹlòmíì lè ṣẹ́ mẹ́rin ẹlòmíì lè ṣẹ́ márùn-ún ẹlòmíì lè ṣẹ́ mẹ́wàá kódà ẹlòmíì máa ń ṣẹ́ bọ́ǹdù bájé bá ṣe wá ni Owa nlo be lati 2022. Dara to ti kuro nile onje. To di pe ko ba won ta nje mo. Ise to nse niyan. Ojo mi to ba lo si party. Be lati ojo Friday, Saturday, Sunday. O le ri 5000 lojo Saturday. O le ri 5000 lojo Friday. O le ri 10000 lojo Sunday. Oun lo fi rora nda jo were were. To fi di pe oun na o di pe o lanfani ati toju awon omo ise yi lo nse titi ngba to di 2025 ni asiko odun ileya iwe ile ita setan yi o so alaba pade arakunrin kan ti yen na to na sise awon ti nsewo yi won ti jo ma npade ni party daada tele o di para kun yen konu si pe ka won jo ma rin ka won jo ma fera leyin opolopo idamu leyin opolopo iyolenu o gba fun ni 2025 gbogbo ti won fi fera won koju bi ose bi koju bi abi ka so pe osu kan o di pe arika yi lohun loyin oyin yen lo tun won ka niyan ti ye pe ohun niyawo le ohun so fun yawo ohun ko ti se tan to fe fe yawo keji won se oyun tan so yen iyen lo tu won ka arike se ba yawo o ba ya bi 200,000 ni bi to ti n gboja ki mo forogun ba to fi di ni osu kokanla ti o sanwo yen tan ni 2025 nkan wa lagbara o lagbara o wa lo o jade soro ara re ni won wa je ko ye pe alaanu eyonu alaanu lo nilo eyonu lo nilo pe eleda re osinru eleda re oseru eleda re osiyan pe ko ba laanu pade ti won saanu re to nu fi daduro won ni se ki lo ko o ni se awon to nta building materials lo ko to se mo dada o sugbon gba ti ohun dele oko ohun so pe ohun fun lowo to won fi ma taja o sugbon oja yen ki se oja te yan le fowo kekere ta eyan ti e wa lo la lo fe bere ti o mo owo shop nbe yo ni 500,000 lowo o fe ma ta ponpon o fe ma ta shovel o fe ma ta wheelbarrow o fe ma ta kini kan building materials eyun ni o kere ju iyen loko ohun lohun atoko ohun jo nso lowo ko to di pe olojo de wa no da ajun ta se fun o eyun ni o ko bala anu pade ko bolo re pade ko ba ba ni gberu agborodun alabaru ko ba pade ngba to di ni osu keji odun 2026 ko 30 lati ma jade ko 30 nibi tin lo omura si opolopo lo nlo sibomi tori pe adua o tete gba ko ni lo be mo ibi melo lo fe sa fun ngba to lorun o gbe se ede ni osu keta odun 2026 ta wa yi special advisor to honorable wa si party yen o lo sewo nbe na ni e se yen lori pe se mo pe awon okunrin kan wa teye pe won da obirin to ba re wa mo sugbon tori pe ko sowo lowo e won mo pe tele ta won ba nawo fun ewa re o jade alaanu ti adua yan ba gba alaanu ori na ri yan ese yan lo pe arike pe fun mi number o ro ko fe mo sewo ko mo pe olorun ran si ni e mo Nigeria mo tin ba yin soro olorun ran si o fun ni owo koda ori fife ni won jo wa won ti jo yoju sawon bi ara won olorun ti gbadua e o ti gbe se asewo ise asewo sewo o ti gbe ile e wo koni ju bayi lo fun ta le lori eto yi koko n ti mu wa la le ni pe adua olore alaanu ni e ja teramo ke yan balaanu pade awon alaanu ti o ni wo bi te yan ku si ti o ni wo bi te yan ku si ti o ni wo asise yan buruko gba awon ta jo seto ta leyi buruko lo tu eto yi
2: Alaji Areyodowo le mi otun babe wa jade kun le fin so pe odijo mejo
3: Alaji so se